0: 107.7.
1: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o baba alabiyamo to fe gori afefe
2: baba mi alade wura pogo soro mimo lode orun o oba ti fo ba je ti gbedo ba lo baba tenikan o le ro loye aditi nla ile ti gbo ngbaro ye ile ti ofe o baba ti won ko minu re ti o ko minu anybody oba mi ari ro ala okiti barigbo okiti barigbo oba mi putukutu ala pe keke ni yanu yanu o oba ti nje mimo ti rin mimo ti je mimo lojo gbogbo ni gbogbo eleke o go babi ji gbogbo eniyan baba alabiyamo tun ti gori afefe o tomo re ba nbe lodi ore fa mora tori adua tun ti ya o e ko gbogbo foto sodo o bibeli wi pe omo ni ni oluwa omo inu si ni ere re gbogbo lala re lori omo o pada kere re o wa je won omo jere omo omo re ti efe olorun lodun yi o aye omo re oni baya mule omo re oni ko si tabi omo eli abraham kaju fe ketura o ni kaju sera re lese lodun yi tomo tomo ara ilo joseph lo ta soko eru o ni rogun ara ile ni o jacob lo gbogun ibi brother re iso omo iya re oni gbogun re lo lodun yi o omo baba jo leleni ni re awon omo baba re oni jele ni omo re o ya lela lara si sept lati gbogbo re won ni gbogbo omo re lodun yi o iran keni ko ni doju le omo re o ina ki nju ara eberu ina yo ni ju otomo tomo kinu ayo ri daniel lo penu mo kinu ayo ni dumo uru mo uru mo ninu odun yi o on to omo won ni lo mo lase ladugo to wa yi o omo re oni domo lomo ko ni le koko mo o on to bada wole yo yori si tomo tomo o omo ma da ki adua lori awon omo re iso ni gun omo re lese o igi gogoro ko ni gun omo re loju olua yo se on to te olorun lori awon omo yi o mo tun gba aladua imukumo ni yi omo lori o idamu lori omo ko ni pada gbomi je loju re ma soju oro re ma dayo lori omo igi ko ni ja tomo tomo wa rowo na o isi omo re ma bo si ina jo ogun ipile ninu aye omo re loni o ogun ma je won mo ya wole la ijele re re ma sele ninu family yin yi o omo re to wa ni idale ti o gbe odo re ye iroyin ayo lo ma gbo lori o ika ko ni ka mo le tomo tomo mo ranje si joseph ko di prime minister allah nu ma ranje si wa tomo re mo ma ranje si esteri lati kisi o ma pada di yawo ba wa ranje ogo si o ogo mo re ti nbe lowo olojojo olorun ko ba gba o ranje ayo si je ta ko wa je olori olorun ma ranje ayo si oko ojo lori ni bi gbogbo mo ma re oni se wore wore lodun yi ikoko ase ti oluwa fo o se na pa omi piya ogo aye re piya le ni tomo tomo lẹyin judas bateyas lagbe dide o lorukọ jesu ọmọ rẹ oni tubu fọmọ elomi lati dide awọn ọmọ tumọ ọrọ odi ọrun ko ni kẹkẹ yọ fọmọ rẹ rọ irọkurọ nile aye ẹni tọri jẹ ko ni di ọwọ ọmọ rẹ mu o ọmọ rẹ oni fo lọ bi ẹyẹ awọn ọmọ rẹ oni di ọmọ awusa o wàhálà yẹ gbẹ tọmọtọmọ oni tọ fọmọ rẹ ẹni fẹ wo yẹyẹ ọmọ rẹ ladugbo lorukọ jesu yọ padà ríra ayọ rẹ wo ebi ọdá oni tọrọ jẹ tọmọtọmọ oni ri ara rẹ bu sẹkulọ lórí bẹẹdi aṣọ ọmọ rẹ ò ní pọn orí lọmọ rẹ ayé ò ní fi tẹlẹ ibi tọ́láyọ̀ ti ń yayọ̀ abẹ́lẹ́ kò sunkún kò ní mọ̀nà yàrá rẹ o ayé máa fojú ayọ̀ wo ìwà tọmọ rẹ níbi tá ayé ti fojú ó tán wọ ọmọ rẹ lórúkọ jésù wọn á padà gbóríyìn fọmọ rẹ àrè má sọ̀rọ̀ tínú ọ̀rọ̀ rẹ sì máa dáyọ ọlọ́lá máa júwe ọmọ rẹ fọlọ́lá ọlọ́lá yóò fọlá kẹ́ ọ tọmọtọmọ lónìí ó yá dísàrè yẹn ẹni afẹ́rí lafẹ́rí olóore máa rí wà tọmọ rẹ o wọn ní fi àparí ìsúnwọ̀n nílé ọmọ rẹ kò ní rebete fọmọ rẹ ní bèbè àṣeyọrí ọ̀rọ̀ ọmọ rẹ ò ní di wọ́rọ̀wọ́rọ̀ kò ní di wọ́rọ̀wọ́rọ̀ ẹni ebi ń pa kì í gbọ́ wàásù lórúkọ jésù ò ní ríjà ibi ò ní rogun àjẹ́lẹ̀ gbèsè àsìgbà kì í lówó lọ́wọ́ lórúkọ jésù wà tọmọ rẹ ò ní sìngbà ẹsọ̀ kalẹ̀ ẹgbẹ́rù mi kò yẹ ẹni tí ń bẹ lórí ẹṣin lórúkọ jésù ò ní tẹ́kẹ́yìn ọjọ́ ayé rẹ ẹrù ayọ̀ tó gbé kárí ayé ò ní dànù o ẹni tó níbi tó ti ń bọ̀ kì í wòran lórúkọ jésù ò ní ṣubú tọmọtọmọ ayé ò ní ti bẹ ẹnu mú o màmá ọlọ́run bá gbé ẹ̀gá máyẹ̀yẹ́ ẹni tó sì ń bọ̀ lẹ́yìn lórúkọ jésù ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí gbogbo ẹni gbọ́ mi ní àgbáyé ò ní dolówó àná o gbogbo olówó tó ti padà wálẹ̀ lórúkọ jésù yẹ padà sókè ọlọ́run ti ń gbé ní ga ó yẹ kó padà gbé ọ̀gá ṣé ò ní gbé o wọn ní sọ pé ó ti tẹ́nìdí rẹ o ẹni òkè rẹ kò ní padà dé ẹni lẹ̀ẹ́lẹ̀ sàmì eléyìí ò ní dání yẹpẹrẹ òye ayé bá ṣe ń lo ilé ayé yóò yí ọmọ rẹ sí láti èní lọ bí wọn ṣe ń ṣe nínú ọkọ ilẹkọ náà ṣe nínú ọkọ bàlú ọmọ rẹ máa mọ wá wo ìpele ìpele lọrọ ilé ayé ìpele gíga tó kàn ó yá ọmọ rẹ gòkè síbẹ ayé wà tọmọ rẹ. ẹ máa gbéra lóṣù yìí ẹni bá lóo má bọ̀ lóò ní dé bá o òbírí ilé ayé ibi òní yíkọ̀ tọmọtọmọ ire tí ń yíbọ̀ yìí lórúkọ jẹ́ ire rẹ ni ó yìí sí o ayé òní tó ní sùúrù tọmọtọmọ àpadà sí ibi kò ní dé bá ẹnikẹ́ni wa o ó lọ́mọrí kò padà ní kankan mọ́ kò ní jẹ́ tẹnì kankan wà ẹrù ẹni méjì kò ní di tẹnìkan nínú agbolé yìí o ìwọ̀fà lẹ́nu ayé òní ru ọmọ rẹ fáyè ọmọ rẹ máa jí sọ́wọ́ olùrànlọ́wọ́ ọmọ wọn ò ní jí sọ́wọ́ ogun ayé o oúnjẹ ti fẹ́ jiná màmá sàmí wà á dúró jẹ bàbá àníwọ̀ náà dúró jẹ o ọmọ rẹ ò ní jábọ́ kó tó já ìgboro abọ́láńlé ọmọ rẹ kò ní tiraka kó tó rí ọlá yóò máa dùn fún ọ tọmọtọmọ bó ṣe ń dára fún ọ ló máa máa dára fáwa náà gbogbo olóyún ẹ lọ bímọ láyọ̀ gbogbo ẹ̀yin oníbìsí tẹ́ ń wojú olúwa púpọ̀ ọjọ́ kan lẹ máa lóyún ọlẹ́ ayọ̀ sọ nínú rẹ ìpẹ̀kun ayé ìpẹ̀kun ọ̀run lórúkọ jésù ló ní kí n sọ fún ẹ pé tí ẹ ò ní gbé nù lé yẹn bọ̀dá ẹ fọkànbalẹ̀ ire yìí ti délé ni o ìṣe ẹ wá fọkànbalẹ̀ ayọ̀ rẹ ò ní pẹ́ tí ó fi dé báyìí pé ọwọ́ rẹ dáadáa lórúkọ yé ó yá gba ire báyìí o ó yá gba ayọ̀ tuntun gba ìgbéga gba promotion gba jésù olúwa wa àìsàn ó ní àwọn ẹ̀rí kan tí ènìyàn bá gbọ́ a jẹ́ kí ènìyàn mọ iye jésù tí mò ń wàásù fún ọ wípé kò tẹ̀lé yìí ìwọ náà fetí rẹ gbọ́ eléyìí.
0: torí ìjọ kìnnà àwọn tí mo kọ́ wá sí ìgbà yìí ó ní ọmọ mi kan tí mo gbé dání àti ní oyún lọ́ọ́ ti discover fún mi pé right side kidney ẹ̀ ní issue.
3: ilẹ̀ ló ní issue.
0: kidney ẹ̀ wọ́n ní kidney ẹ̀ ní issue.
3: ọ̀rọ̀ náà lè sọ yìí o.
0: tí wọ́n ní ká lọ wá 10 million naira wa.
3: 10 million àìsàn million million ti ń bẹ láyé.
4: olúwo.
3: iye kò ní kọ lu ọmọ wa.
4: ọmọ.
3: mo ń gbọ́ sísá mo ní dress.
0: mo wá dúpẹ́ lé ọwọ́ ọlọ́run bọ̀ ní ìsìn ọmọ òun náà ti pé ọdún méjì náà ọmọ mi wà ní skul wà ní ayọ̀ àti àlàáfíà láì dẹ̀sọ 10 million.
4: láì sọ 10 million ó wà láyé àtàlàáfíà.
3: ẹ padà ṣe tẹ́ẹ̀sì yẹn.
0: bẹ́ẹ̀ni sà.
3: ó padà wá òkè.
0: bẹ́ẹ̀ni sà.
3: kí lẹ ṣe sí.
0: omi yẹn níbi báyìí so omi tí mo wá fún yẹn mo wá pa lọ sọ́spítù wọ́n dẹ́ ní kó sí ọkọ tó ṣe mọ́ pọ́tì.
3: ó ṣòro gbàgbọ́ màmá ò lè yíra sọgbẹ́ ọlọ́run ó ṣe gbogbo ilé ẹ pariwo kábíyèsí o ogun tó ṣẹyẹn kò ní gbérí mọ́ ọmọ kékeré ara rẹ bolo ó ti rí 10 million má sunkún ayọ̀ ló já sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní rogun ẹ̀sán ẹ kàn kálẹ̀ lúyà ká. ó pẹ́ ní tọ́ra àwọn òòyà ọlọ́run mú alára dá. mo lẹ́kẹ̀ẹ́rí ọmọ yẹn.
2: God ṣé wọn náà ń gbọ́ kan màmá àní tí àdúrà bá máa gbà wẹ́rẹ́ ni ní ọ̀la yìí á tún máa wọnú àdúrà lọ gbogbo ètò tó bá ní fún ọ̀la màmá ṣé oríire ọ̀fẹ́ tó fẹ́ sùn kalẹ̀ ní ṣọ́ọ̀ṣì lọ́la jẹ́ kí ètò rẹ fún ọ̀la kó ní ṣe pẹ̀lú ìrìn àjò náà nítorí ó tún jẹ́ sẹ́dí àkọ́kọ́ nínú oṣù June ibikíbi tó bá wà lórílẹ̀‐èdè yìí gbẹ́ra ní àárọ̀ ọ̀la iwájú olúwa yá sunday àárọ̀ ọ̀la iná ní gbogbo ọmọ wẹ́wẹ́ fẹ́ ṣe àjọ̀dún ìsúrí àkọ́tún yóò máa jáde sí àwọn ọmọ ní ṣọ́ọ̀ṣì ní ọ̀la ìdí tí mo fi ní orí ọ̀fẹ́ ọ̀la yìí má fi ṣeré orí ọ̀fẹ́ tí ó jẹ́ kí ìlàkọjá lórí ọmọ látọjọ́ tó ti pẹ́ kó wọlẹ̀ orí ọ̀fẹ́ tí ó máa sílẹ̀kọ ayọ̀ tuntun fún àwọn ọmọ orí ọ̀fẹ́ tí ó máa sílẹ̀kọ àṣepé ọrẹ fún àwọn ọmọ gbogbo ọmọ tó bá wà ní àkàtà rẹ ni kó o máa kó bọ̀ bẹ́ẹ̀ náà ni wẹ̀jẹ̀ wẹ̀mú máa jẹlẹ̀ fún gbogbo ènìyàn ní ọ̀la sọ fún gbogbo ará àdúgbò rẹ sọ fún gbogbo ilé rẹ pátápátá bàbá alábíyẹmọ dẹ ní ẹbùn fún gbogbo àwọn ọmọ wẹwẹ ní ọ̀la yẹn bọ́lẹ̀ nídálẹ́mọ tó wà ní ségun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o àgbẹ̀ ọlọ́run gánú ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọrẹ fún programu pé kó lè máa tẹ̀síwájú lónìí a máa dá ọrẹ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan wà á dúró jẹun ọmọ ìṣe ọmọ rẹ aṣojú rẹ ọmọ rẹ ò ní dí àwa tì ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
3: ó gbà ó wá dúpẹ́ o.
2: ọlọ́run bàbá alábìyẹmọ o
5: ààyè ló wà.
6: hello hello prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
5: La la la la la gelu FM jagaba gbogbo rétíò máa.

òní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 6th of June ọjọ́ Saturday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ẹjá yin ọba àwọn ọba gẹ́gẹ́ bí ṣe wà láàárọ̀ yìí ẹni tó jẹ́ wípé àánú ẹ̀ ń bẹ lórí ayé wa lórí ọ̀fẹ́ ni alágbára aláàánú gbinginikin àwo bí àtẹ ẹlẹ̀kẹ̀ àwo má ṣe gbé ẹ̀yin tẹ́ ẹ lè kí aleluya pẹ̀lú mi ẹjá jọ ké láàárọ̀ yìí ó ní mo more olúwa èmi more mo more o olúwa èmi more o ọwọ́ mi lókè mo gbé ọ̀gá mo more o

gba ilé sí kí n dìde studio yìí kí n máa lọ ẹ pe orúkọ jésù ẹ pe ẹ̀mí mímọ́ fẹ̀jẹ̀ rẹ tú orí mi lẹ̀ ẹ̀jẹ̀ jésù ẹ tú orí mi lẹ̀ lọ́wọ́ ìdè ibi tá a ti bí mi ẹ̀jẹ̀ jésù ẹ tú orí mi lẹ̀ ẹ tú orí ó yá àdúrà máyá dáládá bá yá gàdé lẹ́gẹ̀dọ́. Ìwọ náà ní orí ọ̀fẹ́ láti wà nínú ìpàdé ní ọ̀la ẹ̀sà olúwa ní ọmọ òbí omi tó gbé bọ́ọ̀lẹ̀ látorí òkè fífọ orí fún àwọn ènìyàn ẹ̀mí àwọn wòlíì mo ní bàbá mi kí nìyẹn olúwa ní wo bí n tí mò ń sọ fún ọ ni pé àwọn ènìyàn nílò ìtúsílẹ̀ lọ́wọ́ orí mẹ̀dávarú bílíà dayá kẹdàlíà mẹ́zọ̀ náà bàríà bá dàyànà ohun tí mò ń sọ fún ọ nìyẹn pé àwọn ènìyàn yìí wọ́n nílò ìtúsílẹ̀ ẹ gbọ́ mi ẹ̀yin tí a fi ègún àti èpè di orí yín mọ́lẹ̀ ẹ̀yin tá a lo àfọ̀ṣẹ láti di orí yín mọ́lẹ̀ ẹ̀yin tá a lo èpè láti di orí yín mẹ́lú àdáyànà dáléágàdá bí èmi bá ṣe wòlíì yìí mo sọ tàṣẹ tàṣẹ lónìí orí rẹ gba ìtúsílẹ̀ lónìí orí rẹ gba ìtúsílẹ̀ orí rẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ìdè orí velona adaya kibia adaya gadalia bahana lọ́wọ́ ìdè orí ibi tá a ti bí ọ ọmọbìnrin àmì ni ó ṣe sá orí rẹ gba ìtúsílẹ̀ malidara bẹ̀lú abadaya gadas edele maru abadaya gadalia ẹ̀yin tó jẹ́ wípé irun yín ni wọ́n fa lọ melia adaveru abahadaya láti ìgbà náà orí rẹ ò ṣiṣẹ́ fún ire mọ́ àfi kó mọ̀ fọ ibi mo sọ tàṣẹ tàṣẹ ègún tó ń ṣiṣẹ́ nínú orí ìfẹ́ lónìí iná lè jáde ẹgbọ́n ọ̀rọ̀ olúwa ẹ̀yin tẹ́ gbàgbọ́ makábàlìníà àyàbẹ́kùníà édègè máná kàbárú bí àdáyálá bẹ̀rù àbáhádà ọwọ́ burúkú ni wọ́n gbé lé orí rẹ wá bẹ̀rẹ̀ sí jẹ gbèsè ẹ̀mí àwọn wòlíì mo sọ tàṣẹ tàṣẹ gbogbo májẹ̀mú tó ní orí rẹ máa ṣẹrú dandan èmi ò mẹ́ni tó lè ṣàmísẹ́ májẹ̀mú yẹn parẹ́ gbà mí gbọ́ o wọ́n pe orí rẹ ní orí ẹrú olúwa ní kí n sọ fún ọ pé orí ọba ni orí ẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mo sọ tẹ́lẹ̀ ìwọ orí ó yá jáde ní ẹrú jáde ní ẹrú ọlọ́run àwọn bàbá mi jáde ní ẹrú mẹ́kábẹ́ yẹnẹ̀nẹ̀ àdàgẹ́bẹ̀rù abádáyà nàdàzà jáde ní ẹrú ó ká mi lára láàárọ̀ yìí mo bí màá ṣe sọ fún ọ tó bá máa wà ní ṣọ́ọ̀chì wa ní ìwò road ní ọjọ́ sunday wòbí jẹ́ ń fọ orí fún ọ mẹ́lávárú bẹ̀lẹ́ àdáyánádàlẹ́ àbáhá
eyin to je pe gbese ti fe o ti fe li o nile wo bi omi ti mo gbe bole lori oke ni je n fori fun o on ti baba mi ran mi leleyi mo bi o ni je n fori fun o mekabali ni a adaya deri abadaya dadas o kamilara mo se sole eyin kan gbo mi bayi eyin le nilu esa gbogbo eyin ti e n gbo mi ni abekuta emi o mo bi mo se le so fun oju bayi lo oluwa ni fori fun won ko wa fi ororo yen ori won emi awon wuli ta ba fori tan ide jade a wa yen ori re fun oba be ni sa o ma ni agbara ni ojo sunday isin dupe ni ojo sunday gbogbo awon to n dara po ni won ma gbe nkan pedani olorun awon baba mi mi oriru yen ri sa toro ni agbara gbogbo to ba le se ni ko se iwo na dara po ninu isin yen wo bi sa pelu nkan pe ma ya de rubi li adaya na dalia bahana hey a so fun yin o ni nkan ti oluwa ni ma se lori radio yi ni gbogbo sunday akoko ni ojo ni osu first sunday of the month be ni sa e wo bi tori ta ba ni kawon eyan gbe nkan pe wa je mo pe awon kan wa nbi ti won je anfani olohun ninu ipade ti won o de ni ori ofe lati darapo so lati ola bere gbogbo wa atawon to nbo atawon ti won wa lori ikanni ti won o ni raye lati wa esa a ma da ori ope fun sunday akoko ni osu obi mama so fun eni ola iwo to ba ni ori ofe darapo ni ikanni na ni ola tori mo ma gbadua pelu yin eyin te darapo ni church wa ni iworodu ni ola ago mesan ni ipade ma bere enikan ni daddy e ba njuwe gbogbo ibi kibi to ba ti fe darapo ni ibadan to ba ti de ori bridge iworod kan bere lowo enikeni lori bridge yen ki se ni sale o ni ori bridge bere pe o lo si le po poplar filling station wa na we si e lo kan bi igba teyan fe ma lo si ojo be ni sa sori to ba ti de ile epo yen egbe ile epo yen ni street church ya legbe bayi bere lowo enikeni nu street yen pe church olohun kankan ni mo nlo wa na we si e o ma ko fun agbara o emi o mo bo se le se sugbon mo be sa mo be mo tu be mo be gan wa ona ki wo na darapo ni ola ago mesan eyin te wa ni abekuta ago mefa laaro kutukutu ni ipade yo ti bere iyan ma ni agbara esa abekuta ni wa ti mo gbon ni sa ni ma ti mo soro live and direct ni aro la o ma ni agbara gbogbo en to ba wo be yen wo bi a ma fo ori wa se a de ma gba ororo mi o mo bo se le se iwo na darapo ibi kibi te ba ti nbo ni ola sa ibi kibi te ti nbo ni abekuta e sa so pe e lo si sapon post office to wa be wan na we se o ma ku fu agbara ola je ojo ma ni gbagbe iwo na darapo ko wo nti adani waye to fe se be ni sa ko ju be lo a fe wo bi a fe fo ori wa a fe gba itusile ninu ori ni ola ko ju be lo eyin ti e fe darapo mo whatsapp prayer group wa number ti mo fe pe o le le fi darapo e kan send message pe eyin na fe darapo won fi e sinu group yen eyin ti e wa ni ikanni ta jo gba we 90 days o de nda ore pamo o wa ti fi ore yen le iwo na de fe fi le o le ma mu bo ni ojo sunday ma gbadua fo to ba di ojo sunday tin ba ti pe account number ma so pe ke fi sinu eyin ti e ba le darapo sugbon wo bi iwo na mu ore re yen ko lo ni ojo sunday ma so fun o bo ti ma se number ile le pe si laaro yi woli e gbadua fun mi 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless.

0: gbogbo yen gbowo lori yin bi pepe be se wa yen kan si ami ori e oni gbabode loruko Jesu ade angeli oluwa lo sinu gbo bi ti gbogbo awon bandit ku awon mo lo ti o ko won wo lo gbogbo bi ti won ku awon teacher logbo mo so lo emi mimo loruko Jesu si won le angeli pe yi koja lo nitori ku atajinde re lo si awon eniyan ile lo si awon omo ile eyin angeli te gbo loju ina angel Michael apolose fun oloruko Jesu lo yo awon omo yi ati so to ba ile di ojo Tuesday gbogbo eyin omo Olorun patapata lajo gbawe 24 hours lai ni je lai ni mu oja eni kan ni nbo ni church yin wa lati iwo ode wo moto gbagi elefe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen oni lojo kefa osu kefa odun 2026 ojo to ni apere gba ni gbogbo bi te ba tin gbo mi e je npe omo birin yi gbogbo sona church na lati se gbogbo awon program gbogbo sona church patapata ibe ni e ti lo gbo mi 77 mo ti fi ranse a ni lo Jesus City eyin na ri bi da se ri kan jade lati ile lo sibi awon sona church wa wa e lo sibe won fun yin lo mi 77 e lo sibe won fun wa lana yin ti won e lo sibe won fun yin sheet of paper ti mo so eni kan ni mi o momo ko si e to ba sumo lubi to ba wa o le pe number yi won a le juwe awon eti ba nbe ni to si fun o bo gbogbo sona church wa ni badan gbagi lati pad lati wo ode wo moto gbagi elefe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen in toju oribe osu ni kan na ni isele tin sele ka kini e le pe evangelist yin ka sori number yi 081 1632 0023 etun gbole kan si 081 1632 0023 niyan o 23 bi yin oba wa wole e lo number eleyi evangelist ari se ni o gbe leyi 090 1971 6233 egbo yen na le kan si 090 1971 6233 engineer e pe sister iko no mo so mefa ni oni lojo kefa osu kefa odun 2026
1: baba mi e kaaro omo ijo yin lori afefe lo nsoro o ni wa to sin Elizabeth ni sa baba mi emi na ma ri be wa angeli angeli be emi na wo mo dupe lowo Olorun mo dupe lowo ijo Comfort Life Mission International lati igba ti mo ti darapo mo ijo Comfort Life Mission International ojo kan bayi ko lo pe Olorun ma ran laami si mi pe Olorun ma sore fun mi tabi ki customer ma wa shebu mi share dresser ni mo n se o baba mi nigba to di May ta n gba awe May lowo mo san ore majemu temi ati idile mi 12,000 naira after ti mo san ore majemu mi ati idile mi tan a n gba awe lo sadede ni àǹtí mi kan tó wà ládùúgbò wọ́n ṣe pè mí nìyẹn pé ṣé mo máa ń ṣe braided wigs àwọn irun sínú wig pé ẹnìkan fẹ́ ṣe mo bá ní à mo máa ń ṣe pé mo máa ń ṣe bàbá mi àǹtí mi yìí dẹ̀ ni àwọn náà ni wọ́n mú ọmọọṣẹ́ kan wá fún mi tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi wọn náà ń lu àǹtí yìí gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo tẹ̀ rò péré ni wọ́n ṣe pé wọ́n fẹ́ béèrè price lásán ni wọ́n ṣe pè mí nìyẹn wọ́n bá ní ẹni yẹn ò fẹ́ ṣe bá ní à irú òun náà fẹ́ ṣe ò bá ní à kì máa ń ṣẹyọ kan bá ní ẹ méèlì bá ní ẹ bíi 20 mo ní ẹ oní òkè wọ́n bá ní kí n send àwọn stars mo bá lọ sórí tiktok mo lọ wá àwọn braided stars ti jáde mo ṣáà send wọn bàbá mi sí ìyàlẹ́nu mi gbogbo ohun tí mo send 20 pieces tí mo send wọ́n ṣe 20 pieces bàbá mi kódà ìgbà tí mo ra gbogbo nǹkan tí mo fẹ́ lò tán tí mo ṣe tán tí mo send irun yẹn tán wá gbé náà ẹ máa fọwọ́ kan ìdá ère mi because ó sì ń jẹ́ ìyàlẹ́nu sí mi ẹ̀rù sì ń bá mi pé ṣé tán bá gbé dé ìlú òyìnbó tán bá gbé dọ́dọ̀ woman yẹn ṣé ó máa like bàbá mi ó ṣe ní courage láti so eri mi laaro emi ki n de san ida mewa mi ti mo ri lori pe ere ti mo ri lori e o wo 200,000 naira emi na de ma san ida mewa mi laaro yi because iya lenu lo n je si mi baba mi ko tun to sibe o ore ojo kan awon customers won kan wole wa bo se je pe adugbo ni shop mi wa olorun igba kokan fi mi sile olorun ojiji ti mo n sin ko igba kokan fi mi sile ko je ko wo mi ko sale apo bo se se fun mi be lo n se foko mi o te je pe muslim ni oko ti mo fe sugbon olorun ti o tori pe mo n sin ohun lo ti to ati ni ododo olorun ojiji o n je ki anu yen na ko ma farahan laye oko mi o n farahan laye awon omo mi bàtà àti kódélé wa tí mo ti give testimony last year a ṣàìsàn ebi ò pa wá látìgbà tí a ti gba rice tí mo ti rí ní kábùrú mi bá mi gba rice nìbàdàn kó lọ bá mi gba rice ní wẹ́mà a month after tí mo gba rice yẹn lọ́wọ́ àbúrò mi tí mo dà sínú ike rice wa nílé bàbá mi àwa tó jẹ́ wípé 16 derica 8 derica la máa ń rà sílé àti àwọn ará dèrí kàmọ ará àgbàgbọn báàgì la wá ń gbé sílé èmi náà wá ń stọ ní frizà mi pẹ̀lú oúnjẹ àwọn á ní oúnjẹ nílé oúnjẹ kan bá ti tán báyìí a tún máa lọ rà mí ọkọ mi á tún gbé mi lọ sí ọjà a tún máa lọ ra oúnjẹ sílé bàbá mi ọlọ́kọ̀ ń dábìrà ni ọlọ́kọ̀ ń ṣiṣẹ́ ìyàlú ọkọ̀ ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ ọ̀hún sí kí n máa sìn máa mọ̀ because ọlọ́run tóbi lọ́ba bàbá mi mo dúpẹ́ ẹ ṣé o fàmìlì ròyìn yín kò ní gbẹ lórúkọ jésù kristi àkókò pípé agbára ọlọ́run abánigbé wọ̀nyí mo dúpẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí ìdámẹ́wàá mo wá ń san ìdámẹ́wàá omi tí mi ò kí ń san ìdámẹ́wàá tẹ́lẹ̀ mo wá ń san ìdámẹ́wàá mi tí n bá ṣiṣẹ́ ẹyọ kan báyìí tí n bá ti san ìdámẹ́wàá báyìí ibẹ̀ lọ́kàn mi máa wà ibẹ̀ ni ọkàn mi máa wà ohun títí bá tó san ara mi tó máa wá lẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ inú mi dùn ẹ bá mi kí mama mo dúpẹ́ o ọ̀rọ̀ àṣẹ tẹ́yìn náà sọ ní january 2nd tẹni pé ká tó wọ 7-7 pé ìyanu máa ṣẹlẹ̀ alẹ́ ọjọ́ yẹn tí mama gbàdúrà tá à ń ṣe prayer fasting and prayer lọ́wọ́ ọ̀rọ̀ àṣẹ tí bá máa sọ ó ṣe nínú ayé ìlọ́kọ̀ mi gbé kámúrì wọlé balẹ̀ ọjọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ lọ mo dúpẹ́ arúgbó ọjọ́ dé tí mo san 20,000 naira bí o náà mo jáde fún 20,000 naira ṣùgbọ́n mi ò rí lọ́jọ́ yẹn ṣùgbọ́n bí mo ṣe ń padà dé kò báyìí mo rí owó yẹn mo dẹ̀ san ọlọ́run dẹ̀ ìyá mi lẹ́nu mo dúpẹ́ mo dúpẹ́ bíṣọ̀bù mi ṣe kéré náà ni mo ṣe tí mo ṣe ń rí ṣe bẹ́ẹ̀ náà ni mo rántí tọlọ́run ṣe tọlọ́run fún mo dúpẹ́ ẹ ṣe sá God bless you sir more anointing in Jesus name amen bye bye sir.
0: Ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wo lọ fẹ́ mọ̀ o fẹ́ san rẹ májẹ̀mú rẹ o fẹ́ mọ̀ so ní àtọ̀lá náà ni the last ìwọ tó bá fẹ́ san rẹ májẹ̀mú rẹ. Màá ní kí àwọn èèyàn mẹ́fà kí wọ́n ṣe àkànṣe ọrẹ tó yàtọ̀ láàárọ̀ ní ọjọ́ kẹfà oṣù kẹfà. Gbogbo ẹni tó bá fẹ́ san ọrẹ májẹ̀mú ẹ lè lo àkáǹtì nọ́mbà yìí 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí èèyàn bá wọlé ẹ lè lo eléyìí 2017-42-90-47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde First Bank nìyẹn. Bíbélì ló sọ pé ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ kí a fi ọ̀rẹ́ bá wa dá májẹ̀mú ká fi bá dá májẹ̀mú. Ẹ̀yin tẹ́ wà ní Kwara, ẹ̀yin tẹ́ wà nílùú Ìlọrin, ibi tẹ́ ti ṣe sáfìsì ń yàtọ̀ sí ibi tá a ti ṣe ní last Sunday ní Amọ́yọ̀. Ẹ lo ibi òun tó sún mọ́ ẹnìkan ni ẹ bá wa júwe bẹ̀ pastor Govlo pastor wa nílò yẹn wá sọ ibi tí wọ́n ti fẹ́ ṣe service.
2: Láti ibikíbi Gíríálímì Ọfà Garage ẹ wọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Amsterdam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo Agaka ẹ̀yà ni ọwọ́ ọ̀tún yín ní ọ̀nà òsèré òkè ẹ bèrè bí oyin event center ẹ bèrè bí oyin event center bí oyin event center ibẹ̀ ni àwọn ọmọ ọlọ́run jíjí ó ti jọ́sìn. God bless you.
0: Ẹnikẹ́ni wòlíì kí la fẹ́ fi break lónìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátápátá ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò ètò tóbi ẹyọkọ̀ kan pẹ̀lú ẹyin méjì méjì ẹ múra o ní agbára ẹni tó láyé àtọ̀run ẹ wá ra apple yín lẹ̀ apple láfi break ní ọjọ́ Sunday apple méjì méjì pẹ̀lú ẹyin méjì méjì ìyẹn ní wema àti gbogbo sona church ẹ make sure pé lọ sí gbogbo ibi tí sona church bá wà omi 77 ọkàn yín lára lágbára ọlọ́run and yàtọ̀ sí àwọn tí ẹ ti san rẹ májẹ̀mú wọn ṣe tọmọ rẹ mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé lágbára ẹni tó láyé àtọ̀run aago mẹ́jọ ní ìsìn wọn bẹ̀rẹ̀ lọ́la Sunday ìgbà tí ó bá fi di 12 a ti parí 77 ọjọ́ tó ní àpẹẹrẹ àti májẹ̀mú tó ń bẹ nídìí ẹ̀ wòó wọn ràn mí sí ẹ̀yìn mẹ́fà kí ni ò tó sú lónìí lábí àkóso bó ti wulẹ̀ kórí ó ní ṣe ayọ̀ yọ kàn ó lára ohun tó rò kó lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ìpín ìràwọ̀ ẹ̀ wàá wá mọ̀ kígbe kó tó di ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2027 tí jésù bá fa bíbú ẹ̀ sẹ́yìn ọlọ́run mọ̀ jẹ́ rí báyìí mọ̀ nọ́mbà yẹn lápẹ̀rẹ̀ gan-an ẹ jẹ́ mọ̀ gbọ́ testimony bọ̀ engineer bí n bá ti kú ń bí ní ìsìn mo ń lọ sórí facebook ní aago mẹ́fà ní láàárọ̀ yìí torí àwọn saturday gbogbo ẹ̀yin tẹ́ ẹ forúkọ sílẹ̀ tẹ́lẹ̀fẹ́ bible school ọ̀fẹ́ lọ sí fundamental class tó bá di aago ẹ jẹ́ sọ pé tó bá di aago mẹ́sàn-án ní church ẹ pàdé mi fún introductory class introduction láàṣẹ lónìí lágbára ẹni tó láyé àtọ̀run bọ̀ mọ̀ ń bọ̀ lórí facebook ní aago mẹ́fà tó bá tún di 12 àtún wà nbẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò láfi break pẹ̀lú ẹyin méjì méjì ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò ẹyọ kan ẹyin méjì ọ̀la láfi apple méjì méjì break ọ̀dẹ́kúnlé ẹ̀ pàfẹ́ alẹ́ ti pàdé mi lórí youtube ní ìsìn aago mẹ́fà ẹnìkan ni mo ti ẹ̀fẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo ètò ti tò fún 77 tọ́lá but kì í ṣe ní Jesus City.
1: Good morning bàbá mi o. Good morning Jesus. Èmi náà ti lẹ́rí o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. It's me, your daughter Olúwadámiláre from Ewe Nla Branch, Lagos. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o nínú àwẹ̀ 77 this month of June 2026. Èmi náà rí testimony. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní àná tí àwẹ̀ wa pé number 3, an elderly man ojú ọ̀rẹ́ mi ìkímà round wọn kọ̀ wá ṣe mọ́tò wọn lọ́dọ̀ mechanic tó wà lọ́pọ̀ sí tilé mi ni so he now told me that he was hungry but why else ni sọ fún wa ẹ máa mú cook out he said no okay I have bread that I just bought a fresh bread there's egg should I make bread and egg for you and coffee wọn làwọn ò fẹ́ coffee but àwọn máa mú beverage me thank god beverage wà fún ọmọ mi mú mi ló máa mú beverage mo ṣe lọ ṣe bread and egg fún wọn nìyẹn o àti tea o àti beverage tí wọn jẹ o àṣẹ bẹ́ẹ̀ mi ṣe wọ mo ṣe kúrò ní shop tí mo ti wọnú kitchen nílé lọ to be preparing his food ni wọ́n ti ṣe owó sí mi ò mọ o àfi bí wọ́n ṣe jẹun tán bàbá mi o wọ́n yẹn àti wọ́n kàn sọ̀rọ̀ ẹ̀ didn't tell me anything pẹ́rẹ́ tí mo kàn ní kí n wo fóònù mi ni kí n ṣe nǹkan kan the message entered mo wà ní let me check it to know what's up with the message o ṣe fi pa àwọn mọ́mọ́ something tó máa ń send tó máa ń harass me pẹ̀lú messages ni mo ṣe wọ́n báyìí mo bá rí 100,000 naira mo bá rí from him mania daddy you sent me 100,000 naira only shouldn't I pay for the food I ate wow I wasn't expecting something as much as that though I told him few days ago last week that I was broke I needed some money and he just told me okay mi mọ pé nǹkan tó máa ṣe tó máa fi amaze mi lélẹ́yìí ojú mi lójú gan because it was just yesterday láàárọ̀ pàtàkì devotion tán ẹni ká sọ ọrẹ má jẹ́ mu wá I first paid for ọrẹ àánú bá ti mo sọ ọrẹ àánú tán mo ṣiṣẹ́ wa san
3: re majemu omo ndi kedere muson 1000 naira omo ore ma raje jeun only that mo de son re majemu temi ati son mi ni aro anu muson re anu no and the next thing to mori after pay, after feeding him after giving him food he just sent 100,000 naira to me just like that mo dupe mo mo lore o I'm so grateful to God mo dupe lowo teyin na o my God will continue to elevate you. He will strengthen you physically and spiritually. Loruko Jesu. Ah, Baba, mimi to gbadura fun yin. Fresh anointing, fresh fire. Loruko Jesu. Okun tutun agbara tutun loruko Jesu. E se o. I enjoyed your sermon, your preaching and everything. E Baba, mi ki mama o. Thank you very much, sir. I appreciate you. May God continue to bless and elevate you. Have a nice day, sir.

0: méjèèjì ma tó wá nù ìfi ẹsẹ̀ wọn ẹnì kan ní kí ni àṣì ẹ òní wípé láti ọ̀la lọ ògbó tó bá dọwọ́ lé abẹ́ sí ṣeṣe ibi tó yẹ kó ní kálukú nìde tí ògo yóò ti sọ a lè rìn débẹ̀ bẹ́ẹ̀ ni orí òní gbàbọ̀ débẹ̀ especially gbogbo àwọn tí èpè ń jà àwọn tó lé ti iṣẹ́ ìtẹ̀síṣẹ́ kan tó wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n níta ló máa ṣe gómìnà ní ìpínlẹ̀ kan mo ní bàbá rẹ lórúkọ ó mọ̀ bí orúkọ dídì ó tún dórúkọ bàbá ẹ̀ gan mo ní àmọ́ èpè tí ó ti àfẹ́kẹ́ ayé bàbá náà ó wà lórí ayé ẹni yìí ó ti yẹ kó ti di gómìnà sẹ́yìn wọ́n ti gbàpọ̀ sí ìbò orí ọ̀fẹ́ wà fún àwọn alágbára káwọ́ sí lẹ́yìn ṣùgbọ́n kò lè jẹ́ nítorí wípé ìkẹ̀kẹ́ wà nínú ìrìnàjò ẹnìkan gbọ́rọ̀ olúwa èpè àtìrandé ìrìn èpè abínibí èpè àjàbàgbà èpè ànínàkò níyà kàáyíkà kóríà èpè yẹn kákò lórí wa èpè yẹn kákò lórí wa èpè yẹn kákò lórí wa ẹni yìí òbí mọ́rí ìkọkùnrin ò tiẹ̀ ṣiṣẹ́ dáadáa ọkọ̀ burúkú ń bẹ lára rẹ̀ onímọ̀jẹ̀mú ló fẹ́ wú ẹ̀sà ó lóun fẹ́ tún ogun yẹn kúrò láyé rẹ̀ oh my god ọlọ́run bá yọ wá lọ́la olúwo lọ́nà tó yẹ gbẹ́dá ní ọ̀la sunday ni ó gbogbo yẹn lọ́jọ́ ẹ̀sìn iyọ̀ tó ti dì wàá lọ ra ò ní mẹ́ni ó dì dídì tó ń tó ti dì síbẹ̀ ọwọ́ kan ló di iyọ̀ ọwọ́ kan ló máa di olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dà láàmú àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́ àwọn tí ayé ti dọ̀nà wọn rí olúwa ló fẹ́ tún wọn sílẹ̀ bọ́wọ́ kan bá tún di iyọ̀ ọwọ́ mi ni ó ti ẹnìkan ní ọjọ́ tuesday kọ́ ní abẹ́kúta ní láfẹ́wá ní abẹ́kúta ní lìṣàbíọ́ fún ọ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ayé ẹ̀sìn mi mò ń bọ̀ bẹ́ẹ̀ tuesday kíri àwọn àṣìlò aago mẹ́sàn-án ni sí aago méjìlá so wákàtí mẹ́ta yẹn olúwa ní kí wàá fi ṣe káńsẹ́lì fáwọn gbogbo àwọn tíṣẹ́ wọn ti dàrú àwọn tí ò ti ẹ̀yẹ wọn mọ́ àwọn tí ò mọ̀ bí tọ́ máa yà sí olúwa sọ wípé ẹnìkan wà ní abẹ́kúta mẹ́rin ohun tó ń ṣẹlẹ̀ sí ó ti kọjá ogbó yẹ àwọn ẹ̀mí kankan ti stọ́pù ẹ̀ wọ́n á kàn máa dààmú àgọ́ ara ẹ̀ olúwa ní pé kí wọ́n àánú ẹ̀ ìdẹ̀ fún àṣírí tó wà ní ogun yẹn yẹn nìkan wà òfo ló mú lórí ohun tó bá dọ́ wọlé àgàgà lórí ọ̀rọ̀ òṣèlú olúwa ní kí n torí tẹ wà ní abẹ́kúta ní ọjọ́ tuesday ni o kí ọlá sunday sáfíìsì wà prayer wà ìsọtẹ́lẹ̀ wà ìgbọ́wọ́lé lórí wà anointing wà ó mọ̀ pọ̀ lọ́la yìí o olúwo lọ́nà tó lè tẹ́gbẹ́dá nìbàdàn bíbáyìí in the name of Jesus àádẹ́ ránú dá àmúlámà ránú dá wọ́n bá mi sọ lórí ẹnìkan contractor ni ẹ o ti jẹ́ gbèsè gbèsè yẹn pọ̀ lórí ká ti fi àṣiṣẹ́ lórí supply lórí contract kò ṣe contract kò tiẹ̀ yí ọmọ onímọ̀jẹ̀mú ló fẹ́ dá sọ́ọ́ àṣírí kan wà tí ò yí ọ tí àṣọ ẹ tó fi jẹ wípé èèyàn nílò wòlíì àwọn ogun kan wà kò lè ṣẹ àti tó bá rí wòlíì ẹ jẹ́ àlọ́dún pẹ́lú ọwọ́ ọba tó ń gbà wá ṣe tó tún àṣírí ogun fún wa tí gbogbo ẹ fi ń bọ̀ sí wà á gbé ọwọ́ rẹ sókè wà á kàn tí ògo ògo ògo tí ọba tó ní àṣẹ àti agbára ó yá ó. Jésù olúwa wa wà tẹ̀lé rẹ̀ bá sọ pé alágbàwí ni o aláṣẹ ayé àtọ̀nà àtẹ̀dá àti àṣẹ̀dá mo ti dé o wọ́n gbàdúrà mi ìrọ́nà àbáyọ kémi náà ròyìn ìròyìn ayọ̀ ni ìròyìn ògo mo fẹ́ ròyìn ṣeré gbà fún mi kórí bẹ́ẹ̀ ògo ni bọ́lọ̀ lókè o jésù olúwa wa bí a tẹ̀lé bàbá yìí wà á kú lẹsẹ̀ méjèèjì wà á wá dọwọ́ ẹ̀ méjèèjì sílẹ̀ wà á wá fi orí balẹ̀ bí àwọn angẹ́lì ṣe ń forí balẹ̀ wà á forí balẹ̀ wà á ké mímọ́ sórí ọlọ́run àwọn ogun yáwó mímọ́ sórí ọlọ́run àwọn ogun. Níbo ló ti ń gbọ́mi lákòókò yìí o? Bá mi pé àwọn èèyàn kan súnmọ́ bí? Àmọ̀ tó ti rán mi níṣẹ́ fún iye àwọn tó bá létí láti gbọ́. Èmi máa ń sọ fún àwọn ènìyàn. Èmi ò kì í ṣoníwàásù o. Ìránṣẹ́ ni mí, alóore ni mí o. Mẹ́sẹ̀njà ni mí o. Ọlọ́run a máa rán mi sí àwọn ènìyàn. Nígbà tó bá ṣe tán láti jẹ́ kí àwọn ènìyàn bọ́ kúrò nínú ogun. Mọ́ mi wo bí yìí tí ogun bá di pé kò ṣe ṣẹ́ mọ́. Tí ènìyàn ti lo gbogbo ọgbọ́n gbogbo òye rẹ̀ tí gbogbo ìgbìyànjú bá fẹ́ bọ́ sí òfo ẹ bèrè lọ́wọ́ ẹni yẹn ìgbésẹ̀ wo ló ti gbé ọ̀nà wo ló gbé gbà ọgbọ́n orí nìkan ló mọ̀ wá ń bẹ̀ tó bá fi ẹ̀mí wò ó wà á rí wípé kì í ṣọlọ́run o mo gbọ̀dúà ìwà tèmi ò ní ṣe ẹsẹ̀ dé mo náà ní ṣe ẹsẹ̀ dé àwọn kan wá sí abẹ́ iṣẹ́ rẹ̀ sẹ́nu lórí ọ̀rọ̀ ṣe márèèjì kò ṣe márèèjì ìgbéyàwó aláìní tó ń lọ millions of naira oh my god ó ti dàrú o ó máa ti dàrú o gbogbo ibi tán sáde òfo ló padà jáde e wa gbo mi sa
1: e
0: je ki sare bere bere yo oko ati yawo ta pada gura won lobe se ti olorun lo de won be e jo ile to lu yawo e pa si owo olorun na ni ele igbe yawo to pada tuka si oni majemu lo de won je mo gbedua ta di gbe yawo e wa ninu isoro isoro yen tan lori idamu yen tan lori isoro yen tan lori idamu yen tan lori in the name of Jesus e je sare lo yin as example mommy nigba ti wo de ti wo ya iya yawo be si gba mi so mo ni mama igbe yawo te se olorun o de lowo si o o da je ma so be o ni bi mai lo si lo gbedu a pastor church awo gbedu a si o tun ni ajirere kan to tun good kan o ma speak in tongues o na gbedu a si o tun lo sodo pastor kan o moruko an mejeje lo sugbon sibe sibe igbe yawo tuka mo ni mommy eni ero to po ma wo ni yato si pastor mo soro kan lana mo ni wea fivefold ministry ipin marun ni won pin wa si o ti oya ti mo ti wa evangelist o ni gba kan ko ni pastor
1: rara
0: to ba so pe pastor so so so ani mo evangelist so so so ajirele lu apostle ni gan to ni woli to ba ni professor so so ani sorry am an apostle to ba de je pastor ana me pastor mo de bi o eh mo de la yo báwo ló jẹ́ kó gbogbo ẹni bá ti dá ṣọ́ọ̀tì kalẹ̀ ni gbogbo wọn ti wòlíì no kì í joyè wòlíì wòlíì wọn kì í joyè wòlíì a máa ń bí wòlíì ni a máa ń bí ni ẹ̀bùn àmútọ̀run wà ní ìpè àtọ̀run wà ní wòlíì kì í ṣe pé àwọn ẹ̀kẹ́ wa tọ oró wòlíì lé lórí ló wá di wòlíì rárá o. Confirmation wọ́n máa ń fi òróró ṣe fún wòlíì wọ́n máa wòlíì máa ń dàgbà láti kékeré wá ní kì í ṣe pé èèyàn ṣẹ̀dá tọ́ọ̀tì kalẹ̀ àwa ṣe ń pè ní wòlíì oh my god mama o dadi contract ọjọ́ sí kẹgbà tó di gbèsè wòlíì wo ló sọ fún yín pé kẹgbà gbogbo ogun tẹ̀ ń fèsì wòlíì wo ló sọ pé báyìí ni kẹ́ ẹ ṣe rẹ̀ ẹ ti mix yẹ mọ́ra èmi máa ń sọ pé tó o bá dọ́dọ̀ wòlíì kò yẹ kó jẹ́wọ́ ló sọ tó o bá wa tí wòlíì ni wípé tó o bá ti débẹ̀ yóò wá gbàdúrà ogun tó o ní ibi tó gún gbà wá ìgbésẹ̀ tó o gbé ti wòlíì nìyẹn oh my god àmọ́ tó bá ti dé àárín méjì ìtọ́ni máa wá wá ó dà bọ́rọ̀ ṣe ríre ẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ ló lu ọlọ́run àwọn ọmọ ogun ti wòlíì nìyẹn mama yẹn ni ha mo nífẹ̀ ti ni contradiction wa wọn à lè jọkọ àti ìyàwó ẹ tún gbọ eléyìí o tó o bá ti gbọ rí tó o bá tún wá jẹ wòlíì mi nítòótọ́ tí ọkùnrin àti obìnrin yẹn bá ti bára wọn lò pọ̀ tó o bá dọ́dọ̀ wòlíì wòlíì lè sọ fún ẹ pé o dà ìdí rèé ẹ̀jẹ̀ ti jọ dàpọ̀ ẹ̀jẹ̀ ti dàpọ̀ ọmọ olókùn tí wọ́n máa ma rí ẹnìkan wá ní tó bá wá rí bẹ́ẹ̀ kí náà wá lè ṣe ibi tó ti nílò àgbà wòlíì rẹ̀ àṣírí kan tún wà tó fi ń wádìí sí kí ẹrọ òde ní ṣẹlẹ̀ ẹrọ ọmọ ṣẹlẹ̀ o mọ̀mọ́ yẹn ní kí là á ṣe ẹ gbọ́ mi kí là á ṣe tó bá dé ìkórìtà yẹn àgbà wòlíì lókù tó lè dáhùn àwọn ọba mẹ́ta kan mà ní nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹta nígbà tí jehoramu ọmọ abu ti bẹ̀rẹ̀ sí jọba lórí israẹli ìyẹn ní samaria ní ọdún kejìdínlógún jehoṣafati ọba juda ẹ wá gbọ́ pàtó jọba bí ọdún méjìlá ọmọ kí ló ṣẹlẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé ó ṣe búburú níwájú ọlọ́run ó wá pé jehoṣafati mọ́ra kó wá bá ń lọ sí ojú ogun nítorí pé muhammu ó ń se àgùntàn ó fi sọ ọ̀kẹ́ márùn ọdún àgùntàn àti ọ̀kẹ́ márùn àgbò irun fún ọba israẹli kò wá sán mọ́ kò sán o so nígbà tí ààbù kú ọba muhammu wá ṣọ̀tẹ̀ sọba israẹli kò wá sán mẹ́bà múra ogun o ó wá pe ọba edomu mọ́ra àwọn náà pẹ̀lú ọba edomu edomu ní ìran ọmọ isọ oh my god ó wá pè mọ́ra ó wá ní orí akáwọn lọ kán lọ jago wọn fẹ́ lọ bá muhammu jago nígbà tí wọ́n wá gbé gbogbo calculation ọgbẹ́ ìwé wọn ti lò ó gbogbo ìmọ̀ àti òye wọn ti lò ó wọ́n dà á ní méjì ìṣòro bá dé mọ́mì ìṣòro mọ̀ dé o ìṣòro mọ̀ dé o nígbà tí wọ́n dé àjèjò ẹ̀dọ́mù tó bá dé vasnai oníbẹ̀ ni ọba israẹli lọ àti ọba juda àti ọba ẹ̀dọ́mù nígbà tí wọ́n ní àyíká ní ìjọ méje omi kò sì sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí wọ́n tọ̀ lẹ́yìn wọ́n dá àrín méjì kẹ́tọ́ mọ̀ pé ṣòro dé dádì ẹ̀yìn náà ti dá àrín méjì kẹ́tọ́ mọ̀ pé ṣòro dé ọkú ẹti tẹ ayin mejo gbẹ wa dojuru ọrọ visa yi o bọ si owo tẹ lọ ya ti dojuru o ti di gbese business yẹ ti fọju pọ
1: kalo
0: ni ẹtẹ wọbọ woli wo la ransi abajọ ti ṣowo pọ abajọ ti gbogbo ẹ fọju pọ nígbà tó wà le tọ
1: nígbà
0: tó débà tẹ ọbẹ tẹ wípé o ṣe tí olúwa fi pe àwọn ọba mẹtẹẹta wọnyí jọ láti fi wọn lé mú abù lọwọ ọlọrun kọ ló pè wọn jọ o láti fi wọn lé mú abù lọwọ o wọn béèrè sí o wọn àwọ ọkàn ọlọrun o ẹ bá mi béèrè ẹ lọ ká ìyá ọba kejì orí ẹkẹta ẹmu láti ẹsẹ ìkíní níbo ni wòlíì ti sọrọ ọgbọ orí wọn náà lò bẹyìn náà ṣe lọ ọgbọ orí yín sà ẹ pásítọ yín lẹkàn lọ sọ fún ọtọ níṣẹ pásítọ pásítọ lolùṣọ àgùntàn oníwàásù àti títà akọ́nilẹ́kọ̀ọ́ evangelist oní ìrere apọ́sù alákòóso ìjọ kí ni wòlíì àwọn ní ìmọ́lẹ̀ tí ń tọ́ni sọ́nà. Ìran wòlíì ló máa ń sọ pé báyìí ni ká ṣe
1: lẹ́nu
0: tó bá ti dójú ẹ̀ tán wòlíì ló kù tí ó ṣiṣẹ́ ẹnu mi dùn òran ọ̀rọ̀ wòlíì
1: o
0: mo mọ̀ wá tún ṣe òran ọ̀rọ̀ wòlíì
1: o
0: mo mọ̀ àdúrà pé òran ọ̀rọ̀ wòlíì
1: o
0: my god pé èèyàn kan mà dúrà pé
1: òpé
0: ní wòlíì ni mo sọ ìpè àbímọ́ láti kékeré ní wòlíì ẹnìkan ní bó lẹ ṣe mọ̀ mo sọ̀rọ̀ kan fẹ́yàn kan lọ́jọ́ kan hóró ẹ̀rí gan mo ní mo kéré tí mo fi ń ríran ṣùgbọ́n mi ò mọ bí ìran lọ́ọ̀ka ìwé tí wọ́n pè ní first samuel tó bá ka chapter 3 wàá rí pé samuel ọlọ́run ti ń bá sọ̀rọ̀ ọlọ́run ti ń pè é
1: ṣùgbọ́n
0: kò tètè ní ìtumọ̀ kò yé dáadáa anglican ní background mi
1: mi
0: ò tètè mọ pé ìran
1: àá
0: tún máa bá mi wíjọ́ ọ̀sìn tí mo bá àbájú bólú gbàlà sọ̀rọ̀
1: ọ̀sìn
0: tí bàbá mi tì mọ́ tí olúwọlé ọbádàrí àpọ́sù ní òkè àgbà nílé kalára
1: wẹ̀
0: kó wòlíì wòlíì wòlíì wòlíì ni ọmọ wòlíì lérò ṣé ìfàtì sí bẹ́rẹ̀ fún ọ̀sìn tí mo rí àánú gbà mo mọ̀ pásù sẹ̀lẹ̀ oh my god tí bàbá bílẹ̀ òní ọ̀ṣọ́pà tó tọ̀ ó lé mi lórí
1: ìyàwó
0: nìyẹn náà ní etí ìsìnmáyé wòlíì ẹ̀bùn ni àbímọ́ ni mo gba abẹ́ àwọn wòlíì rìn gan o
1: ṣé
0: bàbá fi ẹ̀ láfẹ́ sọ
1: ṣé
0: àkẹ́dẹ́ kan pán kàdínà ni àbáwọn àgbààgbà wòlíì tó ṣe confirmation ní bàbá pọ̀ ọmọ forí kan bá
1: dùn
0: àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ kì í ṣe pé adá ṣọ́ọ̀tì kalẹ̀
1: aṣẹ̀wádìí
0: wòlíì ẹ̀rọ tí à ń ṣe lélẹ́yìí tẹ́lẹ̀ tó bá ti wá dá ṣọ́ọ̀tì
1: àwọn
0: àjẹ apọ́sù prọfẹ̀tì dr evangelist gbogbo ẹ̀ ti rọ̀ a ní láti dọ̀nà àwọn èèyàn
1: yìí
0: sẹ́yìn tó ti mo yẹ ẹ̀yìn tẹ́tẹ́ ti fi ṣàpàdánù
1: bẹ́ẹ̀ni
0: yàrá àsolúwọ̀ ò sọ bẹ́ẹ̀ wòlíì wà lọ́tọ̀ pásítọ̀ wà lọ́tọ̀ oh my god bí bá sọ sí ilé kan
1: fún ẹ
0: ẹlòmíì ò nílé gbàgbọ́ o àbí tó bá rí ìwé ẹ̀rí mi o
1: bí
0: bá sọ fẹ́ pé full time training ànàdéhùn iná kan sọ ní mí kan
1: sẹ́ẹ̀tì
0: mi máa ń pè ní greater works under bishop abioye láti fẹ́ bàbá bishop abioye teacher ni wọ́n tó di kọ
1: bí
0: bàbá ẹ̀ bá ṣe wá sùn ìyanu adé máa ṣẹlẹ̀ brother gbilé àkànní kọ́ onígbòkò teacher of the world ni wọ́n ẹ̀wọ̀n yẹ ẹ̀mí tí wọ́n gbà láti òtítà tó o bá fẹ́ ara rẹ ní wòlíì tó o bá fi ṣe àwọn èèyàn lọ bá o bá dọ́dọ̀ wòlíì kí ni iṣẹ́ wòlíì bá o bá ti dé wẹ́ẹ́ lájú ẹ̀ kó gbọ̀dọ̀ àpọ̀ ẹ̀ ogun tó o bá dẹ̀ ní kó dẹ̀ máa sọ ìgbésẹ̀ tó o dẹ̀ máa gbé kó dẹ̀ máa sọ ẹ bí àwọn tó wá sí olúwo ní àná ní àtàmátàlì bí mo ṣe ń sọ̀rọ̀ wọn a máa gbọ́ o wọn a mọ̀ wípé ní tòótọ́ mo mọ̀ pé wọn a máa sọ fún àwọn tó bá lẹ́gbẹ̀ẹ́ yín pé wòlíì ní tòótọ́ ìwọ kọ́ ló sọ̀n tó bá wà ẹ̀mí mọ́nú máa máa tó àṣẹ o my god nígbà tí àwọn ọba mẹ́ta yẹn wọn bẹ̀rẹ̀ wọn kí ju bójú ogun ni omi bá tán gbogbo kan ti wá dẹ̀rù nígbà tó di àárín kan jòsápà ti wá sí gbé ní verse 11 ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹta verse 11 ẹ gbọ́n tó sọ ni jòsápà ti wí pé kò wá sí wòlíì olúwa kan nìyí tí àwọn ẹ̀gbẹ́ ti ọ̀dọ́ rẹ̀ béèrè lọ́wọ́ olúwa ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba ẹ̀ṣẹ̀ nígbà wí pé elisha ọmọ sáfàtì tí ń tún omi sí ọwọ́ elija ó ń bẹ nìyí wo bí kí a máa béèrè pé wòlíì dà fọ́ọ̀bà fẹ́ kó gun yín fẹ́ máa bá ṣeré bẹ̀ jókòó sílé máa bá yí ṣùgbọ́n bí yèrè rẹ bá ṣí wà á mọ̀ wípé èèyàn máa ń dìde wá wòlíì lọ wòlíì òní wá bẹ ilé ìwọ ló wá bá wòlíì má jókòó lé lọ́dà àwọn mi sí ọ̀nì olúwo ló ń bọ̀ lọ́nà tó gbé tiẹ̀ gbẹ́dá nínú ìbàdàn ẹ wá wo bí o ẹ wo bí o ibi tí mò ń lọ rèé o lẹ́yìn ìgbà tí wọ́n ránṣẹ́ sí elisha
1: tẹ́lẹ̀
0: elisha ti fi ọba ìṣẹ́lẹ̀ pa tán tó ti yẹyẹ rẹ̀ tán ó wá ní wẹ́ẹ́ ṣùgbọ́n ẹ lọ mú akọni kan fún mi wá ní ìyìn ó ṣe nígbà tí akọni náà ń kọ orin lọ́wọ́ ẹ̀mí olúwa sì balẹ̀ ó sì rí i pé báyìí ni olúwa wí
1: wáyé
0: òní púpọ̀ ní àforífojì yìí nítorí báyìí ni olúwa wí bí ẹ̀yin kì í yóò rí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kì í yóò rí òjò ṣùgbọ́n afoni poji na yoku fomi ke ni to le mu ati eyin ati won ro si yin ati eran yin oh my god o nu kikini le yin ojo olorun ni to so oluwa to wa so pe wo segun oh my god o mi mo yo lagbede meji mo gba ara ka to ma bi aka to ni lagbata en kan gbo mi ni kori tabi to ti gbawi ona bayo ma yebi ona bayo ma yebi ona bayo ma yebi ama rona bayo ogun ma se ide ma ja ama rona bayo in the name of Jesus awon eyan mo ri e ri o oh my god e je ka wo yan kan so mi wa
2: orukọ rẹ ni bọla lati ru
0: ki lo ni ọlọrun atọmọ do ni
2: ṣe lọ ọlọrun atama ta ni o ti to lo ti awa ti igba agbara ta lo ọdẹ ni kan wa fọ ni ko ko ma fun ni ọgba ti wa de be o ta fun ni se ti ti aburo ni wa n sọ fun bi e ti ko mo pe ẹgbọn yi ko ko mi ti wo ni ra e ko de ni fun yin lowo ko ni fun yin lera kan wa ìpín ní 20,000 yẹ́ wá ní kí n wá pé òun ní ìlú ìgbòmílà nínú olówó mo ní àtàwọ́tàdé mi ń lọ ìpín omi rẹ̀ náà ni mò ń lò ti pé ìlú mò ń ṣàdúrà pọ̀ náà ó ní àìrọ́ ni kò dáhùn lójú mo ní nǹkan tí mò ń pè mí lọ lókè àtàwọ́tàdé mi mò ń lọ tó wọ́n mọ̀ pé kò dáhùn lè fún ọ ní 500 ó ní nǹkan tó ń lò mo ní mi ò lóun kankan mo ní ọlọ́run ìpín àtàwọ́tàdé gbọ́ mi ò lọ ọ̀bì kankan mọ̀dáwà yóò lè fún wọ́n ní àbáyé ti ré láyé ó ṣe fún mi nìyẹn ó wá pè mí pé kí ni mo lò mo ní mi ò lóun kankan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olókè ó ṣẹ́gun fún mi ń ṣèyanu nínú ayé mi.
0: mo sọ nípa gbáà tó ń bẹ nínú ẹjọ dáwùjọ èyí ni oṣù ẹkẹjọ ní oṣù tó ń bọ̀ ìbùkún owó lájú bí tó fọkàn sí lọ ìwọ náà lọ
1: wà á máa fọ́gbà gbogbo òbí tó ń gbẹ̀gbẹ̀ máa fọ́gbà gbogbo òbí tó dùn ẹ̀ wọ́n wá porúkọ jésù wá pe ẹ̀mí ọmọ tẹ̀lé wá ní ọlọ́run àtàmátà sí onísàn máa sàn gbàmílà máa là óyá pàdé bá ti ṣe óyá. orúkọ jésù ẹ̀mínú ẹ̀jẹ̀ jésù ọlọ́run àtàmátàdé onísọ àtàn gbàmílà màánà ọlọ́run àtàmátàdé onísọ àtàn gbàmílà màánà ọlọ́run àtàmátàdé onísọ àtàn gbàmílà ní ọgbà tó rí mọ́ ìsọ̀tẹ́kẹ̀lẹ́ ni à ní orúkọ jésù ó yẹ agbára gbẹ̀wòsàn ní orúkọ jésù agbára gbẹ̀wòsàn ìdèyí já ní orúkọ jésù ìdèyí já àìsàn yìí jáde ìdèyí já agbára ẹgbẹ́ òmìnira ẹgbẹ́ àtúntò rẹ nípa ní alẹ́ ọgbà gbogbo rẹ ó yẹ lórúkọ jésù ó yẹ gba ìwòsàn ẹgbẹ́ òmìnira jésù olúwawa ìyẹn máa tẹ́kì ara yẹn máa tẹ́kì ara yẹn ní gbogbo bí tí ọba ìfẹ̀yẹ́wà ó yẹ jáde bíkà àìsàn kàdà nínú ẹ̀kẹ́tà wà ní ẹ̀kẹ́lẹ́ ẹ̀sọ̀ dáríà gẹ́ẹ̀sì ẹ̀yẹ máa lẹ̀ báyìí nira ika soda ika kani mazia lorukọ jesu ẹsẹ yi bẹẹ wọ sọ jẹki ẹ báyìí wà á rí pé ọwọ kan ti débẹ òṣìṣẹ máa rò lápá yẹn máa bẹẹndì ẹyẹnyẹn yẹs máa bẹ ó yà bẹẹ lórí ẹsẹ yẹn kó máa dìde pẹlú ẹ má mú kankan dání mo sọ jáde ní orúkọ bàbá ọmọ àtẹ mímá lorukọ jesu ó yẹ gbá èso sọ ẹ jẹkẹ karamu ẹgbẹ rí ẹni yẹn gbogbo tó lè ṣiṣẹ rẹ máa ṣe báyìí o ti rí wòsàn nìyẹn ẹwẹ máa ṣe tó lè ṣe máa pẹlẹ lórí ẹsẹ kó máa rò lápá yẹn mo fẹ gbẹ ẹrí ẹ nìyẹn orúkọ jésù ọrọ rẹ jẹ àtàkàbà àárẹ àkàtì màkà ogun yẹn ṣá olúwa ní kí n gbọdọ àwọn kan ṣe àìsàn ìgbowó lọwọ ẹlòmí àìsàn ìgbèsè ni mo sọ mi ò mọ owó àìsàn tó ń ṣe báyìí nípa ìnà alákàtì rẹ ó yẹ bẹẹ mú ọrẹ ọ̀nà ńlá fún àìsàn yẹn lọ ìgbèsè yẹn lọ àgbàná yẹn lọ ọ̀nà ńlá a máa rówó sọ ìdá ni mo fi lọ ẹyẹ lókun tí mo fẹ́ gbà àmọ́ kí n tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nkankan nígbà tó lọ́wọ́ sọ wípé àwọn kan ṣàìsàn ìgbèsè olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdìdí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti ẹgbẹ́ afúláti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ mímọ́ ẹ̀gbọ́n wò sá rí akata maria mo sọ agbára àwọn àgbà tó ti dínà èrè yẹn agbára yẹn tẹrí bá fún àwọn kan lówó dín mọ́ wọn báyìí ọ̀nà eré dín mẹ́lòmí ọ̀nà inú òyìnbó dín mẹ́lòmí olùwádìí ẹ̀ ní kí n gbà tó ọ̀rẹ́ tó fẹ́ san lẹ́nìí ọ̀rẹ́ aṣínà ìrè tuntun ni sá mo dúró ní ilẹ̀ ìdúró agbára yìí láti sọ tẹ́lẹ̀ ọ̀nà tó dín ọ̀nà yẹn lọ́wọ́ wàá rí ìhàn wò lẹ́nìí no ma jamu ni ko ma wa go merin abo kere gege leni oluwa so wi pe ire airo tele ati ona to ti di yen de ma la eh oh my god iwe chronicle keji ori ogun oni to ba gbo olorun bo oni wa fi di e mule amo ti o ba gba woli e oni wa serere akoko isere de bai bi mo se so re hey gbo e wo to ma fi ore ru bo leni fun asina ti asegere bo se ru bo yen loruko jesus o ya isere ona to ti di yen ona yen mama yi ya nu lo ma se oni gbedo fun mama kan bo se ru bo ti enu ko ru ta won me ebo ni ki se te yan gbo eyan tomo tomo loluwa ni ko ru bo leni ebo sa gbo to ma di ni lowo to n gbogbo ìdílé ìjẹ tó ń gba iṣẹ́ wọn jẹ́ mo sọ lè ní bó ṣe ń ṣe olúgbà yẹn ogun yẹn ṣe ọdẹ ẹ̀rọ náà báyọ̀ ha oh my god aká nọmba wo ló fẹ́ lò àtẹgbẹ̀rún méje o àtẹgbẹ̀rún márùn-ún àti mẹ́wàá o àtàwọn tó máa lọ ẹgbẹ̀rún méjìlá èdìdí májẹ̀mú oṣù kejìlá yìí ẹ ṣe lè nípa ohun tí ó ṣẹlẹ̀ báyìí lolúwa ọlọ́run ọmọ ogun yìí gbogbo tó ti dìnà ní eré tó àtàrà ó yà tó olúwa ní nígbà tó bá fi jago mẹ́rin ó kọ̀ jáde olúwa ní nǹkan tó kan lẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ tu ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe sọ̀rọ̀ ni olúwa ní káwọ́ kẹrùbọ̀ lọ́mọkùnrin kan kó ẹgbẹ̀rún márùn-ún ọwọ́ ẹ̀gbogbo nílẹ̀ gbẹ́rì ọmọkùnrin yẹn tó fi ṣe ìrúbọ ní ọjọ́ yẹn ó fi ṣe ìdíjú pẹ̀lú ọlọ́run ìgbà tó máa débi iṣẹ́ ẹ̀mọ tó ṣàṣẹlẹ̀ sí tọ́ọ̀dà kan nínú òwúrọ̀ sì ń fẹ́ fún ní ẹ̀bùn tí yẹn déédéé gbé kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ tó wá sọ fọ́bẹ̀ pé prank ni ọ̀gá ẹ̀ ń tàn ní prank ni ìfẹ́ prank tọ́ọ̀dà díẹ̀ déédéé kọ ìwé tó fi lé lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún Camry gbogbo yín lẹ́gbọ́n náà àmẹ́ni tó tún kàn léni tó bá jẹ́ wọ̀nyí rẹ̀ bẹ́ẹ̀ kan ó yà náwó síwájú ìrẹ́ yà tó bá jẹ́ kó o fẹ́ transfer ni ó yà ná fóònù yẹn síwájú a máa gbà rẹ̀ a máa gbà rẹ̀ àṣẹ tí mo bẹ́ẹ̀
3: rẹ̀
1: ìjẹ́ ni mo fi
3: ṣe
1: ká náà bá olùfẹ́ lò yàkọ́lẹ̀
3: UBA
1: 10 24 double 7
3: 77
1: 50
3: 58 80
1: gbọ́dọ̀ dá UBA ni o 10 24 double 7
3: 77
1: 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ artillery at Amatasi ha gbọ́ àkànọ́bà ẹlẹ́ẹ̀kan sí
3: 10 24
1: double
3: 77
1: 50
3: 80
1: èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà bó bá jẹ́ ẹ̀yà ìsọ́ọ̀lì méjìlá ló wà tí a pe ọmọ ẹ̀yìn méjìlá fún jésù tá a wá pe ọdún ní oṣù méjìlá bọ́ọ̀ ní orúkọ jésù ẹ̀yin wọn lẹ́fẹ̀ẹ́ bẹ̀rù méjìlá ṣe ìdí yẹn ọ̀nà náà ìrẹ́ tó mọ̀ kó o lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́rẹ́ bó o ṣe ń ṣe yẹn ìrẹ́ dẹ́ owó dé ìbùkún yẹn ogun yẹn ti ń jẹ ní mo fi
3: rẹ.
1: gbogbo èèyàn sunday gbogbo èèyàn ni kò tètè dé aago bíi mẹ́jọ ni kò dé àǹfààní wà fún ẹ láti rí mi lọ́la gbogbo ìwọ tó ti gbìyànjú láti rí mi fún kánsẹ́lì máa fàyè díẹ̀ sílẹ̀ lọ́la ilẹ̀ àtẹ̀lì sáwọn tó bá wà ìbàdàn ni màá wà lólúwo lọ́nà tó gé tẹgbẹ́dá o ibẹ̀ ni àtàmátàsé ni owó rò ló ti máa wọkọ̀ olúwo bọ́ọ̀lẹ̀ ni olúwo junction ògòkè sókè kò ní àtàmátàsé ló lọ ó máa ní agbára gan agbára
3: ọbàtúndàyé
1: Tuesday ni o kò sí programu ní akẹ́kọ̀ọ́ lọ́jọ́ Monday àmọ́ ọjọ́ Tuesday Lisabi ọ̀ la máa wà ní Láfẹ́wá o Lisabi ọ̀ ní Láfẹ́wá lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹja ESMA ìyẹn lọ́bẹ̀kúta ibẹ̀ la máa wà lágbọ́ ọba tó dá yé àti ọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ Tuesday nìyẹn o ọjọ́ Tuesday nìyẹn o tó máa di aago mẹ́jọ ní programu abẹ́rẹ́ àwọn tó bá fẹ́ bí wòlíì aago méje náà tó bá máa dé tá a máa gba nọ́mbà sagamu ni mo sọ wednesday ni o ibi tó ń pè ní ìjòkó community hall nígbà bíjì sábó ìyẹn ní sagamu lágbó ọba tó la yàtọ̀ oh my god tuba pa abẹ́jọ́ friday máa wà ń bá dàlágbà ọlọ́run àdèmà lẹ́rìn àmọ́ olólà sunday tètè dé olè ní ọ́n bàgbà láti rìn mí ní asàlẹ̀ tó gbogbo èèyàn ni kò tètè dé aago bíi mẹ́jọ ni kò dé àǹfààní wà fún ẹ láti rí mi lọ́la gbogbo ìwọ tó ti gbìyànjú láti rí mi fún kánsẹ́lìn wà lólúwo lọ́nà tó gé tẹgbẹ́dá o ibẹ̀ ni àtàmátàsé ni owó rò ló ti máa wọkọ̀ olúwo bọ́ọ̀lẹ̀ ni olúwo junction ògòkè sókè kò ní àtàmátàsé ló lọ ó máa ní agbára gan agbára ọba tó la yàtọ̀ onímọ̀jàmú gan ti sọ gbogbo àwọn èèyàn tó bá fi ọrẹ support ilé
4: mi
1: ilẹ̀ kò rẹ tó títì ó máa ṣíba àdàbàdà ìpínlẹ̀
4: ọ̀hún
1: mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn méje ni mo pé o méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó dojú tó lè fi ràn wá lọ́wọ́
4: láti
1: fi ṣe program táwọn èèyàn ó tún rí wò sojú ẹ̀ àti ìtúsílẹ̀ ẹ jẹ́ fẹ́ láka nọmba ẹ̀ UBA ni o
4: UBA
1: májẹ̀mú tí mo bọ́ lọ́nda lóṣù pín in ni pé gbogbo ẹni tó bá wá bó ti wù kó burú tó ọgbọ́dọ̀ rẹ́rìn ayọ̀ olórí ọ̀sán gbogbo ẹni tó wojú olúwa fọ́mọ gbogbo ẹni tó wojú olúwa fọ́kọ gbogbo ẹni tó wojú olúwa fún ire kan tàbí èkejì lọ prepare ẹ wẹ́nẹ̀dẹ̀ ilé yìí máa bọ̀ olúwo lọ́nà tó gètè ẹgbẹ́ dání ìyẹn ní atamátàsí wọ́n gbúdúdú agbára iṣẹ́ òru ni ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ mojúmọ́tọ́ bọ́ bá wá ó jọjọ kò lẹ́yìn wẹ́ẹ̀dẹ̀ on the ten mojúmọ́tọ́ ṣe pàyìn lọ́rọ̀ ogun tó bá wá ogun ò ní jà wá a ó rí àánú gbà a lè wájà jésù lolúwa.

òní ọ̀dà ìyá níwẹ̀.

àwọn ọmọ yìí jáde ọlọ́run o ẹjá gbẹ lẹ́ẹ̀kejì ebi ń pa wá sí mú mọ́ra pé bàbá kú ìsí ọ̀tán bá kú àjẹran tó jerin lọ tàwọn ajínigbé ìwà ń kọ́ o ẹ̀yin èyẹ pariwo ọlọ́run ààbò ẹ̀kẹta pé ọlọ́run ààbò dáàbòbò wá o mọ̀jẹ̀ wọn ó jí àgbẹ̀tọ̀.

0: si pa nti e gbe won gbele laye ati nkan kan ni mu so se ko si mo ni eyin o sango ha e je ngbe nikan si ki a lo si abala aruka foto ni ele me won e ku ojumo o
1: ele da yin ogugun ni gbagbode lagbo olorun
0: ami o
1: won ni jin gbe o
0: ami
1: eh oruko temi o yi pada
0: ah baba ire
1: ẹni ọlọ́run mọ̀ ní já máa dákọ ní
0: ìsìn o ti tó já mẹ́ta èwo lẹni ọlọ́run mọ̀ ń gbé yóò ṣe nǹkan ẹ̀tùfù débi yóò kíyèsí ẹ̀ǹkùlé ayọ̀ mi dé onímọ́tò láti là látẹ̀.
1: ẹ̀rọ tí ní báyìí bàbá
0: àmì ẹ̀rú báyìí
1: ẹ̀rú
0: yàn wá yẹ jáyà láti là látẹ̀.
1: ẹja gbẹlẹ́hun a ń gbẹlẹ́hun náà ni ọlọ́run ti bá wa gbọ́ a ń bẹ̀ ọ́ ṣùgbọ́n àdẹjọba àtúnlẹ̀ ọ̀yọ́ àdẹjọba àpapọ̀ kí wọ́n tú àwọn tó lágbára sílẹ̀ pé ní wọ́n bá lágbára kọ́ gbọ́ ta àwọn yẹn ń gbẹ tó lágbára o bàbá àwọn yẹn ń gbẹ tó lágbára gidi gan o tó ní ìmọ̀ gidi gan ṣùgbọ́n àìsọ pé ọyẹ gbọ́ ta tó ń bà lẹ́rù.
0: àmọ̀ wá ṣe nǹkan ṣé tíjọba wa wá sọ pé wọn bọ̀ ta tí wọn fi fẹ́ pa wá tán náà.
1: èèyàn wá lè bọ́ ta tíjọba bá ní ẹ bọ́ ta o.
0: ó dẹ̀ yín ìjọba ẹ̀ wá sọ fún ẹ kí wọ́n bọ́ ta. àmì o àmì àmì ẹ ṣeun ẹ ṣeun. tó
2: ológbùrò
0: ẹ ṣeun
2: ológbùrò
0: ẹ kú ewu
2: ó ní dààmú
0: àmì.
2: Àmọ̀ pé ọlọ́run kí ń bínú sí a.
0: ọlọ́run kí ń bínú sí a.
2: ṣé bí ilẹ̀ ń sọ ní èsè ewu pé ṣé kò sí sẹ́gun mọ́ ni. ebi nǹkan kan wọ́n gùn sẹ́gun kó tọ́ náà kó tó wá jàǹbí tí ó jìjà.
0: àgbò ni.
2: ọ̀sẹ̀ ń tó ṣe tuntun mọ́.
0: abàdójú ẹ̀.
2: kò sí ìdílé oníkálukú tí ò lọ́ sà wọ́n pàṣẹ àǹkígbé bí ọ̀yá dìgbé ń tọ́ fanù. ó ní dààmú.
0: àmì ẹ kú ewu ọmọ.
2: ọ̀dà
0: ọlọ́run ọ̀fun rẹ̀ gbà wá àwọn tí wọ́n ń pè wá ẹ̀jẹ̀ orókè bá ná ẹ̀jẹ̀ abọ́sẹ̀ abala míì torí pé tá a bá fààyè lẹ̀ àní mú nǹkan míì ṣe níjẹjọ àráyè sàrùkàn níjẹ ìdógún àráyè sà á sì dàbí èpè òsì ńlẹ̀ ó sì ń bẹ́ẹ̀ ńlẹ̀ bàbí ọ̀yá àròkan àròkan àròkan ooo.

0: elomi nbe gbogbo ogbin eju enle aye o le mo lowo ko je pa mo ni ola heh elomi a ko mo fun to fagidi wo mo to mo do mo lokun omo elomi lo pa so mo nu oka ni se ku poka omo nu ere ni se ku pere omo ti o se ku pa wa olohun o ni fun wa omo wa o ni pa wa o won so fun arakunrin arabirin wi pe ko joko are je ite wa ya lenu ni wi pe ara abo lomo yi nbo lo ti wa bo lo se mo ntin seun e gbo arabirin so pe omo yi ti kole fohun koda ke se wi pe iya njeun lowo lowo bayi iya kan na ti njeun ko ju tomo lo se ko won da duro be abi ko won to gbianju ko won te waju nipa awon omo sugbon won lomo to nba bi to nba ile bi oni opa awon o si ti ro mo kan tin se bi omo tin se fohun koda kaka ki nbe gbo obun ni bi nba bi kan soso oga o to ki ma fi re yan araye loju ma ra ro mo gberaga o to ide mi ko ti bode amo beyan ba ri ko sen to ti e mo na ni fi npeun se ko simi awon omo ki abi ko tesiwaju omo yi ti se bi omo o ko da ko si nira kankan amo ha iye teyan ba bi ni owo le eh se bo won se ma ba lo se bo won se ba kure omo nigeria e je wo eyan bi melo ko ba wa dasi kini ki arabirin yo se 0912370865 se ko mo pada sodo baba un ti en ni o se se ko mo se ko fe kan gba kadara pe n tomo n ti so o to oro ni ele nbe won e ka aro e ku ojumo e ba wa gbon soke
1: o ko be yin pada ki o rubo de so
0: an gbo wo lodu oba
1: e ba le ya le pe o wo bi to rishi olodu pada ta
0: olodun ti fo na han
1: e ba le o le dare na wo
0: action lati do
2: bẹni
0: e mo seun
2: ki komo dare laam ko ti fo na ha olol en to so fun olol loran si komo dare laam mo e to ku bi mo omo ni opa e ti obi omo ni opa sugbe e ko ko ba ka mu olol si soro fun
0: ko lo nsu an bi omo pipaun en bi mi omo ni osin en ti osi bi omo ni osin
2: omo na ni osin
0: bi o ba tori olol si won o tori orun si
2: bẹ́ẹ̀ni kọ́ baka mú ọlọ́tí fún ọ̀hán
0: ẹ̀ṣẹ̀un
2: ẹ̀rọ ọmọ kí a mọ̀ kú ètò
0: ètò rẹ̀ o lanta
2: owó gbogbo bàbá yàgbà lọ́lọ́hun yóò níyà
0: àmì
2: owó ni ó kó wà kílé ó lanta látọ̀yọ̀ aláàfin
0: ẹ̀ mọ̀ ṣẹ̀un
2: ọlọ́hun ní jósù yín kò ní rẹ̀ yìí
0: àmì
2: ọkọ̀ má dara ẹ̀ láàmú má torí ọlọ́run tí ò ìfẹ́ kọ́ dààmú náà ló jẹ́ pàdé ọmọ abẹ́rẹ́ nǹkan báyìí àbátọ́ fẹ́ sànù tó ní ní ó bímọ àti èrò burúkú ní tó ń bẹ́lẹ́ ara bàbá àbáfẹ́fẹ́ lẹ́nu abẹ́rẹ́ nǹkan báyìí ọlọ́run sànù kọ́ máa ṣàdúrà ọlọ́run ti dì í já ó lantà ní bá ń sọ̀ látọ̀yọ̀ aláàfin.
0: ẹ ṣeun ẹ ṣeun. àwọn ènìyàn kí ọkọ̀ ayọ̀ lélẹ́yìí iléeṣẹ́ lágẹ̀lú òkè gajòkè alágbàlá òkè ti ń bẹ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn.
3: bàmí ológun rò.
0: atakọ́kọ́ wan.
3: bàbá àgbàlagbà
0: ẹ máa wọlé
3: ẹ wà kú sí ẹdùkú ní bàjẹ́ o.
0: àṣẹ ìdùmarè.
3: ẹṣẹ rí gẹgẹ báwọn èèyàn mi ṣe ń sọ mo rò pé tọ́ bá bímọ ọgbẹ wípé kọ́mọ lè tọ́jú wọn lójú ogbó náà ni àbí kọ́ sì kúrò láyé kọ́rẹ́ ni fẹ̀yìn lẹ́fun tó èèyàn ṣe ń bímọ èèyàn kò ní gbọ́mọ lọ sọ́run
0: bẹ́ẹ̀ni
3: nígbà tó lọ́n dẹ̀ ti kẹ́ wọn látara àbúrò wọn yìí tí ọmọ ti ń tọ́jú wọn bó ti yẹ ó tún ti kọ́lé fún wọn tó bá bí tí wọ́n gan-an àìmọye ẹni tí ọmọ ò kọ́lé fún.
0: àbí.
3: tó ojú gbogbo ẹ̀rọ ẹni tí mi ò sọ fún ọ látàrí eléyìí gbogbo àwọn tí wọ́n wárú orí ọmọ báyìí ọmọ alálùbáríkà ọlọ́run á ṣe fún wọn.
0: Àmì.
3: Torí bó ṣe lè wò kó rí náà ṣe mọ̀ báwọn Yorùbá ṣe máa ń sọ pé tẹni tẹni.
0: Kọ́
3: tó fà táwọn èèyàn fi bẹ́ẹ̀ ni àwọn èèyàn fi máa ń dàbẹ́ ni pé wá tipátipá pé kinní ṣùgbọ́n lápá ibi táwa wà yìí àmọ̀ pé bó ṣe rí ìyẹn
0: kò
3: rí bẹ́ẹ̀ lókè òkun. Tó ọlọ́run á gbàdúrà àwọn kọ́ má wulẹ̀ sí wàhálà kiri o nígbà tó bá lóyún ní ìsìn tọba náà fẹ́ bímọ tó bá gbàgbé lọ́ńkọ́. Mọ̀pọ́ ti sọ pé tọba náà lóyún àwọn owó ọmọ ń sìn bọ́yọ́mọ ẹ ní ó padà pa wọ́n
0: ẹ múrú kan gbẹ́bẹ̀ ni àárọ̀ sátidé báyìí pẹ̀lú ọmọ ògúnyẹmí ológùrú ọmọ babaléléérú apàtẹ ètò mọ́kùtà ẹ mọ̀ káàárọ̀. Àlàáfíà làwà ìyá mi ìyá àbejì ẹlẹ́gùsí. Àmì.
4: Àwọn akú ọmọ ìpa yẹn bá bímọ tiẹ̀ gẹ́gẹ́ bí ó bá dájú rẹ̀ nǹkan tí ìbára ni wọ́n ṣàbálà náà.
0: Ẹnu ọmọ jẹ́ abọ́ ọmọ lókun.
4: Gbẹ̀yìn bímọ ọmọ ní òsín bí ọmọ náà ní òsín ó gbà fún ọmọ ìpínlẹ̀ ìpínlẹ̀ àpá ni nígbà láwọ orí kò ní
0: aláwọ
4: orí lọmọ ń jẹ fún un
0: kó
4: gbà fún ọlọ́run
0: ẹṣẹ̀
4: àtúbáyé láàrin ẹkọ ètò ìgbádùn òkúta náà lọ.
0: Ẹ ṣeun ìyá àbejì ẹlẹ́gùsí ìyá àwọn ènìyàn ní lójú orogún ìyá ẹjọ ọrọ lójú ìyá àwọn èèyàn ń bẹ lórí facebook ẹjẹ gbọ díẹ ń bẹ wọn mọ pa tàpá sí àwọn ọyá.
5: Ogunsola Michael wọn ti darapọ̀ mọ́
0: wọn ti gbọ́rí
5: lọ́ba ara ni yáyá òun náà ti ń wà
0: Adéwùmí
5: Kasim Adé
0: Adé Kass nìyẹn
5: darapọ̀ mọ́ wa nínú garage Ọláṣìndí Abib
0: Kamal Dúpẹ́ Olúṣọlá Matthew láti rèéfín òun náà bẹ́ẹ̀
5: Olúwaṣẹ́yí Adéyẹmí
0: Owógbèmí
5: Abídèmí Àdìsá àwọn náà kí akóso Nureni Ìbíkúnlé Elegant Ẹlẹ́ran Ìṣọ̀lá Kúrètà Jíbọ́lá Taiwo Àjàó Ògo Àtìyìn.
0: Olúmídé Máádéyọ̀ Ológo One Olórí Nká.
5: Ọmọjọ Dádì Àfíìs Abiodun Ìyá Àbejì Ẹlẹ́gùsí Amídò Ọláwálé
0: Àbọ̀
5: Adéyẹmí Adéyẹmọ Kasim Ìyàndá West Rosidat Adérìntọ́ Àfíìs Ganiyu
0: Ìgbọ̀nsepọ̀
5: Mẹ́nu Johnson Dinobogun Ṣèyítọ́
0: Fátìmọ́tà Aya Táyélolú A3 Mórí Ọ̀nbẹ Ojú Òní Tì Ọ́.
5: Òkìkí Ọlá àwọn náà wọn darapọ̀ mọ́ wa.
0: Ẹ ṣeun ẹ ṣeun àwọn èèyàn pọ̀ ń bẹ̀ ẹ já fílẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ ti lọ ẹ já fílẹ̀ bẹ́ẹ̀ ẹ já mọ̀ ọya ọya ìwọ dágbére dágbére dágbére ọjọ́ ti lọ gbọ́gbọ́ ẹ̀yin tẹ́ ń pè wá àwọn orí nọ́mbà mi lókùtẹ́ mọ̀ pèsè ń tẹ́ ẹ bá fẹ́ sọ fún wa ọya já lọ lé.
5: Títí ọjọ́ mẹ́jọ tátó pàdé lórí àkọ̀tún ètò ọgbọ̀n lọ́gbọ́n ẹ̀wọ̀ ilé ò ní lé wa ọ̀nà nínà wàá burú ayé ò ní jẹ́ tèmi tẹ̀yìn ọlọ́run ṣìnà ló kọ́ mi àlàdé bá mi jẹ́ ọ̀nà ayọ̀ mi tó ti là lónìí ọ̀nà gbapá tá náà ní Olàfayọ Olódó Iléyá.
0: Àyẹ̀bùkọ́lá pẹ̀lú Táyélolú à ń lọlé fún tòní ẹja dìde àbúrò mi ọmọ wọn nípa gun ọmọ olówó òdúró òwò ọ̀tàrà ń bí ẹ mẹ̀sọ́ pé pọ̀ domidanlọ Madinatu ìyá Jamiu bàbá àbejì ń kọ́ o ọmọ ládìípọ̀ bàbá Fàdámà nípa gun à ń sọjọ́ bí o ẹ máa pé ẹ máa kí à ń sọjọ́ bí ìgbà ọdún ọdún kan o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú òní tì yín o ìyá mi ajata ìbá ayé yìí ò ní bàjẹ́ iná ò ní tánwó yìí ò láṣẹ lọ́wọ́ ọlọ́run ọmọ òrí sọgbọ́n sùn ọmọ epo sọgbọ́n yọ ọmọ kúlódò kúkú ni bàbá rẹ ẹyẹ ọ̀gá wa mọ̀ ń lọlé fún tòní. Abímbọ́lá amọ sadiq ilé ti yá ayọ̀ wa ò ní dìbà o ò ní jí agbé o àti ẹ sì jí gbé náà ọlọ́run ọba wa tún án lẹ̀. Fẹ́mi Ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní olóògbúrú ọmọ bàbá ti mẹ lélẹ́rú nọ́mbà yìí ni kẹ́ ẹ fi máa pè mí 08 0 30 37 28 00 33 70 37 28 ọmọ bàbá Adémọ́lá bàbá Kausara mo kí yín o ojú òní tì yín ìyá Kausara ńkọ ayé yín ò ní ta gbogbo olólùfẹ́ wa a pàdé ńjọ́ mẹ́jọ bógo ti ń jẹ́ tolódùmarè ẹjẹ́ mi ọmọ rele fún tòní títí ọjọ́ mẹ́jọ ayọ̀wọ̀ ò ní díbàjẹ́ o.
6: Lágilu FM 96.7.
7: Bóyá ní wìtí gọ́dún.
0: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
8: Alleluia.
9: Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
8: Àmì.
9: Bàbá ayérayé ọmọ aládé àlàáfíà, mo tó mọ́pẹ́ wá o lórí ara mi àti gbogbo àwọn èèyàn tó ń gbọ́rọ̀ yìí. Kábíyèsí gba ọ̀pẹ́ wá.
8: Àmì.
9: Fún orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà láti rí ọjọ́ kẹfà nínú oṣù kẹfà. Kábíyèsí gba ọ̀pẹ́ wá.
8: Àmì.
9: Adúpẹ́ àsọpẹ́ ẹ ṣe ọmọ Ọlọ́run. Gba ọ̀pẹ wa.
8: Àmì.
9: Mo rán àṣẹ jáde lónìí to lami ojo kefa ninu osu kefa ise tolorun si se lojo kefa ni ise iseda ninu ipin ati iseda wa ise ami ati ise iyanu ta fi ni eri olorun onise ko gba ise se
7: ami
9: bi oluwa ti nbe temi enbe ninu osu yi wa ba emi ati eyin olorun
7: ni ami jesu christi
9: onise ayo onise ere yo je fun wa
7: ami
9: yo si di eri
7: ami
9: jesu oluwa wa
7: ami
9: emi ranse olorun to ndupe to mo riri oga ogo lori ara mi ati lori enikokan emi ni woli ati ajirere je o adeoye omo jesu baba ase kiki oro kiki ase papa authority with god ki gbogbo ogo ma je ti eni to ni aye atorun ko number isile 08063490593 again 08063490593 number ti mo pe fun yin yen te sori phone e ko wa fi agbara oro ko fi save e lati nu whatsapp ko wa text message ko ni please add me abi ko ni mo fe ma gbo a ma fi adura ati se iranse to lagbara a ma fi iranse si otaye e nilo lojojumo yo si ma di eri agbara olorun mo tesiwaju nu ise iranse agbara ti mo nse mo di okorita to ni awon ona lati ni ibapade agbara ajide awon ona ti wa ti ni ibapade pelu agbara ajide pelu en to nje ajide fun re pelu en to nje ona pelu en to nje emi ni agbara lati ni ibapade pelu agbara ajide number 1 nipa gbigbagbo tinu tokan ninu eni ti o wa saye lati ku ti o si jinde Rome 10:9-11
7: pe bi wo ba fi enu re jewo jesu le oluwa ti wo si gbagbo le okan re pe olorun jidide kuro ni oku a o gba ola
9: baba ati momo ni okorita ta de o gbodo fenu ara e jewo jesu ni oluwa atolugbala ko si fi okan re gba a o gba ola ti o ba ti le se ohun to kan lati se egbo asiri yes
7: nitori okan le a fi gbagbo si ododo enu le a si fi jawo si igbala
9: gbogbo e da alaye to ba ti fi okan re gbagbo to si fenu are jewo jesu ni oluwa atolugbala o ti bo o de ni igbala ninu emi ninu okan ati ninu aye o de ni ti ara pada aribide si ni ilu oba orun dandan lo gbodo de ni igbala mo ba nso fun yin ohun ti a gbe mi dide fun ni akoko ifun iran igba yi ni pe akoko ni pe keyan de ni igbala ko gba jesu ni oluwa atolugbala ko fenu ara e jewo ko di ti jesu ikeji ni pe ninu agba mi isoro ninu wahala iji lasigbo e to gbe awon saaju mi emi o fi jesu to gba ni oluwa atolugbala ma fi ja ogba ogun to gbe awon saaju mi ko ni ni agbara lati gbe iwo mi iwa bo lowo ogun wa bo lowo iji jesu o fi iku re ajinde re igokere orun e yo fi gba o lowo ogun adayeba ogun ipile ogun iran iwo lojuse lati se lati fi jesu senu ise lori oro re ojuse ti e na ni pe ko fi okan re gba ninu okan elohun ko gba jesu ni oluwa atolugbala ni gbangba ko fenu ara e jewo pe jesu iwo ni oluwa ati olugbala gba mi la emi o la ra mi pada emi o de ni ra pada iwo kan se ojuse iwo fi iyoku le fọlọrun ohun ma gba ise se yes
7: nitori iwe mi mo wi pe enikeni ti o ba gbagbo oju ki yo ti
9: sugbon oro olorun si gbodo wa si imuse o ni enikeni to ba gbagbo to gba jesu ni oluwa atolugbala pe nibi toju ti ma nti won ninu ran yin pe ohun o ni gba koju ti o iyanu oga ogo o si ma sele laye re iwe johanu ori kokanla ese 26
7: enikeni ti o nbe laye ti o si gba mi gbo yo ku lai lai iwo gba yi gbo
9: jesu ni enikeni to nbe laye ohun ajinde ati ye a fi emi re ara re to fi nje ajinde a fi ra iye fun iwo wa le ma so pe ah baba ase o wa leyin oni ku lai lai be ni enikeni ti jesu ba ti ra pada to di ti jesu to ba simi laye to dake o sun ni o dede ko jinde lajinde awon olotito e tun gbo asiri kan gbogbo eyan mo fe ke da mi lohun en tin ka bibeli na ko dahun won ma nsoro kan won ni ko so ohun ta mu wa saye e pari e
8: bẹni ko so nta mu pada son
10: e wa gbo nje ko se niya lenu pe ewo baba asekere o tun de o won ni ko so nta mu waye ko so nta mu pada sorun o to ko so nta mu wa saye sugbon a mu jesu pada lo o ni won gba ta ba ti gba jesu ni oluwa to olugbala ni gba ta ba ti bo ara iku ara ese sile ta ti jade nu ago yi li lo ta ba nlo a mu jesu lo Jesu ta ba mu lo yen o na ni o jiwa dide ni ajinde olooto so lati so pe ko so n ta mu waye ko so n ta mu lo iyen ni pa nkan taye sugbon a mu Jesu lo tori nu aye lati ba Jesu pade ta ti gba Jesu la di ti Jesu Jesu di ti wa Jesu ta di ti e to na di ti wa a mu Jesu lo loruko Jesu a ma loye nipa oro Olorun si a ma dagba nipa oro Olorun si a ma fi opolopo oye ti oye wa a ma fi ye wa si ni toto ko so nta mu waye ko so nta mu lo nipa nkan ta ye sugbon nipa ti Jesu a mu Jesu lo eje ka gbadua oruko Jesu
8: amen
10: aye kokan ko gba ibapade
8: amen Jesu Kristi
10: oye nipa Kristi ko ye wa
8: amen
10: idawole Olorun ko wa lori wa
8: amen
10: emi iwo a ni so nunu Jesu
8: ami Jesu Kristi
10: Jesu no ni so nunu wa
8: ani
10: ba ri nkan kan nu aye mu wa ta si ri nkan kan nu aye mu lo a o ri Jesu mu lo
8: ami Jesu Kristi
10: a o wole
8: ami
10: ile ogo
8: ami Jesu
10: a wo bi simi
8: ami Jesu Kristi
10: oro Olorun so pe nile ologo lodo Jesu o la o ri ra wa a o dara wa mo o la yo mo ra wa nile ologo ma ri o
8: ami Jesu Kristi
10: iwo na o ri mi
8: ami Jesu Kristi
10: ah wa ni baba ase make e debi emi na o ni ah momo baba yin na debi a o ma yo
8: ami Jesu Kristi
10: be lo ma ri
8: ami
10: Jesu oluwa wa
8: ami
10: oku adura Jesu sanu fun mi je mori dele opin mi ko dara ju ibere mi lo loruko Jesu ko gbianju lati wa na awon program ti mo pe o si wakati igbenija wa laaro yi ya tun jo rin ajo adura loshi Sunday lola lori ile agbara jinde bakan na an to ba fe ri mi fun counseling ojo Monday ni isooru to ti di gbajugbaja to ti doja agbaye lojo Thursday tete de sibe osu kefa afa obare afaribo gba phone number gba enti phone yin ba ni WhatsApp mo fe ke ko number isile 08063490593
11: abi ke pe baba ase kiki oro sori number yi 08034005204 08034005204
12: Emi o setan ku I beg I no ready to die o Alemi o setan ku Anyamo logo mi godo se ninu emi kunkun ni Negative forces are the causes of accidents injuries and death not God use the stripes and the blood of Jesus to silence them this Thursday attend the vigil with the theme I am not ready to die Jesu Kristi lo so wipe emi ko ni kukan wa gbagbara to lo fi je un tolo ni ko je lo pepe ni soru emi o setan ku lale alamisi ojo bo yi lori ile agbara ajinde
13: leyin lepo soka atijo
12: lepo marose challenge si woro ni
13: ibi ti o ba dare toye lami tolo were

0: lọ́tọ̀ wòlí tó ṣe lógun àṣẹ ọ̀rọ̀ yìí wòlí àjíire jẹ́ wàdí oyè jẹ́ fi ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí pé orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀ tó lójoojúmọ́ sí èmi ò ṣe tán kú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ni ò lálàmí sí bàbí lèrò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́
1: sọ ni with God bus stop ẹ̀yin ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí bàbí challenge world road expressway nílẹ̀ ìbàdàn
0: èmi ò ṣe tán kú.
2: La la la la gelu FM jagaba gogoretio ma

0: ló yẹ kí ó máa wáyè nílẹ̀ Nàìjíríà nígbà táwọn ọmọ ti ń bẹ lákàtà ìjínigbé tí wọn ò lè sùn tí wọn ò sì lè wo ó ké sí ilé iṣẹ́ ààrẹ lábẹ́ ìṣàkóso Bola Ahmed Tinubu láti jáwé sóbì nǹkan ti pẹ́ mẹ́ o.
1: ẹ já lọ sí ojú ọjà lọ́dọ̀ bim bim bá a bá wa padà dé ẹdọ kí ìròyìn yóò mọ̀ tẹ̀wájú ẹ̀kú kalẹ̀.
2: ẹ̀dọ̀ kí ìròyìn.
3: Ìbàdàn Mega Crusade
4: 2026.
3: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Rírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-E-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: O gbọ́ kan ò lè lelele kọ́lọ̀ mọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn títí bí ìpàdé àdúrà àfikàn kan oníwákàtí mọ́kàndínlẹ́gbẹ̀rin 7 9 9 hours prayer àdúrà hẹ̀rìmọ̀ ló kápá ogbó kàbìtì. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11 2026. Níbi táti mọ takú ti Jésù Operation Push la pè é pray until something happen. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Ezekiah Oladeji, Pastor D.S. Dada, Pastor P.O. Sodeke, Prophet T.A. Adékúnlé Asekiki Ọ̀rọ̀, ọmọ bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City, Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn, 7 9 9 hours prayer. Èso lè kọ́lé ti Jésù.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀dọ̀ kí ròyìn ó sì ń tẹ̀ wájú oníkànnì Lágilú 96.7 FM ilé ìfún Bálá Ọfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Wọ́n níbi abárokòtì sí náà ni àáfàbọ̀ sí bẹ́ẹ̀ tí ń wò wá ketekete lójú òpó Facebook wa Adésínà Adégbìtẹ́ Ṣéun o Adégbọ̀lá Bukki Ìṣọ̀lá Kúrètì Àjíbọ́lá Wàídì Ayọ̀dẹ́lẹ́. Abidin Adisa Ogun Tona Teni Ade Sakira Iboyin Pata Esen wo tele ku esi agbon be e je se be kin gbe yi ni ahin nibe ni iroyin yi tin jade o wi pe awujo muslimi jake jade gbogbo ti butoro ipinle Oyo won ni won ti bu enu ate lo bi awon ajinigbe bi won tin fi oro lede wi pe eyin ijoba ipinle Oyo won gbodo fi ilana eyin ofin seria sinu ofin le yi eyi si ni okan lara awon ta won fe ki awon to le yonda awon ti awon jiko fun ijoba lasiko ta wa yi nibe ni agbarijopo awon awujo muslimi tin sala yoro pe e gbo eyin e ma da po mara won ko jora won o se ri awon agbesumo mi won ki si agbenuso fun awon muslimi won si le duro fun a lati ma ba wa bere nkan lowo ijoba idi ere o tan bi yoju sa bonbo lati ba ijoba soro ninu atejade eleyi ti won fi lede won ni ojo eti Friday de yi ti o si je pe alaga won Alhaji Ishaq Kunle San ni obuwolu bakan ewe ina eni ti se akowe fun gbogbo awujo muslimi ohun ni ipinle Oyo iyun eni ti se Alhaji Murisiku Abidemi won ni siyan bade baba na buwolu won ni na ba ni ngba tan meje ti buwolu we efun ata ki awon eyan kan mo bi tin lo won won sala yoro wi pe gbogbo awon awujo muslimi ni ti butoro ipinle Oyo ina woye wi pe eyin esin islam gan esin alafia in la gbe dani o ko si fi aye gba iwa laabi iwa igbesumo mi ele ti awon eyan kan gbe ti won wa fi won fi islam won fi boju lati lo re ma jinigbe ma lo ni lowo gba won ni se ri gbogbo nkan ti an se yi beyan ba tu iwe mimo alqurani beyan ba tu yebeyebe lati ibere te di opin ko sibi kankan o eleyi to ti foju re wo ijinigbe iloni lowo gba abi ipani ni pakupa oni bo ti le je wi pe eyan le ma bere fun imo si amulo ofin sharia lati je ki nkan ri bo ti ye ori ni o won ni se si wari sharia te ngo hun won ni npe fun lare bure alafia ati bi ma dabo bo emi omo niyan ni o eni ori gbogbo ti awon ti won wa soro yi ti an se o ni o yato sin to fin seria so o si yato sin ti iwe mi ma alqurani gan eleyi to so to ko wa nigba ti won ma te waju won ni be ba lo re wo ori keta ese keji le ni ogbon iyen chapter 3 verse 32 won ni ti alqurani to so to ko wa o ni o didi so gadagbagadagba nbe wi pe mimo pa e omo niyan mimo gba emi omo niyan o ni se lo dabi igba ti eyan pa odidi ran kan teyan pa gbogbo aye teyan pare teyan parun o ni bo ti foju wonu won o ni se qurani un in la won eleyi wa so wi pe awon si amulo re won ni agbarijopo awujo muslimi ni ipinle Oyo won ti wa fi owo idani loju soya wi pe gbagbagba in la won duro leyin awon oseletu abo ni ipinle yi an si ro ijoba pe e gbo e tepele ma kitiyan yin lati wa awon eni bi ti pemare lewe ohun lati wa won kan ke si mu oju won bale ejo bo ti to ati bo ti ye won ni awon wa tun ke si won ni gbogbo awon ti an je olugbe ni ipinle Oyo ona ni won pepe wi pe ki gbogbo eyan ka je oju da lakan fi sori o ti awon awujo muslimi ohun to isala yoro wi pe gbogbo ona en la awon ara bi nwa lati yi ori nti esin islam ti nko wa lati yi ori re kodo won wa sala yoro pe ngboro ti wa da baun oro ki ko ile koko oke ko wa ku ibi ta gbe si ibi kan wa ta ma gbe si won ni gbogbo awon o labe dari imamu agba ni ile Ibadan eni tutu se imamu agba fun gbogbo ipinle Oyo won ni sheik ali imam abdul gani abubakar agba tomo keke won ni gbogbo awon wa nkede wi pe egbo o debi ologun gbesa awon no si adua akanse lati ri daju pe eto abo alaafia o pada joba nile yi ti awon ti an jigbe won si di tutule ti won bo finiti adie ma ti oku e ma bo won ni gbogbo awon eyan ti an ji ko ni joba bi lori re won ni in ta won o sere ta won no ti fi kun ijoba lo won ni awon si adua akanse kan eleyi o si mo waye ni ojo isimi Sunday ti si ojo keje osu kefa odun ta wa yi ni won ni eyun olanu wo yo si bere ni ago mewa abo ni aaro won ni bi ti o ti waye ni eh ibi ti a ti ma kirun yidi ele ti nbe ni yidi gate agodi gate ni lebadan yidi agodi gate ni lebadan nu wo won ni awon o si adua ni kikan kikan ki awon eyan e wa o ka jo si adua ko ba oke ko tun le ba gbo e bi adua wa won ni gbogbo awon na labe idari eh won ni gbogbo awon awujo muslimi won ni awon na oka won gbogbe wi pe akilode atomo kekere atagbalagba te mo opo nlo omo owo ile ti yare sin pe leyin ti e pe ke awon oropo ti ki omo odun meji won ni ona nbe lakata awon ajinigbe won ni ninu ojo ninu orun ninu afefe abadi ina ni gbogbo awon eyan yi wa won ni ro nje wo ni nfun won je ru igbesi aye wo ni ngbe won ni oka won gbogbo inu awon osidopin ebi ti wuli omo won ni an wa lu ijoba apinle oyo ati ijoba apapo an lu won logo enu o fun bi an ti jigiri si ojuse won lati gba awon eyan hunle won to wa nse ladura wi pe oba oke yo se ni rorun lati gba awon eyan hunle ti nkan kan o si ni se won o won to wa se adura fun awon osise leto abo ni ipinle oyo wi pe ah e wo be tin se gangan ni e ma se o e ma ka re won wa nse ladura pe oba oke yo mo ro won lagbara o nkan kan o si ni se awon na lati daju pe won gba awon eyan hunle lowo awon ajinigbe o
0: to ka tun ko lapa bi a se nse ayajo ojo ayika ne yika gba nla aye eni ti o je omoye sipo ilegbimo asofin agba laarin gbogbon lekun dibo arin gbogbon ipinle oyo ajadi ogun toyinbo en lo ti kesi ti kere ti kere ti nbe nile yi ti o si ro eyin awon eyan lati ri pe won je ki eto ayika ti imototo ko je won logun ajadi ambassador olufemi ajadi ogun toyinbo tinu egbe oselu ti allied people's movement apm to sin dj dupo sile igbimo asoju asofin agba nile yi yun senate nu o ni aarin gbogbon ni ipinle oyo en lo bi pe awon to je onimo ti o si nwoye bi oju ojo se ri ni won ti woye e pe lodun ta wa yo eh ojo ti o bale ni o lagbara po nlo si nke si awon eyan lati gbe igbese common care le ojupo na wi pe won gbe igbese lati ma se ma da idoti soju sa omi sayika ki won si ri pe eh ona ti won gba lati se itoju ayika ni ola ame la kan ru akoko bi iru eleyi igbawo lo wa soro won inu atejade eleyi ti won ni ambassador ajadi gangan buwolu kasagbua loju eti nbe en lo tin la gogo ikilo fun awon araalu lati ma ni iwoye awon ayipada to nwaye loju ojo oni ba se nse ayajo ti ojo ayika yika gbanla aye iru ojo oni ni ki a bere si ni ma se igbelaruge bi ayika wa bi o se tuntun bo jire si ogba imoran fun awon araalu bi pe ki won ri pe won o gbe igbese eleyi ti o le je ki eka eto oju ojo ati ayika ki o se akoba fun wa ajadi nigbati o nse popo sese to si nse ajoyo pelu awon eyan yika gba nla aye ninu ayajo ti ojo ayika ti ojo ojo fun ti odun eleyi eleyi ti won pe akori e ni awon ayipada ati ise ti ojo ojo won ni igbese ohun gan en lo ba akoko yi mo be lo si je bi pe bi nkan se ngogo ti awon igbese ti awon eyan gbe to si nje ki awon idoju kokokan ki o ma wa leka ti eto ayika na oni baba kuna lati ma si gbe igbese be mo oni ha nkan le peme oni ni gbanje nu be ohun ro awon eniyan lati gbe igbese wi pe won o da idoti tabi won je ki awon aba won ile ti nse akoba fun ayika ko tun wa nbe oni pabambari e ni wi pe e je ko nkaluku ko gbin igi sayika sagbegbe ati awon apa abikan ile to ba ye ka gbin awon kini ohun si oni iyun gan ni o je ki ayika wa ati ategun to jire oxygen to da ki o fe lu omo niyan ti ko si ni si ajakale arun abi eyan wa nsojojo ni gbonje enu kan na en lo salaye wi pe ohun tun se ladua ohun si nro ijoba ni elekajeka ati awon olori ese wi pe to awon eyan ti nbe ni agbegbe yíká ilẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ àti ilẹ̀ nàìjíríà kóníkálùkù ṣe àmójútó àyíká wọn inú ọjà ilé ẹ̀kọ́ agbègbè ilé ìjọsìn kí wọ́n sì rí dájú wípé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé ni kò ṣe àkóbá fún ojú ọjọ́ àti àyíká ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́.
1: ọ̀dà àǹgbà náà ìwé ìròyìn the nation náà ni mo sì wá o níbi tí wọ́n ti mọ̀ mú ìròyìn eléyìí tí ọ̀pọ̀ sùkọ̀ torí pé sunsun láyé gbà kò ṣeé dúró wò ó níbi tí a ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ̀yìn lẹ́yìn tí àjọ elétò ìdìbò ti ṣe olómìnira ní inec nílẹ̀ yìí tó ti dúró tán ni wọ́n takú wọn lé o wípé àtẹ̀tà gbé jáde wípé gbogbo ń tọ́jẹ́ mọ́ ètò ìdìbò abẹ́nú láti mú ọmọ òye bẹ́ẹ̀ bá fi lè ṣe tó fi di ọgbọ̀njọ́ oṣù karùn-ún ẹ sì gbọ́dọ̀ ṣe lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún wọn ni bí ẹgbẹ́ òṣèlú kankan bá wá kùnà láti ṣe ètò ìdìbò abẹ́nú rẹ̀ tó fi di àkókò ohun tí àsìkò ń wá rí oore kọjá gẹ́gẹ́ bí aago tí wọ́n ń ṣe lẹ́yìn ọgbọ̀njọ́ oṣù karùn-ún wọn ni òfegè ètò ìdìbò abẹ́nú ilẹ̀ ṣe o òfútù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kan lásán ni wọn ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú iná ní àmọ̀ tí wàá káyà sókè báyìí pé ẹ dákun kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ gbésí ayé àwọn báyìí wọn ni ẹni tí í ṣe ọ̀kan lára àwọn kọmíṣánná fún àjọ elétò ìdìbò inec títún ṣe alága fún ẹ̀ka ìlà aráàlú lọ́yẹ̀ àti ìmọ̀ dánilẹ́kọ̀ọ́ lórí bóòlù àti ìdìbò mohammed kudu haruna wọn ni ló ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo ẹgbẹ́ òṣèlú bí ẹ bá bi lè ṣe ètò ìdìbò abẹ́nú yín ní àsìkò tá a làálẹ̀ fún yín ẹ ti kẹsẹ̀ bọ kòkò ẹ̀wà nù o wọn ni àyàfi bí ọ̀rọ̀ bá tún bá ibòmíì yọ nínú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lásìkò tá a wà yìí níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú iná ò pé kí lọ́ọ́ fẹ́ wá ṣẹlẹ̀ báyìí wọ́n ní àmọ́sáṣẹ́ gbàgbé wípé ilé ẹjọ́ gíga àtijọba àpapọ̀ kan tó fìdí kalẹ̀ sílùú Àbújá wọ́n ní owó pé àjọ elétò ìdìbò inec ẹ ti ń ṣe jura yín lọ fàdúnù o lẹ́mọ̀ sọ pé àsìkò báyìí làwọn ẹgbẹ́ òṣèlú ní gbọ́dọ̀ sọ ṣe ètò ìdìbò abẹ́nú wọn wọ́n ní agbára yóò débẹ̀ wọ́n wọ́gi lé wọ́n ní èyí làwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú ènìyàn dúró léṣẹ́ wò pé bí ọ̀rọ̀ bá fi lè rí bẹ̀ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tún ní kọ́mọ lóbẹ́ wọ́n ní inú àwọn ó dùn àmọ́ sábẹ́ ọ̀rọ̀ ò bá rí bẹ̀ ọ̀nà bo ènìyàn fẹ́ da ọ̀rọ̀ gbà níbẹ̀ ni àjọ elétò ìdìbò yìí sọ fún wọn pé bí ọ̀rọ̀ bá rí bẹ̀ òdìbò ń sanu lágbọ́n ẹbẹ̀ wọn ni bó sì lè jẹ́ pé ẹgbẹ́ òṣèlú adc african democratic congress wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìdìbò abẹ́nú wọn tí wọ́n ṣe ní ìpínlẹ̀ kaduna àtàwọn agbọ̀bọ̀ míì wọn ní wọn ti wò pé ayúyú pọ̀ nínú ètò ìdìbò wọn kódà gan wọn ní eléyìí tí wọ́n ṣe láti mú ọmọ òye fún ipò ààrẹ wọn ní atiku abubakar ọ̀yọ́júta wọn ní wọn tún ní ọmọ òye míì ní agbọ̀bọ̀ míì wọn ní wọn sì ń wò pé ìyún ẹ̀dùn mi bí kájíkú pé kò náà ní ọjẹ́ kí kọ́mọ jẹ́ ọmọ òye àwọn lágbọ̀n ibì kan wọn ní wọn wò pé bóun náà ti fẹ́ yanjú ọ̀rọ̀ yìí lẹ́yìn tí àwọn adarí kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún jẹ́ ni ẹ lọ tún ètò ìdìbò abẹ́nú ẹ lọ tún ṣe wọn ní ọjọ́ ìsinmi wa kọjá pẹ̀lú àtẹ eléyìí tí àjọ elétò ìdìbò inec tán gbé kalẹ̀ bóun láti fẹ́ ṣe báyìí àjọ elétò ìdìbò inec sá ṣàlàyé ọ̀rọ̀ ipe níta àwọn o yàtọ̀ sí ti ń bẹ́lẹ̀ àfi tí ilé ẹjọ́ bá tún sọ pé rárá nà kò jọ́ bẹ́ẹ̀ lágbọ́n bẹ́ẹ̀ gbogbo ẹyin tẹ́ bá ṣe ètò ìdìbò abẹ́nú yín lẹ́yìn tí ọgbọ̀njọ́ oṣù karùn-ún ti kọjá lọ òfegè ètò ìdìbò abẹ́nú iná ni ẹ ṣe o bákan náà wọ́n ní ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Àbújá lánàá òde yìí iná ló ti sún ìdájọ́ rẹ̀ lórí ẹjọ́ kan tán gbé síwájú rẹ̀ ó sún síwájú di ọjọ́ mi ọjọ́ rẹ̀ kí náà lọ ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní bí àwọn kan ti ń pèpè pé ṣe rí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ẹgbẹ́ òṣèlú Accord Action Alliance àtàwọn ẹgbẹ́ òṣèlú míì ẹ yọ ọwọ́ wọn kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó lè dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà o.
0: tó team 2020 ni wọ́n ní wọ́n ti pín oúnjẹ fún àwọn opó àwọn àgbààgbà nílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n sì ké sí ẹ̀ka ètò ààbò kó tún gbèrú sí i níbàámu pẹ̀lú ìgbáradì fún àyájọ́ ọdún kẹfà ti team 2020 club eléyìí tí wọ́n ní yóò wáyé lọ́jọ́ kọkànlá oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí àjọ ẹlẹ́yinjú àánú náà ni wọ́n ti pín oúnjẹ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ yanturu fún àwọn opó eléyìí tó lé ní igba àti àwọn àgbààgbà lóbìn nílẹ̀ ìbàdàn tí í ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ láti jẹ́ kí ẹsẹ̀ ara orí apá kó tu àwọn èèyàn lákòókò tí nǹkan le kokoko bí eyín afọ́gun yìí ètò náà lọ wáyé nígbà tí wọ́n ní lágbègbè ti bọ́ǹfọ́tò lọ́jọ́ ẹtì àná eléyìí tí wọ́n ní kò jìnnà tí ó sì dàbí ìgbà tí ó jẹ́ bí àdójúkọ sí agboolé ti olùbàdàn tilẹ̀ ìbàdàn àwọn èèyàn ọ̀tọ̀ọ̀kùn ní ìlú àti àwọn èèyàn tí wọ́n jẹ àǹfààní ètò náà ni wọ́n péjú pèsè sílùú ìbàdàn àwọn oúnjẹ tí wọ́n wá pín bẹ̀ wọ́n ni wọ́n pín rẹsì gàárì ẹ̀wà àwọn nǹkan téèyàn lè bùnú omi téèyàn pò papọ̀ tí máa ń dùn lé bíi tí nǹkan kan wọ́n pín gbogbo ẹ̀ àti nǹkan tẹnu jẹ nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tí ètò ọ̀hún parí ẹni tí ó jẹ́ alága fún ikọ̀ náà ọ̀gbẹ́ni Kehinde Agbona ni ó wá ṣàlàyé àti ẹni tí ó jẹ́ akọ̀wé ọ̀gbẹ́ni Délé Gbadébọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ alūkkóró ọ̀gbẹ́ni Démọ́lá Yusuf ni wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni wọ́n gbé gẹ́gẹ́ bí akitiyan ti kílọ́ọ̀bù náà láti jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn èèyàn tí ò rọ́wọ́ họ rí láwùjọ àbí àwọn tó kù díẹ̀ káàtó fún wọn ní ìpolongo náà tó sì ní í ṣe pẹ̀lú ti àjọ ẹlẹ́yinjú àánú tí wọ́n sì ń gbáradì fún ayẹyẹ ti ọdún kẹfà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ rẹ̀ ńlọ́jẹ́ kí wọ́n tún gbé ìgbésí àkọ́tún míì wọ́n ní team 2020 ni wọ́n ṣe ìdásílẹ̀ lákòókò tí covid-19 àjàkálẹ̀ àrùn tó burúkú jáyùn tó lùgbòrò pa lọ́dún 2020 ti ìgbésẹ̀ àti èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ ni wípé kí wọ́n lè rí i pé àwọn èèyàn tí wọ́n ń kojú nǹkan kan látàrí làásìgbò lẹ́ka ètò ìlera kíkà gbáńlá ayé kí ara ó dẹ̀ wọ́n ẹni tí ó jẹ́ akọ̀wé fún àjọ ẹlẹ́yinjú àánú náà ni ló wá wípé láti ìgbà náà ni làwọn ti ń ṣe kóríyá fáwọn èèyàn tí wọ́n sì ń jẹ́ kí ara kó tù wọ́n pẹ̀sẹ̀ nígbà tí wọ́n tún sọ̀rọ̀ síwájú wọ́n ni àjọ ẹlẹ́yinjú àánú náà ni yóò tún ṣe ètò àyẹ̀wò ojú ọ̀fẹ́ fún àwọn èèyàn tí wọ́n sì pin gàgà ojú lọ́fẹ̀ẹ́ ìyún gíláṣíìsì nù o eléyìí tó jẹ́ wípé àwọn èèyàn ó sì láǹfààní àti fìríran kedere wọn ni bo ni ó ti wá wáyé ìyún lónìí òde yìí wọn ní ilé ìwòsàn ti conac eye clinic ti ń bẹ lágbègbè ti ọ̀sán sàmì lókè àdó àwọn tó jẹ́ adarí fún àjọ ẹlẹ́yinjú àánú náà ni wọ́n tún wá sọ̀rọ̀ bóde látàrí ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò tí wọ́n sì rọ àwọn tí ń bẹ nígbọ̀njẹ bẹ̀hùn láti rí i wípé ẹ̀ka ètò ààbò ńlẹ̀ yìí ni ó tún gbèrú sí bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ̀síwájú tí wọ́n táwọn náà sì da ohun papọ̀ inú àdúà wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ ti oríire kólódùmarè kọjọ kọ́sọ́ wọn dé láyọ̀ àtàlàáfíà wọ́n tún fẹsẹ̀ kan ya ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nílùú ìbàdàn eléyìí tí ọjẹ́ ìbátan tàbí àbúrò sí olóyè Adébáyò Adélábù àti àwọn ọmọ rẹ̀ ìbejì ti ń bẹnu ọkọ̀ wípé kọ́lọ́hún olódùmarè kọjọ kọ́ gbà wọ́n sílẹ̀ láyọ̀ àtàlàáfíà o.
1: Ń bá mi ibẹ̀ náà ni yóò ti rókè láàárọ̀ tòní ká máa fi àsìkò yìí kí ọmọlọ́jọ̀ bí òní Adérúnkẹ́ Adéyẹmí Ògúnlẹ̀yẹ Sunshine Adérúnkẹ́ Sunshine
0: máa
1: ṣáìn lọ ni o igbó ọdún ọdún kan ni
0: ọwẹ̀ ọwẹ̀ máa ṣáìn
1: tí òní tẹ òní tí òní bá wọn fi ọ̀pá tẹ̀lẹ̀ níbù jẹran láṣẹ ọba Ìdùmarè títí ọ̀làtẹ̀tù máa pàdé àwọn akẹ́kẹ́gbẹ́ wa láago méje àárọ̀ ètò wọnú ètò bábà ti di ní aago mẹ́jọ ẹ máa pàdé Tèmítayọ̀ Oyèládùn Àbọ̀rọ̀ lédè tó ta pè ní bó ṣe ń lọ báyìí sì di ní aago mẹ́wàá lẹ́mọ̀ pàdé Ṣínà Aláyọ̀ lórí tiwa lòṣèlú Abídèmí ló kọ́ tèmi o Àkàndé ló kọ́ bàbá tó bí mi lọ mọ́ ragba bí ò bá ṣe lórọ̀ bàbá pé tí a máa ṣe lọ́jọ́ alẹ́ ó dàbọ̀.
0: Ṣéun Aríbi Kọ́lá the special one ló kọ́ mi a kò sinmi òpin ọ̀sẹ̀.
2: Lágelú FM jàgàbá gbogbo rédíò máa rọrùn sọ.
7: Bọ́n Safara, Oyin Safara, Tanio Saima wípé afárá oyin ló dùn ju gbogbo afárá lọ. Eléyìí ló dé fà fúnlé iṣẹ́ Alpha Travels Limited. Ilé-iṣẹ́ tó jẹ́ ògbóǹtarìgì nínú kábánitòwé ìrìnà lọ sílé òkèèrè. Àǹfààní ńlá lélẹ́yìí fún ìwọ tó bá fẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà lọ́nà ìrọ̀rùn láì san owó kankan títí tí ìwé ìrìnà fíṣà yóò fi jáde. Máa bọ̀ tààràtà sí ilé-iṣẹ́ tí kò ní jáni kulẹ̀ Alpha Travels Limited.
11: Ẹ kú dédé wòyí bí gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lásìkò yìí. Àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited ti onígbọ̀wọ́ ẹ̀ ó náà ni ó ń dé sí etí gbọ̀nyìn báyìí tó gẹ́gẹ́ bí ẹyẹ Yorùbá ṣe máa ń pa lówó yìí pé ẹnu oníkàn báyìí ó náà ni àti gbọ́pọ̀n Raymond Adéwálé Adéyinka tó jẹ́ aláṣẹ àti olùdarí Arifa Travels Limited eléyìí tó wà ní Oyèrogún Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajuyi Road Ibadan wọ́n ń bẹ nílé agbára pẹ̀lú mi lásìkò yìí ẹ dákun ẹ bá ń kí àwọn ara ilé.
12: Ẹ kú dédé wòye o ṣé dáadáa lába yín èmi ni ọ̀gbẹ́ni Raymond Adéyinka Adéwálé.
11: e dakun ile ise yin a ri pe to rinan le n ba won se nbe bo le se se nbe o e salaye niwon ba fa won yan
12: a n ba won se eto rinan lo si ilu okere a n se ti Canada a n se le ti won mo si London ti o be won mo ni United Kingdom a tun se ti Schengen na won Europe a n se Australia ati bebe lo
11: e se ti bi Dubai ni
12: a n se Dubai akọrin pe ero to n lo sibe yen ko dabi awon to n lo si ile Europe abi Canada abi America
11: awon anfani wo lo wa fawon eyan to ma wa le ise yin pe ke ba won seto irinna
12: anfani to wa fun opolopolopo koda gan ohun to mu wa ni akanse eto eta ni lowo lowo ta n se bayi si ile America a n se yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
11: nigbati visa ba wa jade tan gan sowo gobo eko won pada san ba
12: won ma sanwo bo ko se gobo nitori pe gbogbo alamo bi ilu isere nitori bi ilu isere na la se gbe akanse eto ati lo si ile America with zero deposit sile baba ti se fun won won ma san die die
11: awon eto gan ni abi awon eyan wo ohun gangan ni eto ni te se lowo bayi lo wa fun
12: a ko se en ti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won lai sanwo
11: lai sanwo
12: kankan visa ba jade ko so won nikan awon akande eyan na ta mo si left privileged people ton ba wa si odo wa a kan lo san visa fees won ni then ti visa ba jade won lo lati san fun wa
11: won ni owo kankan lati san
12: a kan se na lati ri pe awon na contribute si orile ede wa
11: fun idagbasoke
12: orile
11: lati ran awon yan lowo
12: lo rogbon gbo e ti ri ba kankan lo
11: je ke ma se be
12: o le je ka ma se
11: ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise igan
12: odun ni mi nse awon oloko gbogbo awon to n se travel agency sasane ti o mo mi won de mo mi ni ile nigeria na kakiri kakiri ohun to bi ogun odun seyin ta ti bere ta ba ni kaka ni mi ni
11: ogun odun seyin
12: ogun odun seyin
11: lo ba tun ba wa ni pe ke se akojopo oruko awon te ti seto irinna fun ti won ti lo sile okere bi orilede America ati awon orilede te ti darako yen won to melo
12: ko se ka
11: o da fa anfani awon eyan to ba ti e wa fe pe yin fun ekunre alaye e fi number yin ta
12: number ile ise wa ni 08038262191
11: o ni number yin ko je bi o se lohun o je iyen lori akanse eto eleyi ti ile ise Arifa Travels Limited ti won se onigbowo e iyen eleyi to wa ni Oye Rogun Shopping Complex ni opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fun aye te n wa ekunre alaye lati enu Mr. Raymond Adeyinka Adewale lori ona ati rin ajo lo si ile okiri pelu awon alaye ti won ti se e le pe won si ori number yi 08038262191 e si tun le kan si ile ise won to wa ni Oye Rogun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan e se pupo
13: Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afaro Oyin, Lotunju Gbogbo Afara Na. Eleyi lo le fa fun ile ise Alpha Travels Limited. Ile ise to ti o bo ntarige ninu kabani to were na. Lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona irorun lai san owo kankan titi ti iwe irinna visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
14: Lagilu FM 96.7.
15: Please listen to this important announcement of a missing person. Yesterday at about 8:40 a.m, Mr. Sunday Jayesimi of Akpadaba Ratcon area, Odono Kekere Ibadan, with the number 0902-442-6252, came to the station and reported that their son Nifemi Jayesimi, aged 20 years old, black in complexion, left home since the 26th of May 2026 to Abeokuta. Ever since he left home, he is nowhere to be found. All efforts made to trace him was abortive. For any information, please call this number 0902-442-6252. 0902-442-6252.
16: Ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde iléèwé Community Grammar School Mokola Ibadan 1988 set. Eyi ni lati kede fun gbogbo wa wipe awa akeko jade ti ilewe community grammar school Mokola Ibadan ti odun 1988 npe gbogbo awon akin akegbe wa si ipade ori ate aye lujara ti an se fun ekunrere alaye e pe awon ero ibanisoro yi Patricia Igbenegu 0805-620-1696 Abosede Abiona 0803-376-9922 Funke Babadare 0803-216-3248 Olukede 1988 Pioneer Set ti Community Grammar School Mokola Ibadan

0: owo ti e o na wo wi pe ah mo ti san leyi mo ti san tan abuja o ni bi an se se nu
1: oda e ja polowo oja 2027 olawo bayi ati nwo bo se nbo lati 2011 the 2023 e to nsele 2026 yi ti egbe akodu ni odidi omo yi meji a tana wo e ja polowo oja nigba ta ba dele ka polowo oja wa eto yin eto wa bo se n lo nte waju ele lo ma wa bayi lori Facebook pelu lagelu 96.7 FM okay to gajo kembadan e seun te ngbo wa
2: bo se n lo pelu temi tayo oye ladun lo n lo lowo lagelu FM 96.7
3: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálẹ̀ bá jèrè ayé jèrè àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí. Tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go queue buy token now go stress me well.
7: Why you dey worry like that? Just use iRecharge.
6: iRecharge? How that one take work?
7: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
6: Sharp like that.
7: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
8: iRecharge. Convenience. Accessibility.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: SELARIE. Sálárì.
9: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
11: TURMERIC. turmeric.
9: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ibi ti a ba roko ti si ibe ni a n fa bo si eto yin eto wa bo se n lo n te waju ikanni lagelu fm oke to ga jo ke bele ti n gbo wa kete kete ka ki gumerin agbaye fun toni be ba sese n dara po mo wa alejo wa ni mogaji igbesola sunday paul accord zonal leader yen ni ekun south west ibi ta boro dile kan ni bi egbe akoru se dibo ni 2023 to je wi pe oloye adebayo adelabo lo gba ticket egbe yen alaji ayodele oyajide lo step down fun won ibe la boro de tele fe fa awon oro kan yo nbe
1: Mr. Ayo Yajide, we say Alhaji Christian ni won.
0: Christian ni won, okay.
1: So igba ta won step down, gbogbo nti an se se, igba to dasiko kan. Tori pe Alhaji Adelabu, Bayo Adelabu o ni awon followership to po. So awon yen ti ri, awon iya ajaja ni mo so, won wo pe threat bere pe iberu bojo, pe togbe ni ba wa je lo. Se yo aranti awon mo because emi mo so toro fun pe won poju a lo awa na o mo fi kun se wa ni ododo oro ni won poju a lo eni to ba si poju yen lo to tun nawo o le lo lati pe nti mo fe re ele ni nti mo fe re won se koyin si eni yen niyan won ko bere lati odo sina pela loke on loko ya structure yen ku structure accord yen won fi lo negotiate pelu the present government awon na won lo
0: se makinde
1: beni awon iya na lo won bere si so pe ile ilase fun yin so won gba se mo
0: ila ri daju pe won negotiate pelu governor kini won fi gba
1: awon megbe accord wa ikan se chairman present chairman wa to wa ni suspension by Koladi Ojo Felix Koladi Ojo on lalaga sabari ni saki o si salaga accord o si gbowo pdp many be driver mi kan sori oni ni ni Ibadan the Southeast local government won ja leyin mi won fun super e lo confirm mi won se super lowo lowo di sin o na si tun claim pe o na tun wa je leader accord
0: okay
1: ni Ibadan Southeast bi won se re won lo
0: mama nko
1: mama governing board Oyo state government governing advisory council ni yawa te n gbowo osu
0: under
1: governor Seyi Makinde
0: seyin ri bowo se wole inu account won ni
1: se governing board of your state ti e ma ka fun so wa bo ni won se meeting in town ri won babs wa nbe eremi ayodele wa nbe gbon bi won so fa wa ra ilu awon to je member governing board won meji abi mokanla se eyun wa bo owo wo wa lo your state o san ti o ni la kole lo se yakanda account general office state accountant general office e ro ko won se won ni pay slip ni se won e gbowo ni
0: won gba owo lowo governor Makinde
1: be ni owo
0: le gbiyanju ati fidi e mule
1: be ni mo so fun yin she say
0: o lo se wa lose mo 2027 eta wa to ata mu ta mura le fun yin
1: governor Adeleke lo wa pari ja wa ni last year December won wa so fun wa wi pe ngba ta won de ana ropolopo soro to wa emi de ni olooto lu ikalu ni mo so mo won mo lo ba won ni true chief of staff won mo so fun pe palemo o ke to po fun tori te ba palemo te ba nle ofun ki e fo koko ke to mo nawo fa won ara bi wahala wa nbi o wahala wa nbi o mo na si sibi ese wa di won won ri pe wahala po repete won de ti ni pinu lati fe gbe idibo so won wa ni okay wahala todo temi mo ni won state la wa ti wa tan fa wa lata fa lo national ta sa nkon demu continue inu ase yodi kan ti mo se nu pe mo pejo ni wi pe mo achieve inu mi mandun lojojumo be ejo ti mo pe mo le Muhammad Nalado lo as the national chairman of accord because how can somebody ko joko sori isakoso egbe fun odun 17 years egbe ti esegbe baba re ti ile baba re ti esegbe molebi
0: o ti do ye ajewo
1: ajewo ni e fe fi se ohun wa lo ngba tejo wa lotun ejo wa lusi tori emi na like wa la mo se pejo lakure
0: e na feran wahala
1: mo like lori ododo lori ododo
0: mo fe so pe ohun wahala ni
1: ohun wahala ni mi lori ododo inja fun ododo to the last drop of my blood inja fun ododo tin ba ri pe nkan yi o si dede mo pejo lakure mo pejo nbadan mo pejo nkaduna mo lo portal court lo pejo
0: mo ti da yin mo bayi
1: mo da mi mo pe olododo itun dide on wa eto re on wa la ko on wa la ododo on jagbo ododo on jagbo ododo bo tun ti de o ti wo ododo de se ri gba te ri awon lo study se mo pe awon yen governor ni won won la won ti ba won sise ni legal team won wo ejo mi won ri pe ejo yi o affect awon so won a so fun mi pe state la wa wa southwest la won wa glory ni o je fe mi ta won ba wole mo de withdraw pelu gbogbo awon agreement wa ta se ko si ti won o mu se fun mi mo de lo withdraw ejo tori mi na fe se mi ni mo nlo to ti mo nlo si awon ti ntele wa nko awon na gbodo je igbadun omukun to joba wa ara wa ti ma so pe afemi afemi afemi
0: tori wi pe wa yin ati alaji oriyomi amusa ti papo le fi jo nse o njan gbojo ni yin
1: ke so ro njan gbon se ri emi na wo mo fe feyin ti asi gbodo ni akosile gidi sugbon mo de ri pe nigba ti ma yi ide ati mo coordinate egbe kan JDS ni won ko throughout Oyo state ato yon pe o
0: Dr. Sanusi loni
1: be ni
0: magaji
1: be ni bada olubadan oni principal wa mo awa wo structure yen awa dapo tori pa joko awo pe ko ye ki joba mo ri bayi lo ki de ni privileged few ni won sakoso wa won ti fun wa gbe loyo state lodun mejo
0: isakoso mi tutun yi o teyin lorun
1: ko te wa lorun ko te wa lorun ti n ba so awon idi ti o fi te wa lorun ojo oro n bo n gba campaign ba bere a ri awon nkan kan to ye ko je idagbasoke
0: kilode ti alaji oriyomi amusa ti n se pade po pelu awon oludije yoku ni dakonko lai kari awon oloye egbe along
1: e je ki n so nkan kan fun yin e money ko ma reran ijanja ni npe ti e ba fe dibo ti e fe dibo gomina no awon ti o dije tan na ni e pe gba awon oludije yen state constituency na ni structure won e je ki ma mu fun yin omo kan fe dibo lodo wa otito nu muslim community cooperative ni won njo ti mo de ipade won mo diwo mo ri mo wa be won lere pe ejo se gbogbo yin le ti gba card won fi card dibo won han gbogbo awon yen na ni structure eyin le fe kowo le ama eni o si fe ba yin sise e se ni ma se pade pelu won ta wa ni ke ma se pade en gba tan mo na ti gbon bo ba fe gba ticket o lo mu 5 million wa letter kan ti jade ni sin tan mo yen ti cause INEC won ti petition EFCC won ti petition ICPC
0: mo ri letter
1: eh en gbowo lowo awon eyan 3 million 4 million e fun won ticket e jo sa e je n fi gbogbo enu so fun yin bi mo si
0: do gbogbo awon ti won tele alaji oriyomi ni won ni won ri ticket gba ni gun iya jaja
1: awon kan ri gba ko po ni tori awon eyan ready lati sanwo mogo e je n fi kankan bi won ti e sanwo e je n fi le sapere fun yin mo so fun ni national lodi si eyan 108 for state constituency ko sele ri ministry akodu 108 aspirant e gba 750 lowo won nigba ti eni kan mo gba 500,000 e doctor iwe national yi won lesun ti won je gan o kan kaluku won ma sa lo kan jade sita si mi awa na wa won kiri e lo yiwe
0: e wa won kibo
1: won lu jibiti
0: mo won sa lo
1: ah mo ba ya won jade ta 250,000 ni won fi le owo expression of interest o je 750 eni ngbori
0: won fesu kan laji oriyomi amsa e ti down report
1: ani o si to o le ba won se o le ba won se ko si jagidi jakan ko si jagidi jakan bi kan e ma gbo sa
0: oto ni bo se appear sawun eyan oto ni wa tin be lowo
1: oriyomi to se ri to sele ni gasirin ke so oriyomi emi na lo mo nbe mi na
0: awon esu to fi kan won ni yen o
1: ani ro ni omule mo fo ni se ri teyan o baborin je ko ni gbebo lorin se ko ngba ma bi en lo won olonpo ododo na o gbogbo ti won si toko lati fi ba nkan je na won mo wa eyan melo lori yomi ti gba lese ninu akọrọ
0: certificate mejeji titi honorable busari olakunle maruf ati ti alaji oriyomi amusa ko papo mara won
1: ko pa toke ofa ti pe ni ti gudugudu ti wa certificate oke ofa ti pe ni
0: ni baba sale e ti won fun alaji oriyomi loke na ko tun papo mo ti e ti won fun gomina ipinle osun
1: iro
0: nda wo irugu eseri sira won agbewo sira won
1: bi egbe ba
0: egbe kan ma print to wu ni
1: won ma print e tori pe ke se pe
0: ti won pa mo design orisirisi
1: won design ti won ba fe bo e signature ni keyin owo
0: signature ti alaji oriyomi amusa national chairman kan lo lo apensi
1: ti adeleke nkan
0: ti adeleke eyan kan ti gudugudu abi ki le npe won honorable busari olakunle gudugudu eyan meji lo sign ti won
1: awon ti o leto lati sign lo sign mo so fun pe gbe ti mo wa ti mo mo ni atun la mo lo mo ni so pe first admin secretary wa wa ta
0: sign
1: national chairman
0: nikan
1: oni ofin review 2020 so to ba fe ti an ba fe kan dun secretary nu ni won ni the sole constitution act yen wa ninu electoral act is the sole signatory again 50 pdp ko lu ngba ti awon kan meji ni recognize meji ni won recognize ti national chairman ba sign ti secretary ba sign fun won recognize ta moko lo kolade ojo ati yin kada iro labuja ti an fi sign pe oludije la mo oludije e won legbare won leto e insubordination ni won pe ati gross misconduct fraud ni okan adun mi bo ko run ro pe boye alaji gudu
0: elo le gba fun seta yin na se
1: ewo
0: ise ile ten se
1: omo niyan mo fi nse tori mo nwo joba lo kan bayi in se nje ni
0: omo niyan le fi
1: omo niyan ni omo luabi ni mo fi nse tori mi fe kegbe ibaje
0: e ti igba kankan
1: lowo ta ni
0: lowo awon to fe dije
1: ko si nti mo fe gba lowo to dije e wo mo man so kakiri gbogbo station e bere mi dada mlu badan in ti nje dojo ku wa lowo mi sugbon mo fe nipa rere ni de oselu ijoba awara wa ni mo man so fun omo mi gan pe te ba sise lo sun melo loku osu ni mo pogota in si le loru e mo laye boya mo le ra ori ofe kin lo laji e mo mo so fun omo mi pe lo sun emi mo ni gboko emi ore ko si nkan kan ti mo n le kiri sugbon mo n le oruko rere ki ke n fi ipinle lere lele tori mi koja lo ko baba mi mo jiri e mo se contract pelu akala na won gbe mi lo le baba dedibu ebere n badre ti mo se governor's cup oruko baba mi lo gba mi la imo timide mo lete omo ta ni won le mu na mo supo alade igbesola baba ni se loki ofa ti pe mo ni ah olomo eyan wa leleyi o kilo de to wa ba wa se kilo de to ba wa se oya wa mo ba wa se nisin emi na fe fo ko gidi yen le fun omo mi kan da won bi kankan gburo mi nimi ti akoko sa nimi ti akoko eko ti mi mo wa nbe 100 million at SUV na na ko fi bere emi ti mo mo pe mo mo
0: ru awon ti akoko wo pelu tani
1: pelu awon ti won fe aduna dura ti won fe begbe awon
0: eyan o ko so oro ori eto yi oro to ni receipt ni laan mi ni bata ta lejo se pade
1: emi atawon kolade ati laide ati eni ti won ran
0: tani won ran
1: emi so yun fun yin basiko ba to tasiko ba to in jade si time lift of
0: 100 million eni kokan abi
1: eni kokan at SUV ngbo ya ni yin le emi ti mo si ti bo lo polo mi so ngba mo jade kan ti mo lo sun mo wo nti mo ni mo 100 million mo wo nti mo na mo wo pe ah ah oruko latojo yo kan baje ni mo sun moju mo so fun yawo mi
0: se wa lero pe awon gba owo ni
1: won gbowo won se jise kise
0: se be ni gbo information lowo e ja gbo
1: ani se won gbowo ni en jise kise
0: on to ba won kaluku lo le se
1: se
0: fe lo loro selu
1: se ri egbe egbe ati ta se gbe mo pe ah tori pe
0: ejo ta ni
1: mi o gbowo but I was part of it am eyan mo bi mi lere pe se bi bo wa nbe ni 2019 2023 ngba ta mo gbe lo ile ejo
0: elo won gba 2023
1: emi o mo mo sa mo pe yun o le se gbogbo nti an se nkankan doju en to fe dj kankan doju
0: e bole elo
1: ewo
0: eleyi
1: ah ai gbo o gbe pada fo ngbo lo nitori mo awon eleyi o le jo imo eleyi o le duo olowo gbowo e ibi ta na ba short de won o fi mora egbe yi o ise fun tita egbe akodu lele ta wa ko si fun tita
0: afẹ dibo ni
1: afẹ dibo ni o ko si fun tita
0: ese ni gbagbo pe alaji oriemi amzat lo ko won jade ninu iwe inec
1: jajo digba na mi yin gbebe mi yin tun le fotele alo ni o jade nkan kan o le ye imo nkan kan o le ye o ni kan legbe damo labuja na meta ni won meta ni won enikan wi finu window cp fatayo wi finu won awon o se mo ngba to dogun primary won awon o se mo ki oriyomi ko mo lo
0: la lo nse atileyin falaji oriyomi amzat pelowo
1: pelowo se o lowo lo ni atawon eyan lu mo wa ni platform kan
0: o ye to wa nlu wo ni support won
1: ah iru won le mi wa tan ba ni won be se nkan nisin tin ba ri po lowo lo emi na ko bowo mi npa mo emi e lo wo ta owo mi mo fi nko won kiri owo mi mo fi nko won kiri tori mo mo pe mi na ni stake inu ijoba e to ba de kò sẹ́ni kankan àti lẹ́yìn ọgbà náà bẹ́yìn gan bá ti rí pé nǹkan gidi rẹ̀ yín gan bó ṣe kékeré nu owó tí lágẹ̀lú fún yẹn fi lẹ̀ pé ó yá mo fi sọ́pọ́ọ̀tì rẹ̀ a ní kò sẹ́ni tí ebi ìjọba àwarawa gidi ọ̀pá.
0: Ẹgbẹ́ àkọlù sílẹ̀ rò pé ó jẹ́ ọ̀nà àbáyọ.
1: The only credible alternative. Gbogbo aráàlú ló mọ̀. Gbogbo òlú ló mọ̀.
0: Irọ́ ni jẹ́ mo kú. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ń kódà. Àríyìn sọ gbogbo ayé ló mọ̀. Ẹni bá ní pé òun ò ní ga òun ò ní go. Yóò sọ kò tí ì sọ tí ò ní.
1: A ní gbogbo òlú ló mọ̀. Ẹ bá ní
0: pé gbogbo òlú nìsín.
1: Gbogbo òlú ni mo sọ fún yín o. Àwọn
0: onímọ̀ wọn ò ní àsọrígi nù.
1: Ṣé ẹ rí àwọn tí mò ń rí lákọọdù. Lákọọdù tí mò ń rá àwọn yẹn tí ń darapọ̀ lójoojúmọ́. Ó ń mú ìwúrí wá fún mi. Àti ìwà bá wa sọ ọmọ ẹgbẹ́ ládùúgbò gan. Tí wọ́n bá ya wá pé àkọọdù ìtẹ́mọ̀ bẹ̀ wọ́n ni pé káàdì ìdìbò yín. A tún kó yàn lọ gba káàdì ìdìbò lẹ́vìrì dé bọ́ọ̀sì tábà ti ṣe tán bí ní gbogbo bọ́ọ̀sì àwọn èèyàn tún ti dúró tí àgbàbí lọ́fíìsì mi a tún kó yàn lọ kàn lọ rẹ́jísítà torí àwọn èèyàn ti ṣe tán wọ́n ti ní ìpinnu rere láti wo àyípadà rere kàn náà ní ọwọ́ nú àyípadà ìjọba rere àlẹ́ mọ́ bábà ìlọ.
0: Bọ́ẹ̀ padà dá ìbéèrè ẹ̀ kan yẹn.
1: Èwo ni
0: 100 million àti SUV ta lẹ́jọ́ ṣe pàdé.
1: Mo ti sọ fún yín àwọn tèmi tá a jọ lọ a lọ pàdé wọn.
0: Àwọn olè lọ pàdé.
1: Àwọn tí wọ́n fẹ́ rẹgbẹ́ ni.
0: Ẹyin tẹ́ ń gbọ́ wa.
1: Àwọn tí wọ́n fẹ́ rẹgbẹ́ ni.
0: Tẹ́ ń gbọ́ wa káàkiri.
1: Kábàámi ò rí bẹ́ẹ̀.
0: Káàkiri àgbáyé ẹ lọ sórí Facebook wa ẹ lọ gbójú ò wá live and direct bétò bó ṣe ń lọ fótò rọ̀ ní bó ṣe ń tẹ̀wájú nǹkan ní Lagelu FM. Ẹ bá wa ṣíà ẹ̀ ẹ lọ sí abala àríwísí comment section kí ẹ bá wa fi èrò ọkàn yín ṣọwọ́ síbẹ̀. Ẹ pé kó lọ fà kó káàkiri àgbáyé. Ìbéèrè kan wà tí mò ń bi mọ́gàjì Ìgbínsọlá. Ẹ̀yin náà bá ń bi wọ́n pé táwọn jọ ṣèpàdé ẹ̀yin gbogbo ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ lọ síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá ń bi mọ́gàjì Ìgbínsọlá pé táwọn jọ ṣèpàdé ẹ ń fọ̀rọ̀ sábẹ́ àwọn ọ̀ṣọ́ sì dàbí ìpè omurọ lọ́wọ́ bó bá jẹ́ pé òótọ́ ni sàn láàrin ajé ni mú ni pẹ́kọ́rọ́.
1: Ṣé rí ta bá débi odò wa fò. Nígbà tí
0: a ti débi odò báyìí o.
1: Àìtí ìfẹ́ cross a cross pé ṣé rí àwọn ìrìn àjò kan ń bẹ táwa ti rí ẹ̀yin lè mọ ìrí gẹ́gẹ́ bí oníròyìn táwa ti rí pé a ṣojú abẹ́ǹkò àwa náà ṣe wádìí tá a ṣojú abẹ́ǹkò. Ìdí mo fi ìwé kan ránṣẹ́ sí gbogbo radio station àti àwọn pè mí mo fi ránṣẹ́ sí kí á wò pé sẹ́ni tí a ti discord ní báyìí.
0: Hello ẹ káàárọ̀.
2: Èyí táyọ̀ ìyàwó ọ̀pọ̀ ìfẹ́ pépè.
0: Ẹ̀ṣẹ̀ orúkọ yín bo lẹ ti ń pè.
2: Ìròyìn ló ní gbò látọ̀yọ̀.
0: Ok ìbéèrè yín ṣókí.
2: Ìbéèrè fún ìgbèrè lọ́wọ́ ọ̀dà tó wà bẹ́ẹ̀. Àwọn máa ń bẹ̀rẹ̀ jẹ̀ ni àwọn agbọn tí àwa ní ìfọ̀mọ̀ ẹgbẹ́ àkọ́dù àmọ́ jẹ́ kí wọ́n fẹ́ máa sọ.
0: Àwọn bá ṣe pàdé.
2: Àwọn APM PDP ni.
0: Àwọn
2: APM APM àti PDP.
0: Ṣé ẹgbẹ́ wa wà faceless ni ẹgbẹ́ ò ní èèyàn kan ti mẹ́ńbẹ̀ ìbí èèyàn lẹ́gbẹ́.
2: Ayé ẹgbẹ́ inú ti mọ̀ àwọn kẹ́yà lẹ́gbẹ́.
0: Èmi ò lè mọ́ nígbà tí èmi ẹ sa tinú mọ́rùn.
2: Ẹ tàn wá ni.
0: Bá a mọ̀ ṣe ń tàn yìí ṣáájọ́ ṣe pàdé ni. Hello.
3: Hello ẹ̀ka.
0: Ẹ̀ka rọ.
3: Kọ́mìnì lè jí ẹ lọ́rẹ̀ jọ láti mọ́ lásán ẹ̀jẹ̀. Àlejò kí ẹgbẹ́ wá sí ìgbà yẹn. Ọ láìpẹ́ ìpẹ́ pé òun àti oríyọmí wọn ti jọ ní village. O ti ó dàbí pé ó ní ó fẹ́ wà fractionalized. Ó gbogbo àwọn ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ rẹ̀ yẹn gan-an ó yẹ kó dáhùn múṣẹ̀ specially orí owó ọ̀dẹ́gbẹ̀dọ̀ àbí nǹkan tó sọ pé kínní yẹn. Ó náà rí fèsì sí gbogbo àwọn nǹkan yẹn. Kò sí bó ti wù ní orí. Ohun tó ń ṣẹlẹ̀ ni pé something and like ọ̀tá yẹn tó bá gbé jáde ní wọn àdìtámì gbogbo tó wà wọn ṣe kéré torí pé àti ìrì ẹgbọ́ kan là ń gbọ́ àti ìrì àjàjà náà tó fẹ́ sùn fún náà wàá wí tiẹ̀ tó bá sọ kí ẹ tó wáyà ọrùn yóò ẹ lè ṣẹlẹ̀ bóyá ní ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀hún
0: náà ẹ láì ọ̀sẹ̀ tó kọjá ti gbàlejò state secretary wọn lórí ètò yẹn wọ́n sì ti sọ position tiwọn náà ṣùgbọ́n kó mọ́ dàbí pé àgbẹ̀jọ́ ẹ̀ in la fini ki egun ti alaye re mi lo kan wa la aro e se te ku baba ba
3: o se ko le waje ale adu agba
0: se go te ku wa ti ele wa ga si hello leyin
2: e taro akojuma e kwetu
0: o ko yin
2: mo ki ni atokun oruko ti ni adewu ka ti ma di cast lati new garage mo ki baba pe won ku ati to mi lati aro ibere se ni se ibere ni pe gbogbo alamo pe ninu ofin ejo ofin irun ti won fi ja governor ti Makinde kuro nínú pdp ni ẹta ti sá kúrò ń bẹ nípa pé kọńtẹ́tẹ̀ kan ṣe tí ò sí àwọn inec ń bẹ gbogbo wa láti mọ̀ pé àwọn tí àwọn gúrúgúrú àbí kílẹ̀ orúkọ wọn
0: inec
2: wà níbi tí wọn gúrúgúrú ṣùgbọ́n níbi tí àwọn alájòrí yọmí kò sí àwọn inec bẹ gẹ́gẹ́ bí olóṣèlú káwọn náà jẹ ìjọ lè rọrùn ẹni tí ò sí inec níbi sílẹ̀ kó jẹ́ ni ó padà jẹ olùdíje kásàmọ́lẹ̀ sí ẹkú ètò
0: níbi primary ẹ ṣe pé ọ̀dọ̀ gúdugúdu igun ìyá àjàjà òní inec òun ló mọ́nítọ̀
1: ẹ jẹ́ kí n láyé wọn even àwọn tó lọ síbẹ̀ wọ́n ti wà nù wàhálà inec wá láti abuja pẹ̀lú àwọn delegations mẹ́ta tí national rán sí wọn abdulrahman danladi òun ni leader of that delegation inec wá tí inec ò bá wá bẹ́ẹ̀ ni national chairman ò ní issue certificate of return
0: fún ibi tí alhaji ti ṣe tiwọn alhaji orí omi
1: bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín
0: okay
1: ani mo ń sọ fún yín wípé gbogbo mo ń tẹ̀mọ́lẹ̀ sí yín wípé níbi tí àwọn gudugudu ti ṣe kinní national lọ́wọ́ ń bẹ̀ gbogbo tí wọ́n bá ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni ó wọlé sí ẹ pé wọ́n mú ọkọ̀ ńlá àbújá ẹnìkan ti sọ̀rọ̀ nǹkan nísìnyí bàbá kan tó pé ń gba inec bá rìlíìsì ọkọ̀ àwọn àtúnpadà wa ń gba inec bá rìlíìsì ọkọ̀ tá a sọ fún yín pé bá a sọ fún yín pé bó ṣe ríre ìgbà yẹn látò wá tu gudugudu ọ̀rọ̀ bí ọkọ̀ ara bí.
0: Ó ní agbára gan o orí àwọn èèyàn ń fi ẹ̀sùn kan alhaji oriyomi hamsat ẹ dẹ̀ sún mọ́ wọn dáadáa
1: bẹ́ẹ̀ni
0: ẹ mọ̀ wọn dáadáa wọ́n ní pé alákatakítí ni wọ́n bá a ṣe ń bá ètò lọ lọ́wọ́ ẹni ìsinmi ìfẹ́ béèrè béèrè yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́ síbẹ̀ wípé oríyọmí is a jihadist kí lẹ lè sọ́npa ẹ̀
1: kò
0: wọ́n lọ́sẹ̀ ẹ̀ kankan mọ́ wọn gan wípé wọn lára tó ṣèpàdé pẹ̀lú gúnmi.
1: Èmi ò gbọ́ nkankan nípa àtọ́jọ́
0: mọ́ba alhaji náà wọ́n dì bọ́ǹkẹ̀ mo rí lálẹ́ àná tí wọ́n ń
1: ṣe rí alhaji oríyọmí àti ìjọlọ àwọn ibìkan tá a jọ wọ ṣọ́ọ̀ṣì èmi tẹ̀ ń wo ìmàmọ́ wọ mọ́ṣáláṣí
0: christian dẹlẹ́yìn
1: christian ni mí even bàbá ìwé chọ́ọ̀ṣì kan ni mí nígbà tí ọ̀gá ń ṣe campaign àti fẹ́mi lanlẹ́yìn mo jókòó sẹ́yìn mo bá wọnú mọ́ṣáláṣí mo bọ́ bàtà mi mo kó lọ́wọ́ torí wọ́n ní wọ́n wọ bàtà wọ bẹ̀ ní Azharuddin Central Mosque tó wà ní ọ̀nà fẹ̀lẹ́yẹ mo ti lọ attend tọ̀bánìrì ládùúgbò wa mo ti attend tọ̀bánìrì kò sí nǹkan kan tẹ́mi rí gẹ́gẹ́ bí jihadist alákatakítí ẹ̀sìn èèyàn téèyàn bá mójútó dáadáa wọ́n lè fẹ́ẹ́ fi sọ̀yàn lẹ́nu born in politics wọ́n ní in the spite of any religion the main objective is the welfareism of the people you want to govern adẹ̀rí tó ti ń ṣe ààrẹ lómi náà tó ń ṣe èmi ò rí o láti gbà tẹ́mi tí ń rí katakítí nǹkan mo ní òmí dùn pé tí wọ́n fẹ̀sùn kàn ṣé tí wọ́n bá ti dágbò òṣèlú oríṣiríṣi lẹ́yìn ọmọ gbọ́ àfẹnití ọba fẹ́ wọ́n sọ̀tàn bí òun ti wá ni òní ọba dédé òṣèlú wọ́n wá nǹkan kan tí wọ́n lọ mọ́ lẹ́sẹ̀ èmi o bí mo ṣe ń sọ fún yín gbogbo ẹni mo fi ń sọ mi rí ìwà alákatakítí kankan lọ́dọ̀ oríyọmí
0: hamsat ẹ̀dẹ̀ lérò pé yẹn gan wọn ní àwọn ìbéèrè orí facebook mò ń kà fún yín pé sẹ́yìn gan sẹ́nu yín ká alhaji oríyọmí hamsat.
1: Nọmba wẹ̀ jẹ́ kí n sọ nǹkan kan fún yín mo rí méjì ṣe rí èmi àti alhaji oríyọmí hamsat àfi bẹ́ẹ̀ wà in good terms are close torí pé àwọn ìyá àjàjà wọn mọ̀ pọ̀ dọ́ mi lóòótọ́ wà wọn ti bà mí jẹ́ gan ìtẹ́sí mi wọn sọ mí lẹ́nu náà ni pé yóò gbé ọlọ kóòtù o èrò kóòtù ni o ẹsẹ̀ rẹ̀ yá kóòtù gbogbo ẹ̀rìbì àná tí wọ́n táàgì mi ńgbà tó jẹ́ pé ẹ̀tọ́ mi bá aṣọ́wó èèyàn ilé ẹjọ́ náà lọ kan tó di ẹ̀tọ́ mi lọ́wọ́ tí mo ní jùlẹ̀ tó jùlẹ̀ tí n sì fẹ́ sí ẹ̀ sófin ibi ilé ẹjọ́ náà ní lọ pé ẹ bá ń gbẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ apá wa ka orí yọmí sá èmi ti pè mo ti sẹ́ni fídíò kan sí yín tí n bá ti gbọ́ nǹkan màá ní kọ wá program mo lọ ṣe lágídígbò bí ẹ̀ẹ̀mejì I am his leader gbogbo ẹnu mo fi ń sọ I am his leader ṣùgbọ́n sẹ́ mọ̀ pé ńgbà téèyàn bá dépò agbára the constitution says if you are the governor of a state o ti di olori egbe niyan po lowo lowo bayi ko si nta ni ko se ti o se enu ti waka in ti an fi so pe enu oka ni wipe mele iwa nti fi ile I was part of the system eni ti se ko ra moto merin ko ra gba merin I was part of the meeting tan dai ro nbere lowo re ati ya jaja se bi won se da na ni to ba ti gbe moto merin ile to ba ti gbe moto meta ile o lo gba ile egbe fun wa now he paid solely pay for that party party office erun ba won won le wa be now mo mo pe nikan lo ko wo yen ile ko si eni ta gbara enu re oka se re n teyan ba nwa beyan ti estobon gan n teyan ba nwa ni goyan sugbe mi mo ri oju omo niyan lara
0: e se gan mo ga
1: mi am that
0: igbeso la sunday paul ti a pe yin ti e je wa lori eto bo se lo laaro yi magaji igbeso la sunday paul awon ni a call zonal leader ni ekun south west awon lagba lalejo abala meji ni a pin eto isi laaro yi magba leju honorable okay magaji na tun ah magaji meji ni sha magaji bola ti to akemi ikankan nu egbe oselu apc ni won ijoba ibile oluyole ni won ti wa awon ni half ni abala keji egbe oselu progressives lataye ad acn to fi de apc awon orisisi nkan to tin waye nbe se nkan ta npe ni progressive so si ntesiwaju ni awujo wa nbi se bi awon baba awolowo bi won si se niyan ati awon yuku na ti won je core progressive sha ni awon core progressive lowo lowo bayi ilana mimu omo oye nu egbe oselu apc ni odun ifun 2027 le to ye pe opolopo awon to je adari gbogbo awon leader na ti fa owo distinguished senator Sarafadin Abiodun Ali Soke kini nti o ye ka mo ta ti mo labenu tani are Nigeria n ba soro gan taratara gbogbo yen la fi die lole lori eto bo se nlo fun toni be se wa ngbo wa ketekete e mo teti lati lo gboju wa live and direct lori bo se nlo fun to ro oni e ba wa share e pin ko kari le ajoje odun bene kan ni lara awon ti won ko worin wa pelu magaji igbeso la sunday paul ni honorable kudus ajibola lati joba billion naira honorable ridwan akorede ziko honorable akinsola taufik lati ibaran southeast honorable olorunju won abiola secretary magaji igbesola ogbeni osuola le sola pa to magaji igbesola abileko bolaj balogun yemisi ton je woman coordinator e se ti apeyin te je wa lori eto bo se nlo fun toni eto bo se lo nte waju ikanni lagelu fm ona le ngbo lowo e ma yi ko nbe je wa nbe temita yo oye ladun aboro loko mi magaji igbesola e ba ndagbire lori eto bo se nlo fun to ro yi ti nkan ba tun de atunwa kan si
1: adupe lowo gbogbo awon ara anule e mo 30 e jade e lo gba kaadi dibo yin o nikan lagbara wa lati yi ijoba awara wa to se mu yangan nipele oyo ati lorilede nigeria
0: e pada so e ti awon te ba se pade o e pada so
1: enikan ti so fun yin le
0: o ti da e se te ngbo wa eto yin eto wa o nte waju
4: lagilu fm 96.7
5: nigeria go beta igo beta le nso igo

0: ben
1: oni won ti mo
0: mi so pe gbogbo mo ni majority of them
1: majority of them
0: opolopo won ni won ti mo bo won o gba won o gba
1: won ti so fun won
0: pe n ta re n fe e de ri pe enikan to se lu ye nu won o gba form lẹ́yìn tí gbogbo yín fojú sí lára gbogbo yẹ kó gba fọ́ọ̀mù.
1: ta ni ẹni ẹ.
0: ah senator testim ṣe wọn gba fọ́ọ̀mù ni. nígbà tí wọ́n pe àbúrò ìbáyọ̀ tí wọ́n sọ fún wọn wípé ó dáná ṣó rò pé ó lè win primary nígbà tí wọ́n pààyà bá ń sọ fún wọn pé ṣó dẹ̀ rò pé ó lè win primary yìí kí rẹ̀ fi ó pe player kó pe striker kó rí pé ó lè score nù match yìí.
1: àbí penalty
0: yìí. àbí penalty yìí no penalty tẹ̀ kọ penalty clear. kó ní pé ṣó rò pé ó lè score nù kíní tó wá fẹ́ lọ tó bá fún red card àbí tó bá fún ní kíní tí ò jẹ́ ọlọ́nkọ. so wọ́n wá sẹ́ni wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́ fún wọn bó ó da ti kálukú náà try èmi ò fẹ́ lo the word tẹ́fẹ́ ẹnu bó ó da ti kálukú náà because in tó dangerous ni wípé tó bá dọjọ́ iwájú tán bá kàn gbà bẹ́ẹ̀ náà tó bá dọjọ́ iwájú wọn lè mọ́ rèéyàn tẹ̀lé wọn mọ́ kan sọ pé yóò tún lọ tà wá ni tó bá yá so ó da bọ́n ṣe try yẹn but awuyewuye ti tó gẹ́ àti wọn bí tá à ń lọ tẹ bá ń sọ̀rọ̀ pé ọ̀dà náà ò sẹ́ni tó láàmú yẹ tá a lè fi pè gómìnà nígbà tá à ń ṣiṣẹ́ the president the incumbent governor n ta kọ́kọ́ face ni pé kò ní experience kankan náà mo wà náà tó spearhead di that campaign wípé àìní kankan rẹ̀ gan la fẹ́ fi project ẹ̀ ó wá dàbí tí christianity ń pè ní a lamb without blemish tó pé ẹ̀rí bí kankan hùkù ẹ̀ mọ́ but tẹ́ bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ sàràfà at 28 he was chairman of Ibadan North local government he was the SSG when Baba Kabiyesi was kini and in the history of Oyo state the first chief of staff 30 ni Oyo state sàràfà dínà lè ní àníri ọ̀ṣun náà ti tra ẹ̀ rí Layolola as military governor ló lo chief of staff wọn ń lórí nàìjíríà so be the second chief of staff in nàìjíríà and the first in Oyo state.
1: ni olóyè sàràfà
0: dínà bẹẹni nígbà tí wọn kúrò ń bẹ yẹn wọn wá di chairman oodua n tẹ́ ń pè ní chairman oodua láyé john láyé àwọn awolowo láyé àwọn bọ́lá igi ojú gómìnà lọ agbára yẹn pọ resources yẹn pọ and he perform wonderfully well there ọ wa tún di senator and he's doing a yeoman's job ntí mo wá fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká wá fi gbogbo eléyìí sílẹ̀ pé ok sàràfà dín abiodun ali èmi ò ní parọ́ fún yín o ara nǹkan kankan tí wọ́n fi pé ẹnìkan lọ́yọ̀ state pé wá ń bí o lérò lẹ́yìn o ṣùgbọ́n ò lè ṣe gómìnà lẹ́ẹ̀kan kristẹni lẹni tó wà ń bẹ ní ìsìn àwọn òde fẹdá wàhálà ilẹ ọyọ state ẹjẹ kí mùsùlùmí náà ò tún wá.
1: ta ni wọn pè.
0: rẹmi ò ṣe ni. nínú gbogbo àwọn candidate tán jáde nínú apc kò sẹni tó lérò lẹyìn tó yẹ mi ò ṣe ni. èmi àti ọ̀sìn talking times I'm not here to promote him. kò sí.
1: but that is reality.
0: that is the reality of it. wọ́n wá pé through the rook off of a thing torí pé ó ní kèmi bóun ṣe mo ní mi ò lè ṣe rook off because rook off will limit me. màá rówó but it will limit me. ààrẹ wá pè ìwọ lágbájá mo mọ̀ pé gbogbo tí èèyàn lè fi ṣe gómìnà ló ní bó ò ní ṣe gómìnà sẹ́nítọ̀ ló ṣeun ó dẹ̀ dìde wọ́n ní kó respond ó dọ̀bálẹ̀ pé tí èèyàn bá sọ pé ààrẹ orílẹ̀-èdè ó pè ò nínú political trajectory òun kó mọ̀ bóun sọ̀rọ̀ pé kóun lọ ṣe nǹkan kankan bàbá mo ti gbà ní kì í ṣe pé mo fẹ́ gbà ń lọ bẹ àwọn èèyàn mi pé ń tẹ́ fún àánú kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ kémi tó padà sínú apc lèmi ti mọ̀ wípé the president and the presidency máa wà interested in tó máa jẹ gómìnà àti especially the three senators.
1: lawyer state.
0: bẹẹni torí pé wọn mọ pé oyo state ni headquarters si politics gbogbo southwest wọn dẹ need oyo state. ètò àdéhùn 2023 yes àwọn nǹkan tó ṣẹlẹ̀ 2023 ó bìyàn nǹkan tẹ́yìn sọ pé ẹ rí aside from pa àwọn kan bínú kúrò nù ẹgbẹ́ àwọn kan ò kúrò nù ẹgbẹ́ tí wọ́n dẹ̀ bá ẹgbẹ́ jẹ́.
1: ìlànà asun ní ìjẹ̀njì yẹn.
0: bẹ́ẹ̀ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ sákọọ́nù 2015 tí àwọn kan tá a gba ticket lọ wọn tí wọn ò kúrò nù ẹgbẹ́ tí wọ́n wá kọ́yìn so wọ́n ṣe bẹ́ẹ̀ ìwọ ọlọmọ ẹgbẹ́ kínní kan wọn ò kú fún mi ní tí mò ń wá ẹsẹ̀ nǹkan tó bá wù yín bí ìyẹn la fi sọ wípé in tó kù ní ìsìn ni pé káwọn àgbà ẹgbẹ́ ẹgbẹ́ kí wọn ó pe gbẹ́ tó bá yẹ kí wọ́n pè tán bá ti fún ẹ tán fẹ́ fún ní certificate of return ní ìsìn tán ti confirm ẹ̀ ká wá bẹ̀rẹ̀ proper reconstruction negotiation appeal reconciliation ká bẹ̀rẹ̀ sí ní ṣe kárakiri.
1: but there's a rumor

0: like a balance, don't jerk in my boot, got right.
1: Oh, yeah, what jerk in jersey? Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di ilé yẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé, àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wóye, àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì, àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn, ara títa, àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá, ọba Iṣan ara, ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adédìbú gangan, adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
9: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 08071124000 08071124000.
9: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lori ara ise wa na ni
1: e de bi oro igbani sise yi nigbati abade lati oju oja iyun na ni e si fi kadi awon nkan ti e ti se on gege be se wi pe
0: a le fi kadi
1: ka bi gba nle tori pe awon kankan na wa ti mo ni fe ke mo menuba na lori eto sugbe jade ka wo iye ti e tun lanfani lati menuba be na lawon eyan ti won bembe lawon no lanfani ati soro idi ni pe yo ba ni bi eyan bolon ba ri o je eyan na o ri o gbogbo ile te so oro gbodo ni receipt a lo be nigba ta ba ti oju ojade ti wa lo selu leto be ba lo nkun te fe fi paro wa si honorable yin ni ile asofin ipinle oyo honorable wahid akintayo ilu maka won be pelu wa lori eto e le te sori facebook lagelu fm 96.7 ni eshawari lori facebook loni e ba wa like e share e fi ero yin sowo nipa awon kan te ti n gbo lata aro ye ina le mo wadi o ladugo yin pe se looto leru nkan bayi lo sele tori pe a faaye le fun awon eyan pere te ja musheje ka pada de ti wa lo selu nte si waju
2: ti wa lo selu lori lagelu 96.7 fm pelu sina layo
3: lagelu fm 96.7
4: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: s e l e r r I e celery
4: ah boda mi espelli espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
5: t u r m e r I c turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Momo se tutun lo pelu agbara afojusun ati idari latoke orun wa ni gbogbo ojo Monday lati ago mefa abo e darapo mo wa lori lagelu 96.7 FM fun adura ati ibukun araro latowo CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on lagelu 96.7 FM, Pastor Shularin Oluwafemi Sola ni yo ma toko eto ri radio alagbara yi bi a o se ma fi adura ati oro Oluwa bere ose Make it a date with the God of Aposua Yo Babalola, the God who answers by fire. Emma Bigwe, Eberio Jajegwe Lua She, Ati Shegun Lato Kiorunwa.
8: Javis PR I Care Foundation lo nlo gun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo ma eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju Reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 ojulobara oni dindo mo wa lagbari
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: bọ̀sùn ṣé ò sí ó sì ṣẹ́ ni.
10: ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti dá sẹ́lẹ̀ yìí a sì rówó tún ṣe. mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
9: ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
10: ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
9: àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Betterlife Bakery nu o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Betterlife Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. ètè máa lọ Betterlife Bakery tó wà ní Mọ̀lẹ́tẹ̀ Mbàdàn ní káwọ̀ọ̀sì kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
11: Oya ẹyin ọmọ lọwọ ijan o tun ti zẹ fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si ka ṣe lera lera loni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport n kọ awọn eyan to gbẹnu si yẹn lọ ni gbogbo aye wakazde cashport yẹn gan lọ faafa kama wa ti sọ nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹkọẹ ka ṣe ẹlẹyinjú àánú ti a ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. lórí slash fm tẹ *347*1004#. lórí lágẹ̀lú fm tẹ *347*1004#2#. tàbí lórí wẹ́bsáìtì wa

0: Barcelona láti ijọ́ tó ti pẹ́. Lásìkò àwọn ti já o. Àwọn ti já o. Àwọn wa le mọ́ fún ọ̀tá àwọn ló ń jẹ. Káwọn mọ́ fọ́tá àwọn ló ń jẹ kó le ní kìmí láti fi kú pa wọn. Kàkà kí n bù wọ́n máa yá bunlẹ̀. Èyí táwọn fi ta Julian Alvarez sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Yóò wo àwọn kí Julian Alvarez kó pò ó kè rajà kó lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù bí PSG. Àbí kó lọ sílẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n àwọn ó ta Alvarez ilé fún Barcelona gbogbo ibi tí wọ́n bá mọ̀ kán sá lọ. Wọ́n bá ní wòlíì tó dájú kán kọ rí bẹ̀. Bó bá jẹ́ àfáà ni wọ́n ní tó dájú kán lọ bẹ̀. Tó bá jẹ́ pé babaláwo náà ní tó dájú kán lọ bẹ̀. Pé Julian Alvarez ilé ó lọ Barcelona ẹtúnù. Ó sàn fáwọn kó lọ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG. Àbínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì bóyá Arsenal. Ṣùgbọ́n yóò lọ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ilé. Àwọn ó ya afọ gbogbo ẹ̀ lójú pọ̀ ni. Àwọn alákòóso kan ti Atletico Madrid. Àwọn wọn jẹ́ odi mímọ̀. Wọ́n kéde àwọn agbábọ́ọ̀lù. Most valuable player. Àwọn agbábọ́ọ̀lù à ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù most valuable player tá à ń sọ nípa rẹ̀ ni pé tí wọ́n bá fẹ́ ta àwọn agbábọ́ọ̀lù báyìí àwọn wo lagbábọ́ọ̀lù tó wọ́n jù tí wọ́n bá fẹ́ ta wọ́n. Wọ́n kéde wọn lọ́lọ́kan òjọ̀ kan ṣùgbọ́n ògo. Mo já o tán pé ìní pẹ́ yí koto ti káàṣì ẹ o. Wọn ò ní pẹ́ yí koto ti káàṣì ẹ o. Àti súnmọ́ bí a ti yí koto báyìí. Gẹ́gẹ́ bá ṣe jẹ́ odi mímọ̀ ká mú láti ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Ká mú láti ipò ẹlẹ́ẹ̀kẹwàá àbí ká mú láti ipò ẹlẹ́ẹ̀kejìlá. Ẹja mú láti ipò ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún. Joe Bellingham. Àbúrò Jude Bellingham ni wọ́n ló wà ní 15 position. Nínú àwọn agbábọ́ọ̀lù tó wọ́n jù báyìí. £56.9 million. Òun ni wọ́n pè é tí wọ́n bá fẹ́ ta àbúrò Jude Bellingham o Joe Bellingham. Declan Rice ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrìnlá láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. £65.7 million. Rashford Holland. Agbábọ́ọ̀lù fi ikọ̀ ti Manchester United tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà nukọ Napoli báyìí. £87 million. Peter Varaskelia. Agbábọ́ọ̀lù ikọ̀ ti PSG. £87.2 million. Ipò ẹlẹ́ẹ̀kejìlá. Cole Palmer ló wà ní ipò ẹlẹ́ẹ̀kọkànlá. £95.6 million. Bukayo Saka ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá. £96.1 million. Florian Wirtz láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án. £107.2 million. Jude Bellingham ẹ̀gbọ́n Joe Bellingham ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ. £103.9 million. Nico O'Reilly láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester City ló wà ní ipò ẹlẹ́ẹ̀keje. £108 million. Desire Doe láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà. £115.1 million. Morgan Rogers láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún báyìí. £118.2 million. Michael Olise láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin. £121.2 million. Kylian Mbappe ipò ẹlẹ́ẹ̀kẹta. £143.2 million. Erling Haaland ipò ẹlẹ́ẹ̀kejì. £196.4 million. Lamine Yamal òun ni agbábọ́ọ̀lù tán ló wọ́jú tí wọ́n bá fẹ́ tàwọn agbábọ́ọ̀lù báyìí. £309.4 million. £309.4 million. Òun ni agbélé Lamine Yamal. Gẹ́gẹ́ bí Football Observatory ilé tí máa ń kéde gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde nù o. A lójú ọjà ẹlẹ́ẹ̀kejì báyìí. Bá a bá dé kátẹ̀ wájú káwá yí koto ti káàṣì ẹ̀. Ẹ kú kalẹ̀.
1: Ìmọ̀ ṣẹ̀fì ọlọ́lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀ràwọ̀ olórí ẹ̀mí jásùn bí wọlé ẹ̀.

0: wa ni pagba abeka ni on tooto owo to kere ju ti won san ni better life bakery fagba abeka to le daje mu bakery se to da ni 150,000 losu baka na won si ni lu awon abile kota bi omi dan to ja fafati ti ju se to si mo si roja ran pe to le ba wa tele moto bread ba wa taja fa won ni bara owo to ni tumo la won na gba won tun ni lo marketer yin alamojutu oja tete ma lo better life bakery to wa ni malete mbadan ni kawoshi ko lo gba se eni yan ara logun gbe o number yin e pe si 08039308173 le kan si 08039308173
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy, Ipile Awon Ogun Ojo Ola.
3: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọgbọ́n ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdìgá gbà ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí.

ẹnìkan gbọ́ mi nílé báyìí kí lórí tó wá ń sun ẹkún ẹkún yìí ò ní mú sòrò yẹn kúrò wọ́n ní sọ fún ẹ pé kó má sun kó mọ́ a ní àbá ń bẹ fún gítà agé lórí tó bá gbó ohun omi yóò tún sọ jáde padà ohun tí òye ẹ mọ̀ yẹn yóò fojú tù sí i tó sọ fún mi pé wá ká mọ̀ràn tí òun tàtijọ́ mọ́ yóò lànà lágin jù yóò sì mú mi jáde ní aṣálẹ̀ bó o bá mọ rún rò ó mọ bó ṣe yẹ kó o dúpẹ́ àwọn ọmọkùnrin kan ló parí wáyẹ́ẹ̀kì tí wọ́n ṣe àṣeparí iléèwé gíga tó tẹ̀lé primary school ni wọ́n bá ṣe wáyẹ́ẹ̀kì nígbà wọ́n ṣe wáyẹ́ẹ̀kì ọmọ yìí ó ní mọ̀ ṣe competition tí ó lọ ṣe quiz káàkiri àwọn iléèwé káàkiri tí ń gbégbá orókè fún iléèwé rẹ̀ ń ló bá ṣe wáyẹ́ẹ̀kì ni wọ́n bá kọ́ F9 fún principal ló kọ́kọ́ yarí pé rárá òun ò ní gbà rárá ọmọ yìí òun ṣe ọmọ tí ó yẹ kó ní F9 pépà rẹ̀ kọ́ ẹ̀ wàhálà yìí pọ̀ gan wọ́n fà á lọ́tún fà á lọ́sì ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ ná àjọ wáyẹ́ẹ̀kì borí gbogbo wàhálà tí wọ́n fà wọ́n sì láwíjàre ni principal gbà kámú gbogbo iléèwé gbà kámú àwọn òbí ọmọ náà gbà kámú àṣé nítorí pé ọlọ́run fẹ́ fìkan ṣèkan ìwọ tó ń ronú ilé yẹn arábìnrin tó ń sunkún tí mò ń wò lọ́wọ́ yìí ntọ́lọ́run ní sọ fún ọ ni pé kó o má sunkún mọ̀ ó ní n tó fẹ́ fi dí n tí ń pa ọ́ lẹ́kún yẹn yóò sì dàbí pé àṣọ ọlọ́run tó báyìí ntọ́ ní sọ fún ẹni yẹn nígbà tó di default yẹn gbogbo àwọn tí wọ́n jọ parí wọ́n ti wọlé ẹ̀kọ́ gíga òun sì wà lẹ́yìn ni wàhálà kan bá ṣẹlẹ̀ nínú ilé ẹ̀kọ́ gíga tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọ̀ ni ó bá claim life àwọn tó wọlé ṣáájú rẹ̀ lè tí mò ń sọ fún yín pé ọmọ yìí òun nìkan ní láàrin àwọn tí wọ́n jọ tán wọlé tóun ò bá lọ òun nìkan ló wà láyé ní ìsín tí mò ń sọ fún ọ ni pé gbogbo ohun tó wù kó máa là kọjá delay is not a denier gbogbo delay rẹ yẹn mọ̀jẹ̀ ó pa ọ́ lẹ́kún mọ́ ó ní tọ́lọ́run rẹ fẹ́ mú jáde ó ní tó fẹ́ ṣe ó ní tó fẹ́ fi ṣe ó lè fi mú ẹ̀mí gígùn fún ẹ ó lè jẹ́ wípé torí kí o pé ògo rẹ tóbi ó lè jẹ́ pé ìwọ gangan ló sì ń arrange àga ògo fún lọ́wọ́ bóyá ló ṣe fàyè gba ìdílé kí ló tó wá fẹ́ para rẹ kí ló tó ń banújẹ kí ló tó fẹ́ gbóògùn jẹ ta ni kó wá bọ́ ọkọ ìtàn àṣeyọrí rẹ ń gbò bá ti para rẹ nígbò bá ti ṣera rẹ lè ṣe rárá ó ní ìdí yẹn ọlọ́run ràn wá lọ́wọ́.

yẹn sáré sọ ìtàn kékeré fún ọ nípa ara mi lọ́dún díẹ̀ sẹ́yìn tí a bá ti gbọ́lúdé a máa ń lọ sọ́dọ̀ bàbá àgbà mi láti lọ ṣeré níbẹ̀ lọ́dún náà lọ́ọ̀ ni mo bá sì sùn níbi mo ṣe sùn mo wá lálàá wípé bàálù pléènì plane nígbà yẹn mi ò mọ tó jẹ́ àkànṣà mọ̀ pé tó bá ń kọjá lọ ṣe la máa ń kọrin ẹ̀yin náà rántí orin yẹn torí àkókò wa ni mo bá rí wípé bí plane yẹn ṣe ń súnmọ́ mi bẹ́ẹ̀ ló ń wálẹ̀ sí tó ń wálẹ̀ sí tó ń wálẹ̀ sí tó ń wálẹ̀ sí ẹ̀rù ń bà mí nítorí wípé yàtọ̀ sí ojú ọ̀run tá a ti ń rí n ò tí ì rí lójú ayé ẹ̀rù ń bà mí ṣùgbọ́n nígbà tí wọ́n wọnú plane yẹn mo rí àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n pọ̀ gan wọ́n wá náwó sí mi bíi kí wọ́n gbé mi sínú plane náà kò yé mi lọ́dún náà lọ́hùn òṣìṣọ́lá náà fẹ́ nìkankan bí ìbá ṣe pé bẹ́ẹ̀ ti ń gbọ̀ yìí àmọ́ nígbà tó yá oyé tí mo rí lọ́dún náà lọ́hùn sẹ́yìn ó wá padà yé mi ẹ̀yin náà ti rí lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni mo ti ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun tí n ò fojú rí ṣùgbọ́n tí wọ́n súnmọ́ mi àlá plane jọ sí tẹ́ ẹ rí rántí pé mo rí àwọn aláwọ̀ funfun tán ń nawọ́ sí mi nínú plane tòótọ́ n ò tí ì kọjá sókè òkun àmọ́ n tí mo rí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó padà wá sí ìmúṣẹ nítorí wípé mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ káàkiri àwọn orílẹ̀-èdè kan tí kìí ṣe pé mo láǹfààní láti lọ́ọ́ fojú kàn wọ́n ṣe ti rí báyìí ohun tí mò ń sọ ni pé sóra àlàrírí rẹ yẹn ó máa wá sí ìmúṣẹ abala ni gbogbo ohun tó ń là kọjá ó sì wá ni ó dẹ̀ máa padà lọ lọ́dún díẹ̀ sẹ́yìn mo ní mò ń gbé pẹ̀lú ẹnìkan tí àwọn ọmọ wọn máa ń fi aṣọ ìlú òyìnbó ránṣẹ́ sí mi ṣùgbọ́n òun èyí jẹ́ ń wọ̀ kí n má bàa rẹ wà lójú kí n má bàa dùn wò torí wọ́n ti sọ fún gbogbo ará àdúgbò ará alẹ́ torí wọ́n lówó gan pé ọmọ ọ̀dọ̀ ni mí wọ́n sì mọ̀ pé bí mo bá wọṣọ ìlú òyìnbó sí ẹ̀ pé wọ́n dùn wò wọn ò fún mi ṣùgbọ́n nígbà náà lọ́hùn kí ni ká mọ̀ wípé bí pé o ní tí ì kúrò lórílẹ̀-èdè yìí tó fi mọ́ ọ lóhun tó bá wá látòkè òkun kó dàbí pé yóò ṣe gbọ́ mi wò mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ ńlẹ̀ àmọ́ tí mò ń sọ fún ọ ni pé má sunkún mọ́ má bọkàn jẹ́ mọ́ bíbélì pé Olúwa Jehova yóò nù wá lómijé nù yóò sì mú ẹ̀gàn wa kúrò lẹ́nu gbogbo aráyé aláàrẹ yóò ṣe ó sì gbé inú àlá yẹn ó sì tún rí àlá yẹn lò fọkàn rẹ balẹ̀ má bànújẹ mọ́ gbogbo ohun tó wù kó máa là kọjá àní abala lásán ni ó ṣíwá ni yóò sì lọ ohun tí mò ń sọ ni wípé nígbà náà lọ́hùn kò dàbí wípé n tí mò ń gbọ́ yóò ṣe torí kìí ṣe wípé bóyá mo ti dọ́lọ̀ mọ̀ bí mo ti dà mọ̀ ní ìsin àmọ́ mò ń mọ̀ wò pé ta ní ń bá mi sọ̀rọ̀ nígbà tó yá kí ti gbogbo ohun tí mo rí ló padà wá sí ìmúṣẹ ó ti yé yín kódà mo ti rẹ́ni tó mọ̀ṣẹ́ ìlú òyìnbó tó mú wá fún mi tí èyí sì ṣe pé ẹbí mi tàbí àràbá tan kankan láti ibì kankan wá so ti yẹ bó o bá bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ tó o ní ó ràn ọ́ lọ́wọ́ bí o bá ṣe ajẹ́ wípé kọ́mọ́ bá nírègún lórí ayé rẹ ni mo fi sínú mọ́ bàjà mọ́ dì mọ́nú ìwọ tẹ̀síwájú nínú gbogbo ohun tó wù kó dáwọ́lé a winner will not quit and a quitter will never win bó ti rí nìyẹn gbogbo ibi tí wọ́n ti rò ó pin gbọ́ mi o padà lọ o yóò wá lọ dára ńbẹ bí ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè gbogbo ohun tó ń gbomi lójú rẹ ó máa tan yóò dohun ìtàn wà á wá tan ò ní tan lórúkọ Jésù.

bí mo ṣe ń sọ lọ ọ̀rẹ́ mi tó wà nílé ẹ má ro tọlọ́run ò ṣe èyí tó ti ṣe òun ni kò ro bó bẹ́ẹ̀ mi bá ń bẹ ìrètí wà abdiyẹ tí ò kú yóò tún padà jẹ àgbàdo ẹni tí ó sì kú yóò padà ní oko tó wà lókè ọ̀hún yẹn yóò padà jẹ aláṣeyọrí yóò dẹni táyé ń gbé gẹ̀gẹ̀ yóò dẹni táyé ń celebrate jẹ́ ń sọ nǹkan kan fún ẹ bó bá jẹ́ èèyàn ogún ló yẹ kó fi ọ́ ṣe yẹ̀yẹ́ kó tó di pé ó da aláṣeyọrí àfi bí wọn bá fi ọ́ ṣe yẹ̀yẹ́ dáadáa níjọ wọn bá pógún ni yóò wá yí padà torí kí wọn ó lè padà fi ìtìjú padà wá kí ọ kú oríire torí kẹ́rì ọkàn wọn mọ̀ bàá jẹ́ wọn ó gbádùn nítorí wọn ó padà wá sọ pé ó kú oríire orí madam paulina ó fi ana ṣe yẹ̀yẹ́ dékoríta àṣejù nígbà ọlọ́run ó gbogbo fọlẹ̀ ló bá fún ní wòlíì àgbáyé asọmọ́tàṣe bó bá ti sọ náà ní máa rí nítorí pé ó fẹ́ fún ọ ní tó tóbi ni n ló ṣe ní ìlàkọjá tó pọ̀ tó yẹn àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé gbogbo tó wù kó làkọjá mọ́ lónú méjì pẹ̀lú èèyàn jẹ́ kí inú rẹ̀ ó mọ́ kọ́kàn rẹ̀ ó sì funfun jẹ́ kí kọ̀kọ̀ rẹ̀ ó dáa jẹ́ kí gbangba rẹ̀ kó sun àmọ́ jẹ́ pé tó ṣe níta gbangba tó o bá ti dé kọ̀rọ̀ nǹkan míì ló ṣe torí wípé ó ṣeé ṣe kó o ti súnmọ́ bí àṣeyọrí tán àmọ́ ìwà tó o hù sẹ́lòmíràn ó ṣeé ṣe kó tako àṣeyọrí rẹ̀ sàwọn ohun náà níbi ò ti fẹ́ eré kó jìnnà sí ó ní bó ti fẹ́ láti máa gégùn bẹ́ẹ̀ ni kó dé sí ìwé Isaiah chapter 33 verse 2 rẹ̀ wá sọ pé ìgbé ní fún wa lárí kéréke tí a kò hùwà rí kéréke sí nígbà tó o bá dẹ́kun àti hùwà rí kéréke á ṣe bẹ́ẹ̀ sí ọ jẹ́ kí gbogbo ohun tó ń ṣe kó ṣe déédé pẹ̀lú ìbámu àti ìtọ̀nà àti ìlànà ọlọ́run ọ̀gá ògo tó o bá ti ṣe lè mọ̀ wò mí tó ráwọn ọ̀tá tó lókun tó gbégbá fúnra rẹ̀ ní òmò bọ́ handle wọn yóò wá di gride òun yóò wá jẹ́ the battle fighter fún ẹ the problem solver o ní nǹkan kan tó ṣe lọ títí ju kó o mọ̀ bẹ́ẹ̀ lọ one of my father in the law will say whoever da kneel down before almighty God will always stand before me ma bó o bá ti lè bẹ ọlọ́run o ní mọ̀ bẹ́ẹ̀ ènìyàn ìwọ ṣá mọ̀ bẹ́ ọlọ́run kó o sì jẹ́ kínú rẹ̀ ó mọ̀ kó o sì finú kan àtọ kankan bá gbogbo ẹ̀dá tó bá rìn sínú ìrìn àjò ayé rẹ bá wọn lo gbogbo ẹni tó bá rìn nínú ọjà ayé rẹ finú kan bá wọn lò kó o wá máa wo bírà tọlọ́run ó dá kó o wá máa wo ohun tó rò pé kò ní ṣeé ṣe kó o mọ̀ wò bí o ti ṣeé ṣe torí wí àwọn ọba kejì orí kẹta ẹsẹ̀ kẹrìnlá dé ogún ó ní pé ó sì sọ kò ṣeé ṣe di ṣíṣe é ṣe God can reverse irreversible and I speak to your life this afternoon wherever you are hearing me you are listening to this program mo sọ tẹ́lẹ̀ God in his infinite mercy will reverse irreversible in every areas of your life in the name of Jesus Christ yóò sọ kò ṣeé ṣe ohun rere tó rò pé kò ṣeé ṣe yẹn ó máa di ṣíṣe é ṣe tó bá yẹ pé lóòótọ́ ló pè mí tó ran mi iṣẹ́ tó ra kọ́ wípé ẹni tó ran mi ò fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò jọ̀wọ́ mi ní èmi nìkan sí gbọ́ mi sẹ́ mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wòlíì àgbáyé gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú ọlọ́run pé ohun tó rò pé kò ṣeé ṣe yẹn lọ́sìn ó ti di ṣíṣe é ṣe lórúkọ Jésù ọlẹ́ ayọ̀ máa sọ àánú ó wọlé wá àìsàn yẹn máa pòórá ohun tí ò tó sẹ́kù ààbò máa dájú lórí ayé rẹ ìwọ ọmọ àtìdílé rẹ lórúkọ Jésù ohun tí ò tó rẹ ó máa padà sẹ́kù ní gbogbo ọ̀wọ́n gógó ayé rẹ ó ti dọ̀pọ̀ lọ́sìn lórúkọ Jésù gbọ́miyé ara máa tù ẹ́ tilétilé ara máa tù ẹ́ níbi iṣẹ́ ara máa tù ẹ́ ní gbogbo ọ̀nà ó sì wá gbogbo ogun yẹn ò ní rí wọn mọ́ lórúkọ Jésù. Ohun tí mo ń sọ ni pé bó ti wù kó rí wàá borí ogun ó máa borí ogun ni abala ni tó ń là kọjá ṣùgbọ́n mo gbàgbé láti fayé rẹ fún Jésù mo gbàgbé láti yọ̀ǹda rẹ ohun tó o lè ṣe tí ò ní já oku lẹ̀ ni kó o surrender your life to God and made up your mind láti gbé ohun tó wúwo rẹ gbélé níwájú Psalm 121 wípé mi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ò ti wá yóò tọwọ́ olúwa wá 2 Corinthians chapter 5 verse 17 wípé kí èsì bẹ́nikẹ́ni bá wà nínú ẹ̀ṣẹ̀ tó ronú pé wàdà ohun àtijọ́ ti kọjọ́ la ohun gbogbo sì ti padà di ọ̀tún fáyé rẹ fún Jésù má jẹ́ ọ̀sákálá àti òsokolo ọ̀sákálá àti òsokolo kò yọmọ ènìyàn pátápátá la àfọ́jú ojú àfọ̀nfọ́tán ìjà ló máa ń dálẹ̀ tó o bá ti palẹ̀ ọkàn rẹ mọ́ tó o bọ́ lọ́rùn rìn tó o sì jẹ́ kínú rẹ ó mọ́ sí gbogbo èèyàn àtọlọ́run ló bá tàn kó o sì máa fún ọlọ́run nígbà tó bá yẹ kó o fún a life without God is nothing àwọn kan tiẹ̀ mọ́ gbàdúrà wọn torí òkè kan dórí òkè kan wọn ò wá múra kankan sàdúrà but when it come to giving wọn ò ráyè àti fún ọlọ́run báwo ló ṣe máa rí tó o bá bímọ nígbà tó o bímọ o ṣe wàhálà fún ó wá kẹ́kọ̀ọ́ gboyè ń ló bá kọjá sókè òkun o ṣe wàhálà ó dá lákìsà torí ọmọ nígbà tó yẹ kó o jẹun ọmọ ló bá pèpè àjọ kí ọmọ bá di ẹkú atalà á lọ ọmọ òrímọ́ tó yà àǹtí ti ọmọ bójú òun rò àṣà wọlé nǹkan ò ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́tẹ̀mí àti ìyá rẹ̀ ò jẹun ó sì sọ fún wa pé o ti ríṣẹ́ kí wá lórí tó o fowó ránṣẹ́ sí wa ìgbà tó mú dáhùn tí ó sọ ni pé ṣe bẹ́yìn lẹ mú mi wá sáyé tó yẹ kẹ́ ẹ ṣe lẹ ti ẹ wẹ mọ́ yọmí lẹ́nu mọ́ torí mo ti ní bùkátà I have so many responsibility ọmọ yìí ò dá yín lòun kò sì fowó ránṣẹ́ báwo ni ó ṣe rí lára rẹ bó
se se pelu olorun yen ni gbogbo igba to ba ko lati fun olorun ni to ye ko fun akoko re ohun ini re nigba to ba ye ko celebrate olorun to ko lati celebrate epo olorun inawo gbo mi bibeli pe owo ni keke eyin rere to ba ko to fi sile nigba teni to ni o ba de to ti ago ipedun o ni le se nkan kan mo gbogbo to ko saye ina ni o pada lo gbo mi mo lo sile fowo pa mo kan lodun die seyin nigba ti mo de be mo ba arabirin kan ni waju awon tin san owo lo ba bere si ni sunkun mo sun mo nigba ti mo ri pe ekun yin po pe madam se o si te fi sunkun o ni aburo ohun lo ku ni ohun wa wa si bank mo ni aburo yin ta lo wa ni owo te fe gba o lohun ni next of kin mo ni ki wa ni o fa ekun te sun ni waju awon asanwo fun ni o ni ohun ti aburo ohun o ni e si laburo yin lo lowo te fe gba tori pe yin ni next of kin to ba je pe looto ni ku re ba dun yin so ye ke mo na bank lati wa gbowo re gbo mi ye won fi to ko to fun olorun won wa fomi je gba o ni kuku itojo sugba ta koko ba de ko si nto fe se si nitori na nigba to wa laye mo je ko tobi ju fun o lati fun olorun ni nkan kan mo je ko tobi ju fun o lati fi akoko re fun olorun mo je ko tobi ju lati fi ohun ni re fun olorun oni wa si kan nilu ilorin so pe bo ba ran ti gbogbe ran ti okunkun to wa ni boji tin bi ti ko si tolulope damilola ibrahim abdurasak ni bi ti o ti ni si yen mo to pe won ti won oni da ti won ti eni mo pe dadi npe eyan kan tori na nko fi gbogbo n to ni akoko re ohun ni re make sure pe o fun olorun bi se opo n yonda re fun olorun nitori wi pe bo ba fi ile nti o gba ode tori se le adabi adie ni waju olorun nigba to ba to akoko yo ko wa n to ba si wu wa ibi to ba wo lo le ko wa si ya agba mi a mo so fun mi pe gbogbo ori kan lo ma sunu po si lojo kan mo bere lowo ya agba kilode iya agba ni ki se gbogbo eyan pe arakunrin kan wa ko like ko mo wo moto tori accident sugbon njo ti oku taya trailer n lo lo fo ba o si gba window re wole o si pa sibe le to tumo si pe gbogbo wa kan la ma sun fi ona kan na la gba ta o fi pada si waju olodumare sugbon gbogbo bi to wu ko je to se koko ni wi pe ka da olorun mo ka si ba nle lojo ta ba pajude ko ki wa kaabo ka si gba kaabo omo odo rere so n gbo mi nle ore mi so n gbo mi nle egbon mi oju oni ti wa loruko jesu mu gbadura olorun ni ki n so fe nikan to wa bi to n gbo mi pe o ni ko mo so kunmo pe bi ohun o ti se rin ajo aye re ko ni yewo gan tori yo soro gbagbo fun o yo aditu lo ohun o fi se nigba to ohun ba se tan lati decorate aye re sugbon ko sun mo ohun ju bo ti sun mo ohun lo ohun wa ya o lenu ohun o gbe gbogbo protocol kuro ko ba le koja oju oni ti wa loruko jesu mo so fun gbogbo awon eyan to wa nle pe bo ba ti ni jesu gba loluwa to lugbala re nitori ojo to pajude ojo ti isu ma dile leyin asunsuje lojo ti won o pe o to ni le down lojo ti won a gbe okunu ro ni duplex ninu mansion ninu gbogbo property yen ti o de ni le se nkan kan si lojo ti won a wo pe ile to ko ti won ju lati sin esi nitori pe awon baya le fe ra lojo waju tori na nko re mi to isura re si waju olorun nibi ti ko si divora and the cankerworm oju oni ti wa loruko jesu ki n sare gba ipe sugbon ko tori pe mo gba ipe mi o mo boya anybody ti won ba fi sin lokan I need this space nibi ti ati fe mo josin ta ti fe mo pe awon eyan lati wa gbadura to ba ye pe olorun wa fi sin lokan lati fun wa tabi lati dasi mo mo wipe be se nse be o ni jebi loruko jesu agbegbe yin yo si pada din yin la be ti n dasi space la need lati ma se isin fun olorun oju oni ti wa e le pe sori ago yi lati so testimony yin abi ki le gbadun ninu program osan yi ki lo ko yin bawo lo se ru yin soke si senu yin dun sayo yin kun abi to ba ye pe eyin ti gba eri lati gba ta ti gbere wakati majemu te ti gba testimony e pe sori awon number ye mo pe temi bayi o tori mi o ni le gbe number studio ni te fi sha testimony yin ni seju perete to ku ta ni 0910378675 0910378675 Hello, sir. Eba agbo un soke. E ka ro sa o. God bless you, sir. Ba mi ejo ba ngbo un soke.
ehen nibo le tin pe mi sir hello okay era sir mo tin gbo yin bayi okay mo tin gbo yin sir seyin gbo mi bayi hello okay okay ami okay ami e le pe mi sori number mi sa ma fi whatsapp mi si ta ke mo ba ro yin kale sa se gbo daddy eh oda e seun sa mo dupe o god bless you is there a

0: Lagilu FM 96.7.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Àrí náà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
5: Àtàbàlà tó jẹ́ kí n máa bòrí gágbá.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdá.

0: FM, star 347, star 1004, star 2 hash. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashpot ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Lágelu apata mẹ̀jà pàtó Jamakuta. Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfà ìbáwọn dòwòpọ̀ làìró burúkawó.
6: Owó nìkan ló lè ṣe o.
5: Má dáútẹ̀ Lágelu FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelu FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà. Olówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
7: Lágelu FM 96.7.

0: méjì kẹlẹlẹ títí dàgbò mẹ́rin ìrọ̀lẹ́
1: kò lè dán rárá. Abala má fi para láfi ṣíde tò ká tó wá gbẹ̀yìn débẹ̀ lórí omi gbóró títì lórí eré ìdárayá. Abala kẹta ní pápá China gan ni ó ti wá tanná nú lórí eré ìdárayá. Kọ́rọ̀ òṣèlú ó tó wá fọná sójú kẹkẹkẹ lábala kẹrin etí ẹ mélòó àtọgbọ́n bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà ò gbẹ́yìn lórí ètò.
2: Àdúrà àgbà
0: Oya àgbà ló tóró lọ ọba ló tẹyin ìrìn fọn fẹ́ràn mi babalọla oya gbé wọn ṣàbàyé.
1: Ìyánsẹ́lélódé láàgbo méjì sí mẹ́rin ọ̀sán lọ́jọ́ Sátidé lórí ìkànnì lágẹ̀ẹ́lú ẹ̀fẹ̀ bẹ́sẹ̀ kó tèṣù mọ́lẹ̀ fẹ́ràn mi ló ń bọ́ lọ́wọ́ lọ́wọ́.
3: Àríyá ń sàn.

ojú mi dàrú o àfi bí mo lọ. Sáwọn olóṣèlú wá lè kọrú orin bẹ́ẹ̀. Ǹjẹ́ àwọn olóṣèlú àkókò ṣé wọ́n lójú tì? Ǹjẹ́ wọ́n máa ń rò bó ti yẹ kí wọ́n rò? Ǹjẹ́ wọ́n máa gbé ìgbésẹ̀ bó ti yẹ kí wọ́n gbé ìgbésẹ̀? Ohun tèmi mọ̀ ni pé ìtàn ni gbogbo wa ń kọ bá a ti wà yìí. Ẹ má gbàgbé wọ́n gbìdánwò láti pa nǹkan tán ń pè ní ìtàn history. Wọ́n parẹ́ láwọn iléèwé nígbà kan. Àwọn civic education wọ́n rún mọ́lẹ̀ ńgbà kan nítorí pé wọ́n ní agenda. Agenda tán dẹ̀ ní kìí ṣe fún àǹfààní àbí àlàáfíà ìlú. Bí kìí ṣe pé n tí mo bá ṣe kán má rí sọ tó bá dọ̀jọ́ iwájú. Báwa bá lè ṣì máa sọ ti Field Marshal Idi Amin Dada of Uganda. Ìtàn rántí ẹ̀yìn náà wípé ńgbà tí ni ebi ń paráàlú. Ìgbà tí òun náà lọkọ̀ wọ́n gógó tó wọ́n gógó. Oúnjẹ báyìí àgàgà tẹ́ ẹ bá wá sọ̀rọ̀ náírà gẹ́gẹ́ bí owó ẹ̀ rírá ní ńlá. Fámílì tí ọ̀la tí wọn ò lu tí wọn ò ṣàgbé. Ó kéré tán wọn ó ná 10,000 lójúmọ́. Ẹ wá ṣírò ẹ̀ times 30 days. 10 naira yẹn a tún àbí 10,000 yẹn a tún kéré ẹ̀ ni o. Torí kò tó jẹun lẹ́ẹ̀mẹta fún family of four. Ẹ dẹ̀ lẹ́ ń ṣèjọba. Nǹkan ń dàrú. Ẹ tún ṣe ń jà fún fọ́ọ̀mù. Èmi mo fẹ́ lọ. Lórí iyẹ̀pẹ̀ lẹ́fẹ́ orí yanrìn àbókúta lẹ́fẹ́ máa jọba lé ní àbórí àwọn èèyàn. Ọjọ́ kejì lé ní ogún rèé. Ọmọ pínísín. Ọmọ ọmú. Tó ti ń jìyà. Òjò ń rọ̀ bẹ́ẹ̀ lòrò ń ràn. Ẹ̀yìn sì wà láyé ẹ wà láàyè dára. Ẹ̀ ń ṣe mùkẹ́ẹ̀kẹ́ ń dagbádá káàkiri. Ó bá ń gbọ́ pé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí.

ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajáǹtí ẹlẹ́. Ló bá lẹ́yìn tán ọwọ́ yín ò ní ká. Private jet tẹ́ rò pé níyẹn ọlọ́run ọba ń gbọ́ kò ní ràn. Àyàfi ká tètè pé àrò. Ọ̀dọ̀fin àti gbogbo ohun tó bá jẹ́ tẹ́ fi ń jẹ̀yàn ká tètè pé. Orílẹ̀-èdè wá dàbí ìgbà tí à ń wo Wild World. Wild Animal World. Tí wọ́n ti ń jẹ̀yàn ń tutù. Tí wọ́n ti ń gé odidi baálé ilé tí wọ́n ń gé lọ́rùn lójú yín tó ń sọ sáfẹ́fẹ́ ẹ̀ sì lè tírèsẹ̀. Aráàlú ń kígbe síbẹ̀síbẹ̀ yìí ń ṣe fàájì.

0: wọn ní kẹ máa bọ àwọn fẹ fojú rinjú pẹlú yín àṣẹ ẹ ti ẹ le ẹgbọ́ ta ń fẹ kú gan ọmọ ọlọmọ ló ṣe rán níṣẹ dé tẹrùtẹrù àbí ká sọ wípé ó dun ọba lókun yìí o ọba sì rán ní nṣẹ o ṣé ká sọ pé a fẹ jíṣẹ ọba ká bá odò ọba ká bá lọ kó gbé a lọ àbí ká padà sọdọ ọba bí ó bá bẹni lórí kó bẹni lórí èwo lẹmù mbẹ mo kí wa lẹ́kùn sí ẹ káàbọ̀ sórí ẹ̀tọ̀ yìí àríyànṣọ́ ńlá gẹ̀lú fm 96.7 with the only ogbologbo agba man of the universe I remain yours in the entertainment world Feromi nga la la la la Feromi babalola loruko omo e na a je pe loruko HOC me that is the heir of Chada my super brand HOC ke buge ati o yato to se on to yato e te tun ra yo ma ni koni se kini koni fori soge o epo ni o ba ma mu ko ma ni meje yin awon ajinigbe won ma ni jinigbe tomo tomo congratulations my brother ademola aziz nbi o na duro o duro ti kanra awon ti kishi kingdom won si wa nle won lo lide nlo tori pe bebe nlo ta ba wa bi ni lere daddy mummy to n gbo wa egbo so lide ni kan niru akoko yi so ye ka le ti school pa baba ti e ran ti awon ara bi intan fe na ni pe ki lewe o ma si mo na o awon ta le pe ni dabi mo ti da boko na pe iwe boko haram bi pe iwe imo layeye haram ni ere ni awada ni awon omo ti agan ti darapo na ti n jiyan gbe loju koju losan gan laarin ilu ibadan awon eyan ise boko mo gba be o da mi loju tada awon saba mu ni se si mo pe awon yoruba bo n gba awon lo won bo won ni bi iku ile oba payan to de okuku ni payan awon rale awon eyan wa won ma n lowo ninu e je ka wo tori ire báwọn èèyàn wa kan wà tí wọ́n ń fóònù ara wọn òun lẹ́fi mọ̀ wípé olè ilé ti ṣílẹ̀kùn fún tòdẹ ẹ wá gbọ́ta ló jẹ̀bi ẹni gbépo lájà ni àbẹ́ ń tó gbà lọ́wọ́ ẹ̀ torí pé ó ṣà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ka mọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ara lè ilé ìwé tán ti káwọn ọmọ wà nílé ṣó yẹ kán tì ṣé kì í ṣe pé ara àwọn nǹkan táwọn ènìyàn fẹ́ nínú àjẹ́ndà wọn náà ni pé kó má ṣètò ẹ̀kọ́ mọ́ káwa náà máa gbé bára àlùmọ́jèrè ká ti ká bí ọmọ pòròpò sílẹ̀ bàbá ti wá bí wọn tán ká kábọ́ lé wọn lọ́wọ́ ó yẹ máa tọrọ bára kiri bẹ́ẹ̀ dé ìdí àpẹ́ nísìn ẹ bá wọn mọ́ kódà wọn atúmọ̀ tage bẹ́ẹ̀ dé junction ẹ̀ tó lọ sọ́nà yídi ẹ bá wọn bẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀ dábẹ́ bíríjì mọ́kọ́lá wọ́n pọ̀ lọ sún àdàdà torílẹ̀ yìí yọ wa 0912370 8675 0912370 8675 ẹ jẹ́ ká wo ṣé ó yẹ kán ti iléèwé pàbí kan ṣílẹ̀ hello. Ah, Segun mi.
1: Ele mi ga baba lo langa.
0: Afo mi.
1: Anyo da.
0: Ah, ti o mo
1: ni ta. E ni so mo mi e ni saya nu o ni yin gbe un.
0: Ami o.
1: E se kun ye ni be kun leun.
0: Ami o.
1: Be se la de ni lo ni jona ko ni ba je un.
0: Ami sege.
1: Oluwa Segun Afolabi. Lato mi adu alagbe.
0: Alagbe de.
1: Ilu gangan mo lo re baba mi.
0: Ilu gangan ni.
1: Eh, bo mo se koju se nikan lo mo koju se lo ni.
0: Eh, e ja gbo.
1: Bi won ma se gbele iwe ti pa lomo da loju temi
0: loju tin
1: toju da loju temi ni pe e wo re ton sele si aburo minister wa
0: eh
1: je to ba se won ba gbele iwe aladani na ti pa
0: ah
1: se yo so pe won oko mo lo lewe tin o kan ti na ogun
0: se won o ni lo bi ise
1: eh ah nta gbo ni pe nko mo lo lewe
0: eh yo jo mo school yo mo lo bi ise na ni se won ni gbe ohun
1: lo sare ni pe lewe ni nko mo lo
0: eh
1: se to pa won aladani na ba fowo so wopo pelu e je won le ri gbe akoko nu elekeji awa la wa sira wa ita bi sira wa po te ba gboro ke nje tabi je ni nsin won le ni kan ni se owo ti won ni ki won bi tun lewe se won bi mo toju omo lewe won bi mo toju oluko won si won bi se fence won bi se solar nkan kan o si je ni ka si po ni
0: oko mi
1: e wa ba nbe on ti bi ni si pe na awon mo to ti won ko njo mo ti e wa nbe
0: ah mo ni o se wa nbe
1: awa la nsira wa o ko lo lojo na da kun so ro ko da kun ko sa nu wa eyin baba le si mo ko we omo ti o ko fe le o
0: omo ti
1: o ko kan wa ba fi yanju e kaluko omo mo re babe
0: olo
1: ni je won oji agbe o
0: won ma njiyan ba boda segun eni suru won ma ngbe yan nu le na
1: eh ah se me mo pe mo se ri gini gbe ta nwo baba
0: eh
1: elomi ti wo ti wa nu akole re pe ile aye to wa won pada jigbe na ni o se ti ba ni se
0: se go
1: se ti e ti wa nsele pelu awon omo lewe ni se ti ba yan le ru
0: ada e se e je gbo
1: baba mi kan won ni te yan ba so nu baba
0: ti
1: yan mo wa kan te yan ba fi pamo teni kan mo wa owe ni omo yo logbon e pe to
0: e se baba mo fe kini ohun de se oyin mo hello
2: ninja.
0: Yes, sir.
2: Babalolanda.
0: Bada.
2: Omodiwada.
0: Oda.
2: Momisa.
0: Ah, you touch in share pelu won kan tan so.
2: Oh. Onda oni eh omole. Tani kama fun bale le lonje.
0: Hmm.
2: E bale lo pa ni.
0: Hmm.
2: Irun to sele yi ko ni je awon bo run.
0: Hmm.
2: E papa ba tin se se ri atawada. Ka de igbegbe se. A ro na ba yo.
0: Oda. So, oh yeah,
2: ba
0: da.
2: O sele yi emi o fe ti won ti le we pa. Amo omo ni ku o sojo me ninu lo. Kaluku na ti momo re ba de. Ti awon ijoba kan wa solution kan de wa ti security to abo to peye fun ha. Ah, o ele hen. Ko ji ba tama to ti le je ka to momo wa ko ka to wa ba de. So, Olorun ba laanu ni ko sanu fun wa. Olorun ba wa ran won lowo amo pa won na gbegbe je. Ama eto abo ise koko leyin eto abo ale mo rin yan ka mo yan panda eto abo la koko o
0: ewo le wa fara mo nu mejeji bayi kan ti ni abi kan ma ti
2: ah ka ka ti e ti na ka bi pa eto abo
0: ada
2: olorun mo ja so mo nu olorun mo ja so ara wa na nu
0: ami e se
2: e ku eto
0: thank you sir hello.
3: Hello, sir.
0: Yes, sir.
3: Bami.
0: Ah, eyan mi, eyan yi.
3: Mi nga Babalolanga.
0: Oh, God, you.
3: Ere pe Babalolanga mi, o lo sile.
0: Eni?
3: Mo ni sowo pe Babalolanga mi, o lo sile.
0: O lo le.
3: Tori ise ri nkan to nsele lawujo yin. Kun se nkan to dun mo yan ni.
0: Bẹẹni.
3: Ta ba wa ni ka wo, o da be ni pe awon adari wa. O ni ajusun. Se o ye se ri igba ti oro pe won ti school pa ni oke lohun. Ati igba na ni mo tin ro pe kodo mo je ko e. So di eyin to ba ye pe won wo ye nigba na ni. Peru to nsele lohun. Yo ti e je awon elomi gan lapa bi le fe ma bi se o je jide
0: bẹẹni
3: so di eyin to ba pon ti ro dada wa ti wa ona abayo ti o fi ni di ni ti o fi ni di sugbon bo se wu bo se ri na leleyi taba ni tanra wa je fun nkan to wa ta yi lapere nisin iru ikan ninu awon omo mi to lo technical so ye yin o ti lo school titi di ojo Thursday
0: ni last week ta nlo lo yi
3: yes
0: ana nikan won lo
3: ti school ara ana nikan ni won lo e to de fa ni pe ladugbo gan are ni to n pe gba do no je kon si o ni nigba ti gbogbo awon ko lo school tomo re wa n lo school so di eyin so won tun wa
0: se sha won omo yin ba teacher in school
3: se e ti mo so fun yawo mi gan nu mo ni se gba to de be se won o ba teacher ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ ní skul wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ni ò wá ó ní ní department àwọn wípé bí àwọn mẹ́ta péré
0: nínú èèyàn bíi 30
3: nínú èèyàn bíi 30 sódí eyín ṣé mọ̀ lóòótọ́ bọ̀t àwọn tíṣà àwọn wá mo rò pé ẹ mọ̀ pé ìyẹn ò kì í ṣe ó dàbí pé tìjọba òkè ni technical
0: okay tijoba okay federal technical school ni
3: chemo eyin ori kiwe ti state pe boya kini now sugbon nigbati eyan na ri bi gbogbo e se lo to eyan ba beru wi pe olomo je yin o daran chemo boro se ri to ba pe eto abo o duro wa mu wa ehn eyan le ma soro wi pe boya ko ma gbe school ti
0: se eto abo wa duro wa nwa ni ipinle oyo tori pe won ko awon kan ni joba abile oyo kan ninu 33
3: eyin na ewo ke ti fi ara yi to sele ni felele abibo na ti gbe aburo minister
0: won ni challenge elewura abi nkan
3: eyin maji ni gbangba wali ambe yen a ti gbo ta won to tun ni won lo ko ni igberiko abi ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé ní gbangba wálíà báwo náà ṣe tó dẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ má jà tanra wa jẹ ọlọ́run járí láburú ètò ààbò dúró wá wá mọ́ ò tíyàn bá ní kéèyàn ro gbogbo ẹ̀yìn náà kọ̀ọ̀tì ẹ̀ máa dáná ni
0: ẹ
3: wo gbangba wálíà ń bẹ̀ yẹn
0: ẹ má bínú ẹ jẹ
3: ẹ wọ ẹkú ètò
0: ẹ ṣeun. hello sir.
4: Ọlọ́sọ̀ Mínga.
0: Yes, sir.
4: Alhaji Ọmọwé Ayelabogo.
0: Alhaji Ọmọwé Professor Láìpẹ́ Ayelabogo.
4: Ẹ̀rọ kú ọgbọ́n.
0: Ọgbọ́n ni Ọlọ́run ló lọ́gbọ́n.
4: Àgbà Ọlọ́run. Ẹ̀ṣẹ́ ìbílẹ̀ ìgbẹ́ ọdún ṣe é débi tó dáa.
0: Àmì bàbá mi.
4: Àgbà Ọlọ́run. Náà méjì ni mo fẹ́ fojú wò. Ó dàbí owó tà ní ẹgbẹ́ kan owó mi, ẹgbẹ́ kejì owó mi. Ṣùgbọ́n tá a bá wo tẹ́gbẹ́ kan ò bá dáa wọn ò ní pé torí ẹgbẹ́ kejì yẹn dáa bó kó tẹ̀ tuntun wọn ò kó oyin ò dáa ni.
0: Bẹ́ẹ̀ni.
4: Bí a bá wò á rí pé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ni pé kì í ṣe indefinitely ìbẹ̀rẹ̀ kan ti lé ìwé yẹn. Ọ̀rọ̀ ti di ọ̀sẹ̀ mẹ́ta wà pé ọ̀sẹ̀ méje o láti ẹ̀kúnú rẹ̀ torí pé ti lé ìwé yẹn. Nǹkan bíi mẹ́ta ló mú wá. Àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ikú tó ń polúgbà ẹni òwe ńlá ló ń pa fún mi. Ẹ̀ẹ̀kẹta òun wá ni pé alábi a máa ń gbogbo wa. Èèyàn máa ń wò dáa bòmíì tó bá tún lọ ṣe yọ ń bòmíì ńkọ́ bàtà àwọn tó sì lè bí wa ọlọ́run pé sọ̀rọ̀ dé. Náà èyí tó wá ṣe pàtàkì jù tó ní ti máa ń sọ òní pé a máa ń gbọ́ lórí rédíò lórí social media ẹlòmíì ò lóun lágbára kan tó ń bá débẹ̀ gbọ́n ó sùn lọ lòun ò kan ọmọ ẹwà.
0: Ẹ má da wọn lóhùn jàre. Ẹ má da wọn lóhùn ọ̀lẹ́ gbogbo wọn kẹsẹ̀ wá sọ pé ẹ̀gbà ẹ fẹ́ gbàṣẹ àṣẹ kílọ̀ ẹ̀gbà lọ́wọ́ ọ̀tá ni.
4: Ẹ wá mọ tó wá ń dùn yẹn. Gbogbo àwọn tí wọ́n máa pé ẹ tí wọ́n máa gbé testimony tí wọ́n máa pe kinní tí wọ́n máa pé bẹ́ẹ̀ ni lágbẹ́jọ́ ò jẹ́ bẹ́ẹ̀. Kinní kan àfẹ́ máa dá kankan má tún ẹ fẹ̀sìn bọ̀.
0: Bòmọ́
4: wà aláàfáà ńlá bòmọ́ wà pásítọ̀ tó ń gorí òkè tí ń káwọn ọmọ ọ̀jọ́ tí ṣọ́ọ̀kì rí bí rẹpẹtẹ ń bo ló wà.
0: Ṣé wọn máa kó pásítọ̀ máwọn ọmọ ọjọ́ gan lẹ́yìn tán wà
4: yìí. Ṣé gbogbo àwọn nǹkan yìí tó wá jẹ́ pé irú ẹ̀ ń bẹ lóòótọ́ ẹni tó bá lágbára àwọn alágbára ń bẹ òun ọlọ́run sì gbogbo agbára fáwọn yẹn ṣùgbọ́n tó bá lérò yìí kó lọ sọ́dọ̀ ọba kan ọba ńlá bí ẹ̀ ń dọ́dọ̀ olùbàdàn sí tó bá lọ fọ́ gbà pé mo fẹ́ ṣe nǹkan báyìí o bàbá mà ti lẹ́yìn
0: tó
4: tóbi bá tiẹ̀ ń ti tàbí tí ọ̀fẹ́ káwọn yẹn gbé kán gbé ohun sórí afẹ́fẹ́ tàbí kán gbé ohun ságbà yìí ìyẹn lè lọ bá wọn bá ibùdó bẹ́ẹ̀ fẹ́ rí gómìnà lórí ẹ̀yẹn lérí abẹ́ ẹ̀ mọ̀
0: dípò
4: tó nǹkan báyìí ni mo lágbára tí mo fẹ́ ṣeun. Àwọn èèyàn yìí ká mọ àwọn tó lágbára
0: ọmọ ọmọ wí ayé la bogo a ní ìtẹ́ mi ń sọ ni pé ṣó yẹ kán ṣe ẹ̀ lọ gba permission ó fẹ́ dóòlà èèyàn dóòlà wọn tún tó bá kó wọn dé kán sọ pé wọn rẹ iṣẹ́
4: tẹ bá wo ìtàn jagunjagun lẹ yorùbá ẹ wo fúlàní ẹni fọlọńtíà pé mo fẹ́ ṣe nǹkan báyìí tí ó sì lọ táwọn yóò máa rí pa ó ti dé ó lọ ó dé o tó gbé yẹn péréte ní ó mọ tí ò ránṣẹ wọn ń gbà yọba yọǹda kí ló burú kẹyìn lọ síbẹ̀ ẹ̀ ń bá lẹ́mọ̀ fún lágbára ẹ̀ wọ́n sì sọ pé kó wọn wá sí ilé
0: tó gba nǹkan nílò ẹ̀ kánú mọ́
4: bẹ́ẹ̀ rí àwọn ní ètò ààbò wa bẹ́ẹ̀ tí ó nì ní owó fún ẹ wọ́n gbé ẹyẹ nìkan láti amẹ́ríkà ẹjọ́ ní àwọn amẹ́ríkà sì wálẹ̀ wọ́n sì wàá gbà
0: wọ́n dẹ̀ wàá gbà nǹkan wọn wọ́n dẹ̀ gbé lọ
4: wọ́n gbà nǹkan wọn ní ìsìn tó bá jẹ́lẹ̀ ni wọ́n gbé láti jẹ́ láti ògbómọ̀ṣọ́ tí wọ́n gbẹ lọ bí sí ibẹ̀ ni tí wọ́n fi gbẹ tán tẹ́lẹ̀ sẹ́nì kí wọ́n fẹ́ mọ̀ ni
0: ó yà lẹ́nu
4: òkúté ń gbẹ́lẹ̀ máìlì kan lábẹ́
0: lábẹ́lẹ̀
4: ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n fi mọ̀ fún òdì ọsán lójú ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ tó gbogbo àwọn kan ní àmọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n sẹ́yìn yọ ọmọwé ayélujára láti
0: ẹ ṣe bàbá mi ẹ ṣe gan-an ni ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ń gba ẹyọ kan péré sí ká máa kúrò ńbẹ ẹyọ kan yìí hello.
5: Bẹ̀rẹ̀ nígbà.
0: Yẹ ẹlẹ́gùsí.
5: Ọ̀làǹgà.
0: Sàràmà lẹ́kùn. Yes ma.
5: Bùhárí ìjọba ṣe àti Bàdákà tù. Ṣé ẹ rí ẹwà ìwọ̀n gbogbo wa ládì tán o.
0: Bẹ́ẹ̀ni.
5: Tẹ̀láńkọ o.
0: Ntọ́ ni
5: o. Ṣé ṣe eré.
0: Yọba ń bẹ.
5: Ṣé burúkú. Yọba ń bẹ.
0: Bẹ́ẹ̀ni.
5: Tẹ̀láńkọ. Táwọn máa fọ òkúdárò àlàyé ó kù díẹ̀ ká tó. Ó kù díẹ̀ ká tó. Ó kù díẹ̀ ká tó. Bọ̀ládì ti fẹ̀ láńkọ. Mo ti mọ̀ wọ́n lọ́wọ́ alógún ọdún. Ká ṣe eré ẹlábọ̀ rẹ jẹ́.
0: Ìyá àbèjì àníṣe kan ti sùkúù pa ni àbí kan ṣí sùkúù lẹ̀.
5: Ẹ wo gbogbo ẹjọ́ lọ. Ọjọ́ lọ́hùn-ún ìtẹ̀láńkọ Bọ̀ládì tàn. Àwọn ẹnu ọlọ́run
0: ẹ ṣeun.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Lagilu FM 96.7.

0: Asye.
1: Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kálíbà jẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé-iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfọkọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fọkọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní Umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí Umrah tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní Umrah lílọ.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, Abiofẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, àwa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímú ṣẹ.
3: Àkókò iṣẹ́ abáyé tó ti kò 72 hours gbà ju ẹdí.
4: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkórí ti rán fún olè mẹ́ta. Ìwé ojúmọ́ lásán ní orí afẹ́fẹ́. I will rebuild the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípasẹ̀ fi ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí Jasper. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá fọ́ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ lọ́kọ̀ kọ́ pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80 Mercy Camp Ladeye. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
0: Lágilu FM 96.7.
5: Ìlú Lẹ́gbọ́ tèmi.

0: sẹ̀mẹ̀kẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004*1#

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Bọ̀sùn ṣé ò sí? Ó ṣiṣẹ́ ni. Ẹ wo, ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín, tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́, tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
7: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo?
6: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
7: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dan tó jáfáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀ṣì. Kó o lọ gbaṣẹ́ ẹni ara lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
8: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
9: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
8: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
9: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
8: Admissions are now

0: market. Oh, Tony, oh, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun ti n ba fi sebe. Jollof rice tabi spaghetti, awọn ori ato yo. Ounje mi a dun si. Sonia tomato mix n jẹ ki ounje dun.
1: Lagilu FM 96.7.
2: Wọ́n ti ní ẹṣin ni kì í kọ eré àsáre ilé. Mo sọ fún wọn pé gbàrà tí ọmọ ìbí ìbejì ojú ẹ̀ là bójú ẹ̀ ṣe là fún ìgbà àkọ́kọ́ orí ọkọ ẹ̀ ó wá rí. Ṣe mọ̀ pé ni tí ò rí ìràn rí a lè sọ pé yóò mẹ́ni tó fáin abẹni tí ò fáin ṣùgbọ́n inú ẹ̀ dùn ó dì mọ́ra wọn ó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ epo dúró tì mí mo rí pé lóòótọ́ àti lódodo ló ṣe kíni ló fẹ́ ràn mí ṣe mọ̀ pé wọ́n sọmọ lórúkọ lọ́jọ́ kẹjọ àwọn bàbá wọ́n ti wá kí wọn wọ́n ti ṣe. Padà ọkọ ti wá rí wọn fún ìgbà àkọ́kọ́ wọn tí ìfarahàn náà wọn tí sọ fún ọkọ báwọn ṣe jẹ́ o nígbà tó di ọjọ́ ìkómọ ẹ rí pé láyé òde òní ìgbà kan náà máa sọ pé ya ṣẹ́gun ilé dádì ẹni wàá ti wá sọmọ ẹ lórúkọ o gbogbo nǹkan tẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹni lọ máa ṣe ẹlẹ́nuwẹ̀ after ọjọ́ yẹn àbí kó jẹ́ pé lọ́jọ́ yẹn náà wọn ti sọ fún ọ pé kọ́ máa wulẹ̀ wọ́rí o kọ́ máa sọ pé àwọn fẹ́ ṣe nǹkan kan àwọn ń kó oúnjẹ ẹbọ nítan sọ fún àwọn tọkọtìyàwó nìyẹn gbàrà tí ọjọ́ náà kò àṣà àwọn bàbá yìí wọ́n ti pe àwọn aláṣẹ wọ́n ti contract iṣẹ́ out wọ́n ti lọ gba hall tó fine gan wọ́n ti decorate ẹ̀ wọ́n ti ṣe é wọ́n bá gbé ọkọ àti ìyàwó àtọmọ ó dé gbọ̀ngàn bà tí wọ́n dé gbọ̀ngàn ọkọ rí fọ́tò òun àtìyàwó pẹ̀lú ọmọ lára ògiri lọ ìyàwó ṣe é mọ̀ pé kúkú lè sọ bí ó dá tó fáìn mọ̀ àbí ò dá mọ̀ tó ṣe é máa ríran fúngbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé kò ríran rí o ṣùgbọ́n òun náà ṣáàdì so èmi rèé báyìí olúwa ṣeun o náà wá sọ pé mc mú mic wá bàbá ìyàwó fẹ́ sọ̀rọ̀ bàbá ìyàwó bá sọ pé ìwọ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan a ṣe onírúurú ìdánwò fún ẹ ṣùgbọ́n ó pass nítorí ìdí èyí iléeṣẹ́ báyìí mi ni mo ní iléeṣẹ́ báyìí mi ni mo ní orúkọ ọmọ mi mo dẹ̀ fi sí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ jẹ́ kó lọ máa ṣiṣẹ́ níbòmíì káwọn èèyàn lè rò pé kò léèyàn ní báyìí nínú àwọn iléeṣẹ́ bíi mẹ́wàá tí mo ní sórí ìwà àtìyàwó ẹ̀ mo yọ̀ǹda mẹ́ta fún yín èyí lẹ́ máa ṣàkóso ẹ̀ owó tẹ bá rí nbẹ̀ tí yín ni mọ́tò tó wà ń ta tí wọ́n lẹ rí bì mọ́ lára ẹ̀ ó ti jẹ́ ti yín látòní lọ bá a bá ti wá ń kúrò ń bí ilé yín là ń gbẹ yín lọ kí ni mo á fẹ́ kẹ́ ẹ dá sí torí pé ó kù ṣẹ́jú bíi méjì tá a kú lórí ètò fáwọn tó bá lè wọlé pápápá ìtàn yìí ṣàronú sọ ni àbò ṣẹlẹ̀ lójú tiyín ṣé tàn yẹn ṣé nǹkan kan ò sọnù láàrin ibi tá a ti ń ba bọ̀ tó yẹ kó wà ńbẹ̀ tí ò sí ńbẹ̀ tẹ̀yìn fiyèsí ìyẹn ẹ̀yìn tẹ̀ ń bá wá bá ètò yẹn bọ̀ tiẹ̀ tiẹ̀ 0912370-8675 bẹ́ẹ̀ bá lè wọlé pápápá káwọ yẹn pé kí ló ń ṣẹlẹ̀ lágbọ́n ti ọgbọ́n ńbẹ́ńbẹ́ ẹ̀yẹ èèyàn ẹ bá mi dá sí wọ́n ti fi lépọn tí wọ́n fọ̀nà ro kàńpá tí ìyanu yẹn dẹ̀ ṣẹlẹ̀ ọkọ̀ di onímọ́tò ó donílé iṣẹ́ ńlá bẹ́ẹ̀ ló tún wá di onílé lórí. Hello.
3: How you are blessed in Jesus' name.
2: Amen and you too sir.
3: Ẹ máa kú ètò.
2: Ètò ni bàbá mi.
3: Orúkọ bàbá máa jẹ́ ẹ̀mọ́ ẹ̀ ní dàwátí o.
2: Àmì Jésù àtẹ̀yìn náà sà ta ló wà mẹ́.
3: Pásítọ̀ Ẹlẹ́ Ọlá ẹgbẹ́ ni o.
2: Láti
3: Adégbàyí.
2: Yes sir, ó yà ẹ bá mi dá sí pápápá kẹ́lòmíì náà lè dá sí.
3: Ìtàn yẹn ó ní agbára, ó ní agbára. Ẹni tó bá fọkàn balọ̀ yóò mọ̀ wípé in fact ó lágbára gan. Oruko Jesu bi te ti mu e oni koko ni tan be o.
2: Ami, e se gan sa.
3: Eni ran were le wa o.
2: Ami o. E se o. Hello.
4: Hello.
2: Yes sir.
4: Ala gbe mo wi ari labo.
2: Ah, inu mi ti edun. O ya baba.
4: Eh, ogbon la mama ko.
2: Be ni sir.
4: Ẹgbẹ́ ni kí ẹ fún ní àkòrí ó pọ̀ gan-an ìtorí tí
2: ó
4: wà ń bẹ̀ lẹ́yìn náà fara gbà
2: fẹ́ràn
4: gbọ́kàn lọ́lọ́run fẹ́ràn hùwà tó dáa tó ẹ̀sìn igbó fẹ́ràn ṣe dáadáa kó dáa ní síwájú oríṣi ohun tá a lè fún ẹ̀kọ́ yẹn ó pọ̀ ṣùgbọ́n bí ó bẹ̀ lọ àtúntẹ́ kan gbẹ gan le látàrí ìrìn ìdí kan.
2: Kí lẹ ló wà ń bẹ̀ sà?
4: Mọ́lẹ́kọ̀ gidi la kọ́ níbẹ̀
2: gan-an. Thank you, sir. Eshi baba mi. Hello.
5: Hello.
2: Yes, sir.
5: Amaku Ito.
2: Ito ni o.
5: Oruko temi ni Salaudin Adela lati Lagbowo ni Iwo.
2: Lagbowo ni Ilu Iwo. Yes, sir.
5: Bẹẹni. Ìtàn ikọ́ alọ́gbọ́n gidi gan. Mo rí Fayọ̀ndẹ̀ ni wípé ìfi ọmọ ni kejì. Dọ́kùnrin kan ni ọmọkùnrin yẹn ni. Owó àdúgbò kan. Kí a gbọ́ nǹkan yìí ẹni nígbà tẹ sọ pé ara mi sẹ̀yìn mo bẹ̀rẹ̀ sí sọ ọlọ́run mi náà ẹni tí ó bá ọmọ mi tí wọ́n fi fẹ́ ìkù gíga wọ́n tẹ̀ wọ́n fẹ́ẹ̀lì
2: àmì
5: wọ́n fẹ́ẹ̀lì dẹ́wọ̀n ó wú mi lórí gan.
2: Ẹ ṣe gan
5: sa, mo kẹ́kọ̀ọ́ lára ọkọ
2: yẹn. Thank you sir. Ẹ ṣe bàbá mi. Hello.
6: Ẹ̀rọ mi ń ga ọ̀rọ̀ aláǹga.
2: Yes sir, ẹ ò ní gbàgbé mọ̀.
6: Kú iṣẹ́ bàbá mi ẹ̀ nígbàgbé mọ́ awolowo ìdòwò gbẹ̀gẹ́ tọ́nu àyúbá ló ń sọ látàlẹ́ gbogbo ògbẹ́ gbogbo ìgbẹ́ tó wájọ́ sí lọ ẹ ṣáájú kéèyàn fún ni pé ìfaradà
2: òbí
6: nǹkan ẹ̀kan pọ̀ bẹ́ẹ̀ gan ìfaradà ọ̀pọ̀ ẹ̀kọ́ ètò.
2: Ẹ ṣe ẹyin ìyan ẹjẹ́ àgbélé sí ká máa lọ. Hello.
7: Hello sir.
2: Yes sir.
7: Ọ̀gá mi ẹ má bínú mo ti wà ní Márúwá ni
2: o. Ok.
7: Ṣé o sọ ayé dàtà ọkàn?
2: Ok. Ẹ
7: ṣe ní látẹ̀yìn wa. Ibi tí arákùnrin àtàrákùnrin ṣe bàjẹ́. Ẹ rí i pé làkàyè ti arákùnrin rẹ̀ ní. Òun ló jẹ́ kó dàbí ẹni pé arákùnrin ti nífẹ̀ẹ́ sí. O ní ìtọ́júmọ́ sí pé kò sẹ́ni tó ṣe fojú parẹ́.
2: Kò sẹ́ni tó ṣe parẹ́.
7: Kí ẹyin tó kò sẹ́ni tó ṣe fojú parẹ́.
2: O tiẹ̀ ti da ẹyẹ èèyàn wa wọ́n ní kí idun kò pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ ọ̀gẹ̀ èmi náà fẹ́ test ọpọlọ mi wò ni ipe ṣé mo tiẹ̀ ní ability láti kọ ìwé mo wá jókòó lóru mo wá bẹ̀rẹ̀ sí ní rò ibi tí mo ti ń rò mo ti ń kọ kíní ẹ̀ lẹ̀ ìtàn àròsọ láti ẹnu fẹ́ràn mi babalọla ò lẹ́gbọ́ ẹ̀ ó túmọ̀ sí pé láìpẹ́ yìí mo wá bẹ̀rẹ̀ sí ní kọ ìwé torí tí n bá kọ ìwé ọlọ́run ga bínú pé òun fún bọ̀bọ́ ẹlẹ́bùn orin kò kọrin gẹun òun fún lẹ́bùn ọ̀rọ̀ ó lu ọ̀rọ̀ ntòótọ́ òun fún lẹ́bùn ká kọ́ àwọn èèyàn ní nǹkan ó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo fún lẹ́bùn kó òun náà kọ̀wé kó tiẹ̀ immortalize orúkọ ara ẹ̀ bàbá ọlọ́lá ń gà kọ́ nǹkan lẹ̀ ẹ̀yin èèyàn a jẹ́ pé àyà ti bẹ́lẹ̀ ó bẹ́ẹ́rẹ́ ẹ̀yin náà lẹ́wà fún mi ní title tí máa fi kọ ìwé ẹ̀hún èyí tó bá máa gba titles rẹ pẹ́tẹ́ èyí tí ọlọ́run bá ní kí n mú máa wá develop ẹ̀ ẹ̀wà mú rẹ̀ pé ọlọ́run deposit nǹkan sínú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣàwárí ara ẹ̀ ta ló ń gbọ́ mi lọ́sàn-án yìí ṣàwárí ara ẹ̀ wo kí ni àbùdá kan tọ́lọ́run dá mọ́ ẹ ẹlòmíì ká parí ìjà ni bí gbogbo àwọn èèyàn náà ẹ má jẹun mẹ́nu bọ̀rọ̀ tó bá ti mẹ́nu bọ̀rọ̀ àwọn èèyàn aṣọ kíni wọn á gbà sí lẹ́nu kí ni àbùdá ètò ní tó ṣàmúlò owó bàbá ayé labógo wọn ti bá àwọn mọ́tò ṣiṣẹ́ rí o wọn sì tún ń kàwé sí tí wọ́n fi ń gba phd bó ba lè rí bẹ́ẹ̀ ìwọ náà n tó mọ̀ pé ó da ẹlòmíì dáanu ká máa ya píkṣọ̀ níwájú mi báyìí mò ń wo Akinade Olúbukọlá Rachel nígbà tó pé 58 yẹn ní 14 July 2025 ó mi pé next month n sìn yóò pé 51 mò ń wo picture ẹ̀ báyìí wájú mi ẹlòmíì àwò báyìí á dẹ̀ ya exactly bó ṣe rí nínú bíi ló máa rí kò ní yàtọ̀ rárá
8: kile moto ni e se wo eyan wa te ngbado wa mo dupe lowo ok buge ti se oga agba leka bitawa yi benga oyato mo ke ah demola aziz awon to nla connection awo baba alaga ba mi ki baba alaga to ba ri won segun balogun emp o nsi wa rand don ba iti shilewe ta ba ti shilewe o tun di kishini wa gunle ayo Tosin Adelowo, the dynamic presenter. I love you so much. I love you all. I remain yours in the entertainment world. Ogbonogun Agba man, Feromi Babalola. Otun dose tumbo. Eshe, te ngbadun wa. Odabo.

coulé. Chez Dada, là-bas, hein. Après Akulu, Akujojo.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya esipeli celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láìsí ìdá

ẹ mọ gbàgbé wípé oṣù ta wà nù rẹ̀ yìí gangan ó ní ECOWAS Aviana 2026 on the 23, 22, 23, 24 ọjọ́ mẹ́ta ńlá fi ṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ọgbà UI Fásitì ńlá ti ṣe International Conference Center tó wà ní UI. Gbogbo ẹ̀yin àgbẹ̀ intending farmers ẹ̀yin ẹ̀kan nídìí iṣẹ́ àgbẹ̀ àgbẹ̀ oní nǹkan ọ̀sìn yálọ̀ wà ní agro finance wà ní agro fishery aquaculture meat and food production gbogbo yín pátápátá agro tech and grain tech gbogbo yín pátá ńlá pè ń yo. Mo fi mọ àwọn tó wà lẹ́ka irinṣẹ́ machinery.

0: ṣùgbọ́n irú àsìkò báyìí gbogbo nǹkan tí wọ́n gbìn yìí àdìẹ àfọ̀dànù owó wọgbó. Ọkọ̀ òjọ̀kan àwọn ìròyìn ló jẹ jáde lẹ́ka sí àgbẹ̀. Àkànṣe à ń rí àwọn ìròyìn ka ìfìdímúlẹ̀ rẹ̀ gangan láìrí. Ìgbà míì tí n bá ń kà báyìí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Pé bó kí wá ló dé gbogbo àkànṣe máa rí Elivan Project. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn báyìí. Ìdánilẹ́kọ̀ọ́ la rí àrí àbọ̀ ìdánilẹ́kọ̀ọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dá àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ tẹ́ ń dá àwọn obìnrin lẹ́kọ̀ọ́. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀ lẹ́ ń ṣàmúlò rẹ̀ ni tẹ́ ń fi sójú ṣe tẹ́ ń tì wọ́n lẹ́yìn láti ṣiṣẹ́ yẹn. Oúnjẹ ọmọ sùn wá bọ̀
1: owó ti dá.
0: Gẹ́gẹ́ bí ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀. Gómìnà Muhammad ti ìpínlẹ̀ Bauchi ó ti ní ṣèwádìí ìkọlù tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn adẹran màálù jẹ́ eléyìí tó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn méje ní ìpínlẹ̀

Ìròyìn ti jáde pé ó ṣeéṣe o. Ó ṣeéṣe n tó ṣeéṣe ni tá a lè ṣe gan ni. Pé àwọn igbó àti àwọn ijù wa yìí a lè gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n fi bẹ̀ ṣe bùbá. Ọ̀nà wo la lè gbé?

0: ẹ jẹ́ ń sọ báyìí ká mú ọ̀rọ̀ nípa kẹ́míkà fínfín ká fi ẹnu ẹ̀ jóná síbì kan ná bàbá ti ẹ̀ mú wá jẹ́ pé ibi díẹ̀ abala àwọn bá díẹ̀ láǹfààní àti mú wá ṣe rí àwa tó jẹ́ pé oko wa ọba jẹ́ bí éka tàbá ni oko éka àmọ̀ràn tí mi ìbá gbà wá ni wípé tàbá fẹ́ fin oko wa ẹja bàbá ní blue drum yẹn ẹja lọ rent yẹ ká lọ rent blue drum yẹn tàbá fẹ́ fin oko ṣé àgbàgbé pé mo ní oko fínfín ní ṣe pẹ̀lú irú koríko wo ní ń bẹ lórí oko wa èpò wo ní ń bẹ lórí oko wa ìyẹn ṣe pàtàkì torí pé èpò afara pẹ́pẹ́ àgbàdo ó yàtọ̀ sí èpò àfi ewé pẹ́ ẹ̀yún èpò àbẹ̀wé bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ bíi kókò ṣe pé ètí ewé rẹ̀ tó fi ara pẹ́ ti àgbàdo ó yàtọ̀ sí eléwé fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ bíi kókò ṣe wá rí àwọn kọ̀ọ̀kan wọ̀nyí o ni ó ní bá a ṣe fin wọn tó sì yẹ ká gbọdọ̀ mọ̀
1: nílànà ọ̀tọ̀ọ̀tọ̀
0: èpò afarapẹ́ àgbàdo orí góńgórí orí rẹ̀ gangan àárín góńgórí rẹ̀ o ni àfojúsùn wa gbọ́dọ̀ jẹ́ ìyún tájẹ̀tì wa tá a bá fẹ́ fin ṣé ń dì tájẹ̀tì wa gbọ́dọ̀ jẹ́ góńgórí rẹ̀ torí ibẹ̀ ni ọ̀mùnú mi ń gbà yọ láti òkè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ gá ọwọ́ wa sí ọ̀pá ìfinko wa sí èpò tá a fẹ́ fin a gbọ́dọ̀ mọ̀ bá a ṣe gbé kalẹ̀ ìyún ni pé kò gbọ́dọ̀ ga sókè jù tó bá ga sókè kí n tá n fín yẹn ó tó kan èpò yẹn afẹ́fẹ́ ó ti fẹ́ lọ ṣe é hàn pé nígbà tí à ń fin ṣe é hàn pé bí ṣe ń jáde lẹ́nu ìfinko wa ohun tí ọmọ mú jáde nìyẹn yóò ṣe ìyún ni pé tínrín-tínrín ní ń fẹ́ jáde yẹn bí dẹ̀ ṣe ń fẹ́ jáde yẹn ó ní agbára ní kíákíá láti pòórá tá a mọ̀ sí evaporate tàbá wà ń fin ká mọ̀ jẹ́ kó ga sókè jù wọ́n jẹ́ kó yé wa wípé tí èpò yẹn bá jẹ́ pé ó ga ó súnmọ́ orúnkún a ṣe ọ̀pá àfinko wa ní ìkọ bíi pé a ń kọ 45 degree àwa tá a bá ṣe mass yóò ti yé wa ebi north rè lókè south ló wà nbí àbí west ló wà nbí south rè èwo ló wà nsàlẹ̀ yìí ṣe east ń bo lẹ́ fi sí tọ́ba ní bá a ṣe kọ́ èèyàn wá mú 45 degree from north to east àbí west ni ẹ mọ̀ pé yóò wà bálẹ̀ báyìí yóò gbẹnu wálẹ̀ díẹ̀ báyìí àwa tá a bá good no mass òye yìí yóò ti yé wa wọ́n ní bá a ṣe nílò láti ga ọwọ́ wa nù ẹ wá gbọ́ àwọn tí wọ́n ṣe kinní yìí òótọ́ ni pé èbó ló gbé wá ẹja wá sá bí olóògùn ti sá àwọn àsìkò kan ń bẹ tí èèyàn lè fin oko àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ pé béèyàn bá fin oko bí ìgbà téèyàn fi kẹ́míkà ọ̀hún tó fi ṣòfò ni
1: téèyàn kan waste
0: tójò bá ṣẹ̀ṣẹ̀ rọ̀ tó rọ̀ tán tí ìrísí ṣẹ̀kù lára àwọn èpò ewéko bàbá fin kẹ́míkà ìṣeéṣe wà pé rìsọ́ọ̀tì tá a fẹ́ èsì tá a fẹ́ kò ní jáde ńbẹ̀ kò yé ń tó torí pé omi sì ṣẹ́kù sí ara àwọn ewéko yẹn bí bá sì ṣe ń dara pọ̀ mọ́ èta ń fin ẹ mọ̀ pé yọ́ọ̀mọ̀ sàn sísàlẹ̀ ni awon kan mo so pe be se fin oko tan tojo wa ro nloda ko da o
2: bi mi se fin oko temi nu
0: bo se fin ti e
2: se fin nu
0: o si resi
2: ah ko ro
1: ko le mu resort kankan
0: ko da o
2: pa nkankan
0: e wa je nso fun baba lagbaja fin o ri be bo se fin tan ko pe to fin tan ko ju bi ogbon seju wakati kan to fin tan lojoro o si sise o loju kemi o ni chemical to lo be ba lo synthetic systemic sorry pelu contact systemic te lo yen tumo si wi pe ko ni bere ise laarin ijo kini ijo keji ijo keta omi ijo keta ni o to bere si ni ma se ise re omi si re ijo karun
1: ni
0: o to bere lara keyan won ti so fun wa pe to ba ti fin oko leni o wa ri pe ewe ko yen o ti parada mo ti fin leyin ojo mewa won leyin ojo karun ewe ko yen o ti mo yellow leyin ojo kewa ara o ti ba ongo ti mo pe nkan bo so nla
1: yo ti mo jona desale
0: se won mo balana ja sare wo fọran eti mo nso nipa re e ja sare wo loju opo Facebook eyin te ba wa loju opo Facebook e lo ba mi pe soju opo Facebook lagelu FM 96.7 e te soju e comment si e share e jo kari le
1: ko kari oko
0: e ja wo nti mo nsoro nipa re ona ti mo nso yi e ma se ko kan mi lori ona yi lalupon gbogbo eyin te ba nlo si ote nya te nlo gbe mi e ba nya odo lalupon o ngangan ni pato o ni mo npe idi ti mo fi npe ni pe bi mo se nkoja laye de re oniruru bana to ni se pelu oselu o ni mo ri nbe
2: ben bo si ri gelenu
0: oniruru bana to ni se pelu oselu won te lawon ko kini kan fans club jo
2: won si se pade nbe lana
0: e si n se ipade eyin le n fi ya jera yin o
2: ben
0: e ja so bi oro luwa oko ja nbe laipe mo ri pe won ti gbe bo o kan ju aseyin odo yin
2: ben mi na gba be koja
0: sugar
1: ma fi yen tu wa lo
0: alaje eleran gbe ni oja otenya
2: baba reke ni gbe mi
0: baba reke
2: ni gbe mi
0: baba akoride
2: ni gbe mi
0: ni gbe mi gbogbo yin mo npe bo le se nse nbo won ba yin ba oju ona yin bo won baja
2: abi o
0: awa mo so e mo ni ebi oko nri bi yi mo ni e bere lowo iyawo mi yi ojo ta fi jo nsunu ile
1: won ko fe pa ma mu mi na kan tun sona
0: okay e bere lowo iyawo mi iyi ojo ta fi jo nsunu ile e bere lowo awon omo igba ti an fi ri mi ka ma le ro pe ise radio nikan mo joko ti
2: poto kan be ka to debi primary school gbe miun teyan ba ku teyan ba gbe okada gbanu re o mu yan de orunkun o to wa nbe lowo lowo ba bi mo se nsoro
0: awon odo eran ti pe mo ni mo koja ni otenya nigba kan tawon odo kan ko ra won soju ona tan lawon oni je nlo ti ani afi dandan tin ba fowo le awon awon na ntun titi se bi n ba fun yin ni owo voluntary le ni ma fun yin
2: won si nbe lojo ona bayi na ka to de taska
0: seleyin ti e sare buye pe bi melo kan e bu si oju titi
2: won ta okun
0: nigba ba gbọ́ yẹ̀pẹ̀ bi mélòó kan sí ojú títì
2: sọfẹ̀ bi mẹ́ta sí mẹ́rin
1: wọ́n wà lọ́nà
2: àwọn ti ṣiṣẹ́ ká mú owó wá.
0: ètò kan ni pé ká ẹ máa mú owó wá ẹni tó bá lóhùn fún yín ní owó
2: ẹni jẹ́ ọkọjá
0: bí wọ́n bá mú ẹjọ́ yín lọ sí police station obtaining by false pretense ni o.
2: bẹ́ẹ̀ni ìjọba tó wà wọ́ọ̀dù ọ̀nà fún yín
0: wọ́n lé lẹ́ǹgbẹ́gì dáná ni o.
2: bẹ́ẹ̀ni
0: òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún torí njó ni wọ́n bá mi pò kò sọ̀rọ̀ tí ọ̀sọ́ sí mi tán mo sì ran
1: mo sọ fún
0: mo ní baálẹ̀ àdúgbò yìí n tó ń fà lẹ́sẹ̀ tí baálẹ̀ bá gbọ́ wọn láwọn ọ̀rọ̀
2: bẹ́ẹ̀ni
0: onítàníọ́ tó ń dákọ̀ baálẹ̀ àwọn
2: bẹ́ẹ̀ mọ́ ṣe mọ́ ń wínú
0: ọ̀dà
2: mọ́ ṣe mọ́ ń sọnù
0: aso nla ko le yan nla bo ba je pe o je gbesi ojo waju abi to ba je pe o ni ojo waju wa ni en ti o lojo e fi le en ti o lo ko lojo waju ni o ko ni future o mo wa so fun mo ni bo ba ni future ma tun ji o je gbesi future omo keyan mo ni future o tun wa je gbesi re tori nton fa lese omo obtaining by false pretense won le lo ngbe gi dana pe nbi o gbe gi dana si nbe won ti gbo kada njo ni mo yan lowo bo wa lara won
2: emi ri ofe bo
0: nte ti bo ba gbe nkan bo ba gbe yepe to fi di gota o se o olohun lesson yo san o iyo ni pe ko gbe ko wa dan dinner ko wa mo ni dandan mo mu wa o
2: baba won pe bi kan ni area 1 ni ijeta okunrin ati obirin atomo won
0: won bo jo ko ijeta ko anani
2: won bo le ijeta won bo le won si ko won si yepe fun ara lara
0: won mo wa mo koja
2: fegbe won gbo lowo anybody family kan to so ni mo ki won pe e ku se won si da wa lo tu wa pa won mi ni won na oya e mo mo wo wa mo ki omo lo mo bo mo ki omo lo mo bo
0: e ma binu kini oju opo Facebook won da ipe koto fọran ni mo ndogbon duro de

0: bá rí lò lénìí ìjọ mẹjọ a rí lò a wà kó lè ti gbogbo ẹ̀ papọ̀ tá a fún yín a lọ sí ewo ló wà ní gbẹ́lẹ́dẹ̀ a lọ gbẹ́lẹ́dẹ̀ a ṣe fọ́nrán rẹ̀ ìkọ̀ọ̀kan láwà play rẹ̀ fún yín tẹ́yìn náà rí lẹ́ẹ̀kan sí lálùpọ̀n ní ọ̀tẹ́yà lálùpọ̀n ní ọ̀tẹ́yà ẹ pera yín ẹ kóra yín jọ
1: àwọn ará bá lẹ́rin náà
0: ẹ pera yín ẹ kóra ẹ pera yín ẹ tẹra yín nú 2027 tún ti dé o òkò ń kúkú rówó náà tiẹ̀ èyí tí wọ́n wá gbà lọ́wọ́ wọn ṣé bóun ló fi kọ́lé tó ń gbé àbí ó kéun ló fi ra mọ́tò ẹ̀rín ìrì ọ̀pá mi ẹ wo ibi ìlàwó tí mo fi yìí ṣe lọ ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa drum ẹ jẹ́ ká gbé blue drum wá sílẹ̀ ẹ̀kún blue drum yẹn méjì òun lẹ́fìfín oko éka mi jí àtààbọ̀ tẹ bá pé ẹ manage chemical nìyẹn o ìbádá kẹ po chemical yín sínú drum yẹn kẹ wá mọ ti bẹ̀ bú
1: ìyẹn drum ńlá
0: bó lẹ ṣe wá bù chemical kọ̀ọ̀kan mi fẹ́ dá kọ chemical kó mọ̀ jẹ́ ìpolówó ọjà ó kéré tán lítà méjì ńlẹ́ fi po drum kan tán kò yé yín chemical lítà méjì ńlẹ́ fi po odidi drum kan 200 ml lítà ní drum yẹn lomi tó wà nù rẹ̀ bẹ́ẹ̀ ṣe pò rè ńgbẹ́ bá da omi sí ẹ da chemical yín sínú tẹ bá wá fẹ́ lo chemical lúbúlúbú kí mọ́ da kú ẹ̀ ẹ ti dà sí ẹ wá fi igi rò papọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá tọ́pù omi sí kó fi kún ẹ wá pò ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé tẹ bá lo chemical yẹn ẹ mọ́ lò sẹ́kù o ẹ a ti pò báyìí àwa fi yòókù lẹ̀ ẹ mọ̀ síbẹ̀ torí pé agbára rẹ̀ ó dínkù tó ẹ bá wá jẹ́ pé ẹ lò sẹ́kù ńgbẹ́ ẹ bá lò ńjọ́ kejì ẹ wá orógùn gidi kẹrò dáadáa ẹ wo ẹyin tẹ́ ń pè mí pé kí n bá mójútó oko mo sọ fún yín mo ní mi fi ṣèbínú ọ̀nà ló pọ̀ ẹ jẹ́ a mọ̀ lọ. Àbí kí n ti ẹ̀ gba kíní tí n bẹ́ wájú mi ṣé n gba
2: o lè wo
0: mẹ́gà ṣé n gba
1: Azeez wà ń bí
0: ok àwọn méjèèjì ṣe ká
2: ẹ mọ́ gba bàbá
0: Azeez ṣe n gba
2: o lè wu
0: 0703019596230195962 nọmba tèmi nìyẹn mẹ́gà o ti wà ń bí yọ̀wọ̀ kọ́ gba kíní pa bí ẹni tó fẹ́ ba rédíò jẹ
2: eléyìí kọ́ wọ́n gbà
0: kì í ṣe eléyìí wọ́n gbà
2: ok
0: mo ṣe bí eléyìí ni.

0: ṣùgbọ́n láàrin ọgọ́jọ́ Paul àti Silas sì ń gbàdúrà. Wọ́n wà nínú túbú ni o, nínú túbú lọ́wà. Ẹ á dè wọ́n lọ́wọ́, á dè wọ́n lẹ́sẹ̀. Ṣé ìwọ lè ṣe? Ohun tí mò ń sọ fún ẹ gangan nìyẹn náà. Wọ́n ní láàrin ọgọ́jọ́ Paul àti Silas ń gbàdúrà. Wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Ẹgbọ́, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn tó wà nínú ìgbèkùn. Wọ́n tún mi mọ rí ọ, òwe ni mo rí ọ níbẹ̀. Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì, ilẹ̀ mímí ńlá kan sì mì.
1: Alámọ̀ tó mọ rí ẹ̀dá, ó ní Esther.
0: Tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ túbú náà sì mì tìtìtì. Lọ́gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Ṣe ti rí nǹkan tí mò ń sọ? Ẹ jẹ́ ká yìn nínú.

0: 96.7 FM Ibadan.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀líjàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Odedoyin Olaumi Ezekiel, ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery. Ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
6: I'm in love, oh.
7: Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ

àbọ̀ ìrántí ìtàn gan David àti Goliath. Gbogbo adúrùn nǹkan tí Goliath kó mọ́ra. Ní David kí ló mú dání. Goliath wó lulẹ̀ ó ṣubú ni. Ọlọ́run tá wà ń sìn nìyẹn. Iṣẹ́ Ọlọ́run ìbọn àti àdá. Iṣẹ́ Ọlọ́run pé a kó lè sára kó tọ̀hún sára. Ibi gbogbo ló wà tá a bá ti pè ní dáwàlóhùn. Tá a bá ti gbàdúrà dé level kan. A máa yí sí ìyìn náà torí pé ìyìn ó la fi ń fọwọ́ Ọlọ́run sí wa ní ìyìn làwa fi ń gba nǹkan tá a bá fẹ́ lọ́wọ́ ẹ̀ má sọ pé ti ìyìn báwo ṣé ìyìn ló wá kan ṣé àdúrà ló wá kan ṣé bá a sọ ti Paul and Sally ẹ wọ́n ń gbàdúrà àwọn tán dè lọ́wọ́ lẹ́sẹ̀ nínú túbú ó rántí nǹkan tó ṣẹlẹ̀ ká wá lèmi àti ìyìn jẹ́ máa dúpẹ́ nítòótọ́ ó lé ó nira bákan ó nira nítorí pé èṣù fẹ́ ká ṣe rí ó mọ nǹkan tó wà nínú ọpẹ́ yẹn ṣùgbọ́n tá a bá lè tiraka láti ṣe ọpẹ́ ẹ̀ lomi a máa sunkún.

ni apata igbala wa ti mu mo mo nti mo nso a ri iponju

àmọ́ condition tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọkọ ènìyàn kan wà lára wọn. Aya ènìyàn kan wà lára wọn. Mọ̀lẹ́bí kan wà lára wọn. Ẹ dákun. A sọ wípé ẹ gbìyànjú. Ẹ tún bá wa fi kún ìgbìyànjú yín ni. Ọlọ́run jagunjagun tiwa. A kùn yín lọ́wọ́ ọtẹ́. Gbogbo àwọn ló wá ń fi eléyìí. Tó fi ń

láti kàn ní lágìlú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní làmúwa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ tèmi ṣáájú ẹgbọ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ilé asòfin àgbà alẹ̀ yìí ni wọ́n ti kùnà mọ ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ láàrin ìbẹ̀rùbojo ìkọlù gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ló ti buwọ́ lu àṣẹ ìṣàkóso tá a mọ̀ sí executive order èyí tó ń fi òfin de àwọn ọlọ́kadà àgbòrò láti mọ́ṣe gun ọ̀kadà bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá bọ̀ ọwọ́ àṣálẹ́ àjọ WHO new world health organization àti àjọ CDC ilẹ̀ adúláwọ̀ ni wọ́n sì sọ lójú ètò àbójútó àrùn ebola èyí tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ okòólé ní 1.2 mílíọ̀nù owó dọ́là bí àrùn ọ̀hún bó ṣe ń bá orílẹ̀-èdè DRC àti uganda wàyáàjà orílẹ̀-èdè nigeria ni wọ́n ti mú àmì ẹ̀yẹ wọn àkọ́kọ́ nínú ìdíje yìí tó ń lọ lọ́wọ́ ní mongolia àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ilé asòfin àgbà alẹ̀ yìí ló ti ṣèlérí láti tètè kóná mọ́ ìṣe àtúntì ìgbésẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀múlẹ̀ òfin èyí tí ó fi àyè gba ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ láàrin àìsí ètò ààbò èyí tó ń bá orílẹ̀-èdè nàìjíríà fi dàndé tó fi mọ́ ìkọlù àwọn agbésùmọ̀mí àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ti di tọrọ fọnkalẹ̀ lórílẹ̀-èdè yìí alága ìgbìmọ̀ ilé lórí ètò ìròyìn tó ń ti ọ̀rọ̀ tó karaàlú yẹmi adaramodu ló yọjú ọ̀rọ̀ yìí síta nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí ó yí wọn ṣe fún pẹ̀lú àwọn oníròyìn pẹ̀lú àlàyé wípé ilé asòfin ti aláwọ̀ púpọ̀ ọ̀hún ó ní wọ́n farajìn láti rí dájú wípé wọ́n gbé ìgbésẹ̀ ìsòfin èyí tó yẹ tí ó fi àyè gba ìdásílẹ̀ ọ̀hún bákan náà ni ó ń jẹ́ kó di mímọ̀ wípé ìdánilójú yìí ló ń wáyé láàrin ìkọminú lórí gbọmọgbọmọ àìsí ètò ààbò tó ń bá orílẹ̀-èdè yìí fídàndé tó ń ti àkọ̀tún ìpè láti ọ̀dọ̀ àwọn èèyàn látàrí àti rí dájú pé wọ́n ṣe ìṣẹ́pọ̀ agbára ìlànà ọlọ́pàá pẹ̀lú àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìkọlù èyí tí ó ń gbẹ̀mí àwọn èèyàn tó ń ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ni ó ń wáyé láwọn apá ọ̀tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè yìí bí ọjọ́ mẹ́ta sẹ́yìn onílé asòfin àgbà alẹ̀ yìí ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé ìlànà òfin òun náà ni ó ń lọ lọ́wọ́ látàrí àti rí dájú pé wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ tí wọ́n sì jẹ́jẹ́ àtìlẹ́yìn ẹ̀ka òfin fún àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n dojú ẹ̀sùn bíbójútó tó ń ti kíkọjú oru sí ìgbésùmọ̀mí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì nílẹ̀ yìí

0: ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó fi ìlú Abuja ṣe bùjókò ó ní ó ti kòròjú sí ìdájọ́ èyí tí onídàájọ́ Uche Agomo ti ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Ìbàdàn tó gbé kalẹ̀ lórí ìgbésẹ̀ yìí tó gbé lórí ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú aáwọ̀ tó ń bá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ń bá fìdàndé nínú àgbékalẹ̀ ìdájọ́ èyí tí onídàájọ́ Uche Chukwu Oye Menam ti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún tó gbé kalẹ̀ ní ilé ẹjọ́ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé onídàájọ́ ọ̀hún òun náà ni ọ́ tẹ̀ wájú láti gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé kò sí igun méjèèjì tí ọ̀rọ̀ kàn lórí ẹ̀sùn lórí ọ̀rọ̀ náà èyí tí wọ́n béèrè fún bákan náà ni ọ́ tẹ̀ wájú láti fi ọ̀rọ̀ léde wípé ilé ẹjọ́ ọ̀hún òun náà ni wọ́n mọ wọ́n ṣèdámọ̀ afúnṣọ́ ti ẹgbẹ́ òṣèlú PDP nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aáwọ̀ ìdarí tó ń ba ẹgbẹ́ ọ̀hún tó ń bá fìdàndé aáwọ̀ yìí òun náà ni ọjẹ́ jáde látàrí ìdájọ́ eléyìí tí onídàájọ́ Agomo tó gbé kalẹ̀ ní ọgbọ̀njọ́ oṣù kínní nínú èyí tí ó ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ afúnṣọ́ ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Abdulrahman Muhammad àti Samuel Anyanwu ti wọ́n léwájú rẹ̀ ni ó jẹ́ ló ṣe ìdámọ̀ wọn bẹ́ẹ̀ ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún ni wọ́n tún tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé kò sí igun méjèèjì tàbí ìlànà tàbí n tó tọ́ka sí wípé àwọn igun méjèèjì tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n pè fún irúfẹ́ ìgbésẹ̀ ti ilé ẹjọ́ ọ̀hún láti pàṣẹ onídàájọ́ náà tó gbé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ Olúwaṣẹ́yí Mákindé n ló ti buwọ́ lu àṣẹ ìṣàkóso 002 executive order 002 eléyìí tó fi òfin de àwọn ajé ìgboro alùpùpù ajé ìgboro tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé pàápàá jùlọ tí àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọ̀kadà láti ṣiṣẹ́ láàrin wákàtí aago 5:30 ìdájí di aago 10:50 ọ̀wọ́ alẹ́ yíká tìbútòrò ilẹ̀ yìí àṣẹ ìṣàkóso ọ̀hún ìyún executive order tí wọ́n kí ó kí rẹ̀ ní ìforúkọsílẹ̀ tó ń ti ìfẹsẹ̀múlẹ̀ àkọsílẹ̀ àwọn ọkọ̀ àti àbójútó ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyún the registration and enforcement of vehicle registration and traffic management in Oyo State o ni wọn dojú ẹ̀sùn dídásọ̀rọ̀ ìtàkùn ètò ààbò eléyìí tó wà nílẹ̀ tó ń ti dídásọ̀rọ̀ àwọn ìlànà ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ ní àwọn òpópónà gbogbo ṣáájú kí wọ́n tó buwọ́ lu àṣẹ ọ̀hún ni gómìnà Mákindé ló ṣe lálàyé wípé pẹ̀lú àwọn ìpèníjà ọ̀kan òjọ̀kan tí ń kojú ètò ààbò yíká tìbútòrò ìpínlẹ̀ yìí pàápàá jùlọ èyí tó ní ṣe pẹ̀lú jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti wá di pàtàkì báyìí tó sì ti wá di ọ̀ràn yàn láti ṣe àfọ̀mọ́ ìtàkùn ètò ààbò ti ìpínlẹ̀ yìí lójú náà ti dáàbòbò àwọn èèyàn àwùjọ bákan náà òun náà ni ó mọ rírì lásìgbò àti aáwọ̀ tó fi mọ àìrọ́gbọ èyí tí ó ń bá àwọn mọ̀lẹ́bí àti ìjọba lórí àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún látàrí bí wọ́n ti ṣe wà ní àkàtà àwọn ajínigbé Mákindé ló fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn olùgbé ní ìpínlẹ̀ yìí wípé ìṣàkóso òun ló tẹ̀tì ló tẹ̀ wájú láti farajìn fún dídáàbòbò ẹ̀mí àwọn èèyàn tí yóò sì rí dájú pé àwọn tí wọ́n jí gbé ọ̀hún náà ni wọ́n padà bá àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ àtàláfíà kò ṣàìwá tẹ̀ wájú láti rọ àwọn olùgbé àti àwọn èèyàn ní ìpínlẹ̀ yìí láti jẹ oyè ojú làlákàn fi sọ̀rì kí wọ́n sì wà ní ìṣọ̀kan tó ń ti ìfàyàrán bẹ́ẹ̀ ló laago ìkìlọ̀ láti dẹ́kun tó ń ti yàgò fún ojo àti ìbẹ̀rù àbájù látàrí wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò pagidínà ìgboyà alájùmọ̀ní. Bákan náà ẹ̀wẹ̀ nínú ìròyìn tí ó ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe àpéjúwe ìròyìn kan, eléyìí tí ó ń já ràìnràìn nínú èyí tí wọ́n ti ń fi léde wípé ọkàn lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé, eléyìí tí wọ́n jígbe nínú ìkọlù tó wáyé láìpẹ́ yìí láwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀sìn ilé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti ju àwàálẹ̀, tí wọ́n sì ń ṣe àpéjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí òfegè tí ò sí òótọ́ kankan nídìí rẹ̀. Nínú àtẹ̀jáde eléyìí tó ti ọwọ́ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Àyánládé Ọláyínká Lucita, ó ní iléeṣẹ́ ọlọ́pàá ló ti ṣe àpéjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ohun ìrira èyí tó sì ní lọ́kàn tí ò sì fẹsẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ ó ní ó lè dá họ́ùhọ́ù sílẹ̀ tí yóò sì tún pagidínà ìgbésẹ̀ èyí tí wọ́n ń gbé láti du àwọn èèyàn náà. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé kò sí àsìkò kankan tàbí ìgbà kankan èyí tí iléeṣẹ́ ọ̀hún tàbí èyíkéyìí àjọ elétò ààbò tí wọ́n lọ́wọ́ nínú ààyàn dídu àwọn èèyàn náà, tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n wà lákàtà àwọn ajínigbé náà ni ikú ló ti pa ojú rẹ̀ dé. Iléeṣẹ́ ọlọ́pàá ńlọ́tẹ̀ wájú láti kìlọ̀ fún àwọn èèyàn láti dẹ́kun mímọ tan irúfẹ́ àwọn ìròyìn òfegè bẹ́ẹ̀ kan kálẹ̀ látàrí wípé ó ń pagidínà ètò ààbò, eléyìí tí ó sì lè mú àkùdé dé bá ìlànà àti ààyàn àwọn ọlọ́pàá, tí ó sì tún mú kí tí ó sì tún lè da omi tútù sí ọkàn àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún. Bákan náà ni wọ́n lago ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń fi ìròyìn sí ojú ayélujára tá a mọ̀ sí bloggers àti àwọn tí wọ́n ń gbé ojú òpó ayélujára tẹ̀lé àwọn èèyàn tá a mọ̀ sí social media influencers tó fi mọ́ àwọn èèyàn tí wọ́n ń fi ìròyìn síta ní ojú òpó ayélujára láti dẹ́kun tó ń ti yàgò fún mímọ tan ìròyìn èyí tí wọn ò bá rí àrísà rẹ̀ tàbí fìdí rẹ̀ múlẹ̀, tó sì rọ̀ wọ́n láti tẹ̀lé ìlànà akọ́ṣẹmọṣẹ́ eléyìí tó rọ̀ mọ́ iṣẹ́ wọn pàápàá jùlọ lórí àwọn ìròyìn eléyìí tí wọ́n bá rí wípé ó jẹ́ ìròyìn ẹlẹ́gẹ́. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tìní ló ń dé sí ètígbọ̀yìn ìkànnì lágelú 96.7 FM òkè gájòkè tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láwà. Ìròyìn ilẹ̀ òkèrè, àjọ àgbáyé tó ń bójútó ètò ìlera tá a mọ̀ sí World Health Organization WHO àti àjọ ètò ìlera ti ilẹ̀ adúláwọ̀ ìyún African Union Health Agency ni wọ́n ti kéde ètò oní mílíọ̀nù lọ́nà okòólé ní $1,500,000 owó dọ́là $518,000,000 eléyìí tí ó wà ńlẹ̀ láti gbójú agan sí ìbẹ́sílẹ̀ àìsàn ebola eléyìí tí ó ń bá wọn wàyáàjà ní Democratic Republic of Congo àti orílẹ̀-èdè alámùlétí wọn Uganda. Alákòóso àjọ WHO Tedros Adhanom Ghebreyesus fi ọ̀rọ̀ léde wípé ètò náà ló wáyé ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibùdó tí ó ń gbógun ti àìsàn àti àrùn ti ilẹ̀ adúláwọ̀ ìyún Africa Centers for Disease Control and Prevention Africa CDC èyí tí yóò mọ gbéra sọ ní oṣù kẹfà tí ó sì mọ tẹnubodò ní oṣù kọkànlá. Bákan náà ni wọ́n jí òdì mímọ̀ wípé ètò yìí àti owó tí wọ́n gbé kalẹ̀ yìí ni yóò mọ bójútó ààtò pàjáwìrì ìyún emergency coordination ìtọpinpin àyẹ̀wò ìdẹ́kun ìtànkálẹ̀ infection prevention tó fi mọ́ ìtọ́jú ètò ìlera àti ìfikùnlukùn ìkànsí agbègbè ságbègbè community engagement. Ètò ọ̀hún ló wáyé látàrí bí àwọn aláṣẹ bí kó àwọn ṣe ń gbé ìgbésẹ̀ láti dẹ́kun kòkòrò ọlọ́jẹ̀ agbẹ̀mí lẹ́nu èèyàn yìí èyí tí wọ́n kọ́kọ́ kéde rẹ̀ ni ojo kedogun osu karun ni orilede DRC eyi to je pe lati gbohun on lo ti nawo gan awon eyan ti won je otale ni irinwo odin mejo 452 people to si ti sokun fa bi awon eyan mejile ni 182 bi won ti se ju awale lakutan leka ere daraya orilede nigeria ni won ti fi owo kan ami eye won akoko ninu ere daraya muke muke eleyi ti oje ti agbaye to nlo lowo ta mo si world wrestling series tournament ni mongolia pelu bi olomiran ni ile adulawo kristana ogunsaya bi o ti se tabi elepe fun iko orilede yi ta mo si team nigeria ogunsaya nlori ami eye baba ta mo si bros leyin ti o gbeye lowo bayamuk ti orilede mongolia pelu ami ayo mefa si mefa yun 66 technical criteria victory bakan newe ni muke muke omo orilede nigeria ohun saju oni o gbeye lowo zovo gankuyak ti mongolia pelu ijawe olubori mewa sodo 10-0 technical superiority margin lati lewaju ninu ifigagbago ohun ewe ilepa re lati de ipele asekagba o na ni omo orilede japan oni ta mo si kiyoka m ni ko je ko jo latari bo ti se igba mi eye lowo re to bori re pelu ami ayo mewa sodo iyun 10-0 technical superiority victory ni ipele yi to kangun si asekagba ta mo si semi final ami baba ti ogunsaya gba ni oje ki orilede nigeria ke o lepa ti gun ategun ijawe olubori ipari ire akoko eleyi ti oje itesiwaju ati eye fun awon muke muke orilede wa nigeria bi won se ngun le ton ti te waju ninu ipolongo won ni mongolia kin to mo lo egbe awon koko nuro yi lekan si ile asofin ile yi ni won ti gbe igbese kan monkia latari ati so dida olopa ipinle di ooto gomina seyi makinde nlo ti buwolu ase isakoso eyi ti o da awon olokoda lowoko lati ma se gaje igboro bere lati ago mewa abo owo ale yun 10:30 pm ajo eleto lera WHO ati ajo Africa CDC ni won si so loju eto oni milionu oko le ni 1.2 owo dola bi orilede DRC ati Uganda bi won se njijaju lati bo lowa isan Ebola orilede Nigeria ti gba mi eye ri akoko ninu ifigagbaga to nwaye ni Mongolia fun okan ojo kan awon iroyin to ti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com e le tele wa loju opo Facebook pelu itana Lagelu FM 96.7 to ba je abeyefo Lagelu FM 967 le o fi darapo mo wa Tunde Olawo ni olootu iroyin yi pelu iranlowo baba Tunde Moronkeji Okun Joseph Enidobon lo ko temi
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Maru.

bákan náà ọjọ́ ìṣẹ́gun ẹ̀kọ́ bíbélì laago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ laago márùn-ún ìrọ̀lẹ́ bákan náà ni ìpàdé àdúrà tó gbóná janjan sátidé kìíní nínú oṣù laago mẹ́fà bọ̀ òwúrọ̀ ni ìpàdé àdúrà níwájú olúwa kí olúwa kí ó bùkún fún ọ àmín.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Javis PR iCare Foundation ló ń lọ gúta tata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò mú nira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí. Lágelu apata mọ̀jà pàtó jàmákùtà Lágelu FM àkàbà faratilẹ̀ Adùn bá dò pọ̀ má kàmúso Lágelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyẹwọnyẹ sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró gbùrùkáwò
5: owó nìkan ló lè ṣe o
4: mada hotel Lágelu FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelu FM 96.7 ìkí wà láyèyè àlùbáríkà polówó ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbogbo ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ajoke ni le oluya dembi 96.7 sani osani frequency titi wa o ese tembo wa
1: kali modeyi apolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: kabo si ori eto wa ori efe fun iye pada e ma gbagbe pe orukọ mi ni Adeyeye Adedayo lati inu ijọ New Emmanuel Baptist Church bẹẹ ni fẹ bẹ ijọwa o tabi ẹni ibeere ẹ le pe wa sori nọmba wọnyi 070-55-83-27-42 Ladeka, there is a book for Motondora. This will know. And what is what you do to me, Dan Drollers at Okoja? Where I call it to Mopini, Kinshilasa, that is see Ulua. Maka, let us see, in a way, Malaki, Awaketa, Esekanga. Pay, and see you pay a son, that is see alone. Kini awa je ni ere nigbati awa ti ba ilana re mo ti awa si ni kiri bi en ti shefo ni waju oluwa awon ogun itun ni da bi le ni ni pe ise na so lati ma ka bele wa lati ma na le ijosin lati ma se awo lati ma gbadura ti ma ti bere le ni ma ni fi kin se lasa lati ma ran omo lakeji lọwọ ẹnikẹni to ba ran lọwọ awọn ọmọ awọn olejina suru ẹni bẹẹ kódà ìrànlọwọ tẹ náà ti súnmọ gbede sọ wípé èmi ò ṣàánú fún mi tí wọn ṣàánú fún mi ò jẹ kó sọ fún wa náà wípé ká máa ṣàánú ká máa ṣe ìrànlọwọ kì í ṣe lásán láti máa ṣe ìrànlọwọ ìṣe lásán láti máa ṣiṣẹ́ ajínrere ìṣe lásán láti máa wàásù jésù ló lè sọ wípé tí jésù tí ó bá jínde ìgbàgbọ́ wa asán ni inú mi dùn pé jésù jínde gbogbo àwọn ẹ̀sìn wọn mìíràn a máa sọ pé ẹ̀ṣẹ̀lẹ̀ àmọ́ títí wa jésù ò lè ṣe gbogbo lórí àgbélébù ó jésù sọ pé ó ti parí nǹkan tá nílò náà ni láti gbà ẹni ó láti di ọmọ ọlọ́run kákan gba jésù ni kò ní pé a nílò láti ṣe lé yóò lè sọ pé àwọn tó gbàgbọ́ láfún ní agbára láti di ọmọ ọlọ́run ẹnikẹ́ni tó bá fẹ́ di ọmọ ọlọ́run ìgbàgbọ́ ní jésù nìkan nínú láti di ọmọ ọlọ́run láti jẹ́ kọ́kọ́ orúkọ tirẹ̀ náà sínú ìwé yìí mo fẹ́ sọ fún ẹ pé kì í ṣe lásán láti máa wàásù láti gbá wàásù láti di ẹni ìgbàlà ẹni tí ó bá ti dẹni ìgbàlà kò tí ì ní jésù torí náà lọ́sẹ̀ẹ̀sẹ̀ lójoojúmọ́ tọ́lọ́ máa fọ ní ọ̀fẹ́ máa kéde jésù máa polongo jésù torí ìwàásù nípa jésù kì í ṣe lásán láì sí ìgbàlà ẹnikẹ́ni kò lè di àtúndí bí ọsọ fún ọ wọ tó ń gbọ́ mi ní òní tó bá ń sin ọlọ́run tó ń tẹ̀lé jésù tó nǹkan tí wàá gbọ́ lọ́wọ́ àwọn ènìyàn ò lè sìn pẹ́ ó fẹ́ jẹ́ ká máa sin jésù nítorí nǹkan tó ṣe fún wa ni kí nìkan tí ó ṣe fún wa ó fún wa ní gbogbo nǹkan tó ní jésù ò kú fún ẹ̀ṣẹ̀ wa ìyẹn gan ti tó lọ́tọ̀ wípé olóyin kan kọ́ sọ pé ìkú ro tí ì bá kú iye ṣe tí ìyìnbá jẹ gbogbo rẹ ló ti kú lọ. Jésù Olúwa ó máa ṣe wò torí mi ló ṣe jìyà. Ó kú fún wa láti jẹ́ ká nírètí. Ó kú fún wa láti jẹ́ ká délé sí ni nínú rògbòdìyàn yìí. Gbogbo àwọn ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, wọ́n ṣe ń pààyàn lọ́tùn-ún, tó ń pààyàn ló sì. Ṣé ó tún yẹ ká ṣe máa lọ ṣọ́ọ̀chì? Ṣé ó yẹ ká máa lọ ilé ìjọsìn? Ṣé ká máa ṣe Ọlọ́run bẹ́ẹ̀ ni? Torí pé kò ṣe lásán, torí pé Ọlọ́run wà lókè, Ọlọ́run sì wò oníkálukú wa. Kí ni ìdí tó yẹ ká máa ṣe Ọlọ́run? Mo sọ pé kò ṣe lásán láti sin Olúwa. Ìdí tó yẹ ká ṣe máa ṣe Ọlọ́run ni pé Ọlọ́run kì í gbàgbé, Ọlọ́run ara ti. Bí ó ti sọ nínú Ẹ́stà, ó ní ọgbọ́n lè sùn, ọgbọ́n lè wó, nítorí pé ó fẹ́ dá Mordekai lọ́la. Ó ní kọ́lọ́ mú ìrántí wá, ó sì ṣí ìrántí, ó sì dáná la. Nígbà tí ọba ayé tó wá lè ṣe báyìí, tó wá ní Ọlọ́run, Olúwa àwọn Olúwa, ọba àwọn ọba tí kò lè ṣe. Òun tó tó dúpẹ́ Dáfídì ìjọba, nígbà tó wà ní igbó aginjù, pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tó ń tẹ̀lé káàkiri ìgbà lọ́nà mẹ́ta. Mo lè sọ pé gbogbo àwọn tó ń jọ wà nínú aginjù rẹ̀ náà, nígbà tó di ọba, àwọn ọ̀nà fi jẹ olórí àwọn ogun. Tẹ́lẹ̀ ẹlẹ́ran bá lè ṣe bẹ́ẹ̀, tọ́ba ayé bá lè ṣe bẹ́ẹ̀, tó wà ní ọba àwọn lè ṣe fún ọ. Tó bá ń tẹ̀ jẹ́ pé mo lè sọ pé ìrètí tí wàá kò ṣe láyé nìkan, ní àwọn náà èrè wà fún wọn. Kò ṣe lásán torí pé Ọlọ́run gbàgbé gbogbo iṣẹ́ tó ti ṣe. Ẹ̀kejì ni pé torí pé Ọlọ́run yóò sẹ́ lẹ́sàn. Ọlọ́run yóò sẹ́ lẹ́sàn lọ́jọ́ kan ẹ̀sán ń bọ̀. Bóyá àwọn ṣe dáadáa ni, bóyá àwọn pààyàn ni, bóyá àwọn jíyàn gbé ni, ẹ̀sán wà fún oníkálukú. Ọlọ́run ayé kan kọ pé bí oye ló bá mọ̀ máa ṣe. Tó bá di ẹ̀jẹ̀ ìkà ni tètè mú àṣì. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ ni ẹ̀dẹ́ lọ̀rọ̀ Olúwa. Ọlọ́run yóò sọ oníkálukú lẹ́sàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kò ṣe lásán. Ìwé mo fẹ́ gbọ̀ níyànjú lónìí. Bóyá ìwọ ti ń ṣe iṣẹ́ ìsìn, ìwọ sọ ìdá mẹ́wàá, ìwọ ṣe tọrẹ àánú, ìwọ sì ń gbé ìgbésí ayé mímọ́. Ìwé ò ń ṣe onínàkúnà. Ò ń tọ́jú ọkọ rẹ, ò ń tọ́jú àwọn ọmọ rẹ. Nǹkan lọ déédé, nǹkan lọ lára. Ó ṣe é ṣe tọkàn rẹ bàjẹ́ lóòótọ́. Àmọ́ mo fẹ́ sọ fún ọlọ́run pé kì í ṣe lásán. Má ṣe lọ torí pé Ọlọ́run kò gbàgbé ẹnìkankan. Ojú Ọlọ́run ò mẹ́lá rẹ̀. Ṣé ẹ̀ fún Yorùbá tí a máa sọ pé ewé kan lè jábọ́ lórí igi tọ́lọ̀ máa mọ̀ sí. Ládùúrú igi ta ní láyè, ládùúrú ewé tó ń jábọ́ lára igi ní ìṣẹ́jú ìṣẹ́jú. Àwa ni lóòótọ́ sì ni gbogbo nǹkan Ọlọ́run mọ̀ sí. Inú orí rẹ̀ ó mọ̀. Gbogbo nǹkan tó nílò ó mọ̀. Mo fẹ́ sọ fún ọ pé kò ṣe lásán láti sin Olúwa. Máa ké pe Jésù, máa sin Olúwa. Torí pé Ọlọ́run yóò rántí rẹ̀. Bóyá ìwọ oní ìbéèrè tàbí o fẹ́ bẹ ọkàn nínú ìjọba o, o lè pa sórí nọ́mbà yìí 070-65-83-27-42 lẹ́ẹ̀kan sí 070-65-83-27-42 tàbí 070-55-30-7492 070-55-30-7492. Ọlọ́run kò gbàgbé nìkankan. Gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, gbogbo ẹ̀ lọ́wọ́ máa sì. Ọlọ́run ń bọ̀ láti wá sọ oníkálukú lẹ́sàn-án gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kì í ṣe lásán láti sin Olúwa.

0: aki eyin olutetun gbo wa ku ide asiko yi asen fi ope fun olorun pe atun ni anfani papo loni lati wa tesiwaju lati jo se agbeyewo bibeli eti so ti toro olorun lati ko aleko ati fi han wa bi o se pataki lati ni imo oro olorun e to je otito tori nipa be la se le di ominira kuro ninu oniru eko eke ati isi eke eti ko se to gba lodo olorun eyi ni koko fun enikeni lati di eni igbala o gbodo mo nipa otito oro olorun ati fi eleyi wa ninu iwe awon aromu ni orikewa be lati ese ikini paul wi pe o n gbere awon eyan run je awon maestreli awon ju toro pe won ni itara ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ ó sọ wá rí pé èyí kí ò lè mú ìgbàlà wá fún wọn sọ ohun tó lè mú ìgbàlà wá fún wọn òun náà ni ìtara èyí tí a fi gbé òtítọ́rọ̀ lọ́rùn tàbí gbé lárugẹ orí ẹ̀ náà láti fẹ́ tẹ̀síwájú ní àkókò yìí a ti fi hàn wá bó ṣe jẹ́ pé ẹ̀kọ́ ti kristi òfin ti kristi ìlànà ti kristi ó yàtọ̀ ní gbogbo ọ̀nà si ẹkọ ti awon eniyan o yato si ofin ti awon eniyan olukuluku eni ti ko ba si duro ninu ẹkọ kristi arufin oni bibeli pe johanu keji lati ẹsẹ kẹsan sẹsẹ kọkànlá oni olukuluku eni to ba n ru ofin ti ko si duro ninu ẹkọ kristi ko pa ọlọrun ẹni n tọrọ mọ bi eyan o ba duro ninu ẹkọ kristi to duro ninu ẹkọ ti eniyan ti eyan o ba duro ninu ofin kristi tó dúró náà fún etí ènìyàn yàtọ̀ sí pé yóò sọ ẹ̀sìn rẹ̀ di asán irú ẹni bẹ́ẹ̀ àti ẹ̀sìn rẹ̀ pé kò gba ọlọ́run ìyẹn ni pé kò ní ọlọ́run ó ní ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ kristi òun ní ẹni tó gba àti bábá àti ọmọ gbọ́ ó tún wá ṣèkìlọ̀ débi pé bí ẹnikẹ́ni bá wá tí ò bá ti mú ẹ̀kọ́ ti kristi wá tó bá ti jẹ́ pé ẹ̀kọ́ ti ènìyàn ló mú wá ẹ̀kọ́ tó jáde láti inú àwọn ẹ̀mí èṣù ẹ̀mí tó ń tán ni jẹ́ a ò gbọdọ̀ kí a ò gbọdọ̀ gbà sílé a ò gbọdọ̀ fi ààyè sílẹ̀ fún láti da ọkàn wa rú ó ní ẹnikẹ́ni tó bá gbà sílé tó bá fààyè sílẹ̀ fún ènìyàn náà ti ní ọwọ́ nínú iṣẹ́ búburú tó ń ṣe èyí tó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bẹ́nu ayé lónìí tó jẹ́ pé iṣẹ́ búburú ò ní wọ́n ṣe ṣùgbọ́n tí àwọn èèyàn ń wò wọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run ẹnikẹ́ni tó bá ti ya ẹnu rẹ̀ tó sọ tó lòdì sí ẹ̀kọ́ ti kristi gẹ́gẹ́ bí àpẹẹrẹ jésù ti ṣàgbékalẹ̀ ohun tá wàásù fún àwọn ènìyàn tó fi dẹni ìgbàlà ìrè tí wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ tí yóò mú wọn wọ inú májẹ̀mú pẹ̀lú jésù kristi ó ti sọ eléyìí nínú ìwé mímọ́ ṣùgbọ́n lónìí àwọn èèyàn ti yí eléyìí padà wọ́n ti ń sọ ìyere mìíràn wọ́n ti tọwọ́ bọ ìyere òtítọ́ wọ́n ti tọwọ́ bọ lójú kò sí ẹni náà tó lè rí ìgbàlà nípasẹ̀ ìrere èyí tá a tọwọ́ bọ̀ lójú àbí ìrere kristi èyí tá a ti bàjẹ́ nínú ìwé ìrere ti matthew ní orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kejìdínlógún kí jésù tó kúrò lórí ilẹ̀ ayé lẹ́gbà tó jíde kúrò lóko ó sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo ẹ máa baptism ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ kẹ́ ẹ sì máa kíyèsí láti máa kọ inú gbogbo tí mo pa láṣẹ fún yín èmi wá pẹ̀lú títí òfin dòpin ayé nínú ìwé ìrètí mark ní orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún ohun kan náà láka níbẹ̀ ẹ lọ ẹ máa kọ orílẹ̀-èdè gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tá a sì baptisi rẹ̀ òní yóò là ẹni tí ò bá gbàgbọ́ yóò jẹ̀bi ìrere jésù kristi tó fi lé àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́wọ́ leléyìí o ẹgbẹ́ yìí sí ẹgbẹ́ ohun tí àwọn oníwàásù òde òní tí wọ́n ń wàásù lórí rédíò tàbí tẹlifíṣàn tàbí nínú onírúurú ọ̀nà tí wọ́n ń gbà wàásù kí ni eléyìí ṣe jọ wá gba físà ìrírí ṣe jọ ìwọ tó rí ọmọ bí wá gba ọmọ ìwọ tó ti ń wáṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wá gba iṣẹ́ ìwọ tí ó jẹ́ pé àìsàn ó ti dẹ̀ ọmọlẹ̀ wá gba ìtúsílẹ̀ kí ló fẹ́ fa gbogbo eléyìí ìrírí kristi kò lè léyìí ìrírí tó ń gba ọkàn là ó ní ìrírí gẹ́gẹ́ bí kristi bó ṣe fi lé àwọn apọ́sẹ̀lì gbani lọ́wọ́ ẹja ohun tí paul ìkànnà àwọn apọ́sẹ̀lì gbani ẹja ohun tí ó ń pè ní ìrírí jésù kristi ohun tí ń bẹ nínú ìrírí jésù kristi tó jẹ́ kókó ti omo eniyan gbodo gbagbo ko to le je nigbala awon ase pato ti omo eniyan gbodo tele to gbodo se gboro si ba se fe nu re Jesu Christi ko to di pe ene keni yo le ni fokabale pe on ti ri gbala ti menu Christi Jesu ni iwe awon akoreti kini ni orike edogun be lati ese ikini egbo otito ro Olorun ni ilodi si eko eke irere otito ni ilodi si irere ti omo eniyan iwe awon akoreti kini orike edogun ese kini sese kere nje ara emi so ire na di mimo fun yin ti mo ti waasu fun yin eti e pelu ti gba ninu ite e si duro ese keji nipasẹ yi ti a fi n gba yin la pelu bi eyin ba di oro ti mo ti waasu fun yin mu sese bi ko se pe e ba gbagbo lasan kini o ti paul to waasu fun awon eyan yi to ni lo mu igbala wa fun won ta ba di mu sese ti won yese kuro nu re ese keta oni tori pe siwaju gbogbo mo fi eyi ti emi pelu ti gba leyin lowo bi Kristi ti ku nitori ese wa gege bi iwe mo ti wi ati pe aseku re ati pe jinde ni ijo keta gege bi iwe mo ti wi koko to nbe nu re Jesu Kristi ni o o ti Jesu ni ki awon mi eyin ko ma lo kede fun gba aye leleyi pe lotito ati lododo aka Kristi ma gbelebu o ku iku oro lori agbelebu o ta eje re sile fun imukuro ese opolopo eniyan we re ti Matthew orikeridinlogbon lati ese keridinlogbon Jesu nigba to n se filole ohun ti awon ọmọ eyin re mo fi si iranti re o ni eyi ni eje mi ti ba je mo titun ta ta sile fun imukuro opo ese eniyan ohun ti n benu re Jesu Kristi leleyi ko si iro nibe ko si eke nibe itan to fese mule ni enikan be ti je rodu enikan je be ti je pilatu awon ọmọ eyin Jesu Kristi Judas nbe laarin won ta ka nuwe mimo a ka nipa Maria en to bi Jesu a ka nipa oniru awon eniyan Joseph ara re Matthew e to je pe nigba ti Jesu ti a ka ma gbelebu o lo toro oku re lati pe ki o fun laye lati se sinu iboje to ti be fara re awon ata to fese mule ni pe enikan ba loni to ni ah enikan ka oku nitori ese ohun enikan ka oku nitori ese araye Olorun ka je ko ri be loju won ni iyen gan ni ike iyen gan ni iro tori pe n to je otito tari na oro Olorun oni pe Kristi ku nitori ese wa nitori ese gbogbo eniyan alawo funfun ni o alawo dudu ni o ogboyinbo ogboyinbo o kawe o kawe oni oluwo tabo olowo to ba ti je eniyan Kristi ku nitori re o ku nitori ese re o si se dandan ko gba le igbo lai gba le igbo igbala ti n benu Kristi Jesu o jina si lopolopo bẹẹ ni ìgbàlá náà jìnnà sí ọ ọlọrun sì fẹ kí yorì bẹẹ ọlọrun fẹ ara yìí púpọ púpọ ó fi ọmọ ibi rẹ kan sófin fún wa ẹnikẹni tó bá gbàgbọ o kò ní í ṣègbè ṣùgbọn yóò ní iye tí kò ní pẹkun Kristi kú nítorí ẹsẹ wa kó kú àkọkọ nù. A sì kú rẹ̀ bá a ṣe é sin òkú ẹni tó bá ti kú láti mọ̀ pé lóòótọ́ àti lódodo ó ti kú ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run ọlọ́run jí dìde kókó mẹ́ta ti ń bẹ́nu rẹ̀ Jésù Kristi leléyìí kò jù bẹ́ẹ̀ lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ti ń bẹnu ayé yìí àlówó àlówó àlọ́la àlọ́lá àbímọ àbímọ àríṣẹ́ṣe àríṣẹ́ṣe àríjájá àríjájá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn tí àwọn oníwàásù òde òní tí wọ́n fi ń tan àwọn ènìyàn ẹ má gbàgbé o àwọn ẹ̀kọ́ tó ń wá láti inú ẹ̀mí tí ń tan ni jẹ ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù tá ń ṣe ojú sí pípẹ́ lè rí ẹ wá mọ ẹgbẹ sí ẹgbẹ òtítọ ọrọ ọlọrun ẹ wo ogunlọgọ nínú ayé lónìí tí wọn ti ń wara wọn gẹgẹ bíi ọmọlẹyìn kristi ẹ wo ogunlọgọ ènìyàn tí wọn ń lọ lórí gbogbo ọjọ sunday ọjọ ìkíní ọsẹ tí wọn ń wọ lọ bí omi wọn lọ sí ọlọrun láì tí ì mọ ọlọrun yìí dáradára bó ṣe kàn mọ láì tí ì mọ pé ènìyàn ẹlẹgbẹ wọn ni wọn ń lọ sí ni wọn lọ tẹríba fún torí òfin ènìyàn ẹkọ ènìyàn ó ń sọ ẹsẹ téèyàn bá ṣe sí ọlọrun ó ń sọ di asán wọn tàn pé àkíyèsí yẹn wá sí nìyẹn léyìí Kristi kú nítorí ẹsẹ wa a sì kú rẹ ó jíǹde níjọ kẹta gẹgẹ bí ìwé mọ ti wí ìyẹn rẹ tó lè mú ìgbàlà wá fún ẹnikẹni léyìí a gbọdọ gba léyìí gbọ torí jésù sọ pé ẹnikẹni tó bá gbàgbọ ó ń súnmọ ìgbàlá ni o náà kí ló tẹlé lẹyìn ìgbà tí a gbà pé òtítọ ni jésù kú nítorí ẹsẹ wa a sì kú sí jíǹde àwọn àṣẹ pàtó wà ti a gbọdọ gbe igbese lori won ta gbọdọ se gboro si o na ni legba ta gboro lorun gbo o gbọdọ mu irun pada jade ka le run pada kuro ni ona ese gbogbo ese ta nda ninu ara o le jija iro pepa agbere sise igbese aye pa saga jibiti lilu ati oniruru awon ise ta pe ni ise tara ni we awon ara galatia ori karun ese kokan di logun di ese kokan le logun gbogbo ise tara yi agbara onu pada ku ninu won lai je be a o ti gbe ese le ona igbala nigba ta gboro olorun ta gbagbo ta onu pada ese ese tara niyan o ese ta nda loruko ese adamo eke to se agbekale ruru ijo to lodi si ijo ta rinu bibeli ti jesu to se lere re gbogbo ile lagboro odun pada re le to fi o pe gbogbo awon ti won fe ara won pe lori esin loni ti fe ara won pe oludasile ijo to yato si ijo tinu bibeli won gboro odun pada ni ona yi pelu to ro gbe won ro gidigidi yato si won se ogologo eniyan lona nipa fifi eko eke kon won nipa fifi won kan bale lori iro awon fara won gboro odun pada ni ona yi kan si wa bi won se seranwo fun awon te pe won ti kosina lati da pada sojo na otito ngba ti a se to lati ronu pada ese o ti pari o anso mo igbala ni ine gboro se to lati je won to gbagbo yen pelu enu re iwe awon ara Rome ori ikewa ese ikesa ati ikewa paul wi pe okan la fi gbagbo si ododo enu la fi jewo si igbala o gboro jewo jesu ni oluwa o gboro jewo re ni olugbala o gboro gbagbo ko se se jewo pe omo bibi kan so ti olorun ni iru jewo yi o ni we fara ethiopia lo se ni ifi isa awon apostle ori kejo a o so nipa re ni ose to nbo lekun rere ka ba le ri pe enikeni o ti ide eni igbala lai je pe o gbe awon igbese ti jesu kristo ka sile ninu ire re eto je otito eyin ene wa se fun itan ti sile yin e jowo tesiwaju pelu wa olorun ni re lati se fun yin asi mo pinba ta fi ma ba eko ede bi kan e pelu e o gbe igbese itoto ati itoye si oro na e se fi farabale yin
1: bibeli gege bi ase olorun ni eto ti e tin teti si lati ijo kristi to npe ni ologun eru ni ilo ibadan nje ni ohunkohun te fe ba wa so tabi ibere e pe awon number wonyi
2: 0809 990 2877 0806 846 5946 0806 285 0696
1: e se pupo
3: la la la la gelu fm ja

0: pé ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò yanjú ọ̀rọ̀ ti yín náà lórúkọ Jésù.
1: Lágelú ẹ̀fẹ̀ jàgàbá gbogbo rédíò máa rún wọn jù.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELERIE Salary.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ijọ́ ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti bẹnu sí káàṣì ẹ̀léra lónìí bá tún bá. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine.

0: mẹ̀kẹ́ káàṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
0: cashball
1: tínú oṣù kẹfà yìí. owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 15 million naira
1: ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
0: gbé bọ́dì ẹ̀.
1: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. lórí splash fm tẹ *347*1004#. lórí ládélú fm tẹ *347*1004#2#. tàbí lórí website wa

0: Kajuki.
1: It's really wonder, just quit.

0: lage lu yi baba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese te nbo wa
1: kari mode yi abolori omo salami lagelu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: da olorun re mo ni eto iwasu to fi olorun o fun gugu eniyan lati enu iranse oluwa aje rere matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo no yogo chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balao egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se nteti si oro na
3: antesiwaju nipa ijoba olorun ti ma ni ijoba olorun pe oro olorun ilana olorun ki ijoba orun ijoba olorun o yato si ijoba orun ijoba olorun la keko lori re ilana olorun la keko lori re lati ya wa kuro ni ije aye wahala aye ilana eko atele oye wa ale bi ka ale amoko amoka be ni ilana olorun ka fe romo de keji wa ka yara se bi mo láàrin ẹ̀rí ẹ̀jẹ̀ pé lóòótọ́ ìjọba ọlọ́run àwa mọ̀ ó pé àwa àti sàtánì níyà ó pé àwa àti ẹ̀ṣẹ̀ níyà ìjọba ọlọ́run kò gba ìfẹ́kúfẹ́ láàyè ìjọba ọlọ́run kò gba ẹ̀tọ́ láàyè ìjọba ọlọ́run kò gba ìkúnra láàyè ṣùgbọ́n ìjọba ọlọ́run ó mú ìfẹ́ dání ó mú ìyà nípẹ̀kú dání ilẹ̀ rí tó ṣe pàtàkì fún ọ ni pé ìrírí rẹ nínú ìjọba pé ó jẹ́ olódodo ìrírẹ nínú ìjọba ọlọ́run ó jẹ́ ẹni ìwà mímọ́ ìrírẹ nínú ìjọba olódo ó ní àlàáfíà nítorí pé ìlànà ìjọba ọlọ́run tó tẹ̀lé ó fi hàn pé olódodo ni ọ ó fẹ́ pé òun nífọ̀ọ́ ọmọdé kejì ó fẹ́ pé òun láàánú torí ìjọba ọlọ́run ọ̀rọ̀ ẹ̀mí ni ìyèsí ni kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú padà ìjọba ọlọ́run ó pè wá ṣàkíyèsí kájọ́ olódodo ìjọba ọlọ́run pè wá ṣàkíyèsí ká ní fọmọdé kejì ìjọba ọlọ́run pè wá ṣàkíyèsí ká gbé ìwà mímọ́ wọ̀ ìjọba ọlọ́run pè wá ṣàkíyèsí ká jẹ́ ìmọ́lẹ̀ fún àwọn tó bọ̀ lẹ́yìn pé ìlànà ọlọ́run òfin ọlọ́run tí mo pamọ́ àìrítí tó bi ìrírí rẹ̀ ní ìwà wa ní ìṣe wa ní ìfọmọdé kejì nínú òṣìṣẹ́ nínú ìgbàgbọ́ láì ṣe ìbejì láì kẹ́gàn láì bàtọ̀ ọmọdé kejì jẹ́ nígbà tí àbájòlù ṣe àlè ní ìmọ̀ nígbà tí àbá bá àwọn èèyàn mímọ́ nípa àlè ní ìmọ̀ àlè lóye ìgbà tí mo bá àwọn bàbá mi lọ sóko mo ní ìmọ̀ oko àgbẹ̀ bọ́ṣe sọ́ko nígbà tí a bá sọ tán tó bá gbẹ àfinọ́sí ilé tó bá àwa kojọ àti dáná sí gbogbo igi tó bá tó gbà nígbà àgé kan tó bá kọ àwọn àgàdú àwọn ìgbìmọ̀ kan wá bá kọbi kan tó gbẹṣu ìlànà rẹ̀ àtẹ̀lé mo mọ̀ ìgbà tó ní káàtó tí mo bá ṣe pé bá gbà tí a wà ń bá nà mo lọ dáko bí ìbánímọ̀ mi lọ dà igba ti mo da olorun wo okan mi o ra niyan mi bi pe mi fe toro je bi fe toro mo mi fo wo lowo o la si fi buku si fun mi o la si wahala ile se wa oye mi gba na sugbe eko mo ko ni rajo na po oluwa iwo na olorun ninu otito ninu ododo ninu ilana re ora oluworan si wa o si ba ni wa pade bi yan ba le Abraham bo ba le bi se ba le bi Jacob awon asiwaju baba ni gbagbo a da koja a keko ninu won a ri mole na a ro otito na oluwa wọ́n ọlọ́run ní tòótọ́ jẹ́ kí ni ìrírí rẹ nínú ìjọba ọlọ́run kí ni ìmọ̀ rẹ nínú ìjọba ọlọ́run ìlànà ọlọ́run òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ ṣe sọ ọ́ di òdodo tó gbé ìwà mi mọ́wọ́ bí a lè kàwé à ń kà á mọ̀ ọkọ̀ kò dàbí pé kí ìwà ìwà àti ìṣe wa kó jẹ́ tọmọlúàbí ìwà rẹ àti òdodo rẹ ni ó gbé eléke ó tààjú ìwé tó gbọ́lọ̀ ó tààjú ẹ̀kọ́ tó lọ kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó kàwé tó pépé àìṣòro ń bẹ lọ́wọ́ wọn alóborílẹ̀ èdè jẹ́ alóbọ̀ àgbáyé jẹ́ àwọn onífọwọ́n náà àná náà yíwé alóbùdádàpọ̀ wà nítorí pé wọn kò bẹ̀rù ọlọ́run nítorí pé wọn kò mọ ìjọba ọlọ́run nítorí pé wọn kò dá ọlọ́run ọmọ bọ́wẹ́ kó dá ọlọ́run ọmọ ká ní ìfẹsọ́bọ̀nì kejì ká gbé òdòdó lékè ká ní ìfẹsọ́bọ̀nì kejì ká gbé òdòdó lékè òdòdó ní ìjọba ọlọ́run ìfẹ́ ní ìjọba ọlọ́run ìwà mímọ́ ní ìjọba ọlọ́run nígbà tí a bá gbé òdòdó lékè tó bóòdó lọ́wọ́ wa àní rí ọmọdé kejì jẹ àní tẹ̀ra mọ́lẹ̀ àní fọmọ kejì ṣe rú ti pé àwa ní ìjọba ọlọ́run ìyẹn jésù pé bó bá jẹ́ pé ẹ̀mí ọlọ́run lè fi filẹ̀ ẹ̀mí àwọn èmi èṣù jáde ìjọba ọlọ́run ṣe kéde òde bàwọ̀ ìyẹn kì í ṣe jíjẹ́ kì í ṣe bímọ kagbẹ́wà mọ́wọ̀ ni kagbẹ́sọ́wọ̀ ni kí la bá pàdé lónìí àṣòótọ́ ó lóyún sí ó sì bí ó bí ẹ̀ṣẹ̀ ó bí irú wà bàjẹ́ ó tà gbọ́ ní là ń gbọ́ sí ó tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí nígbà tó di wípé ìjọba ọlọ́run ọ̀rọ̀ ẹ̀mí a kò nání rẹ̀ a kò kíyèsí a kò múlò a kò ṣàfẹ́rí rẹ̀ ẹ wá wo tó dé bá wa gbogbo tó ṣẹlẹ̀ bàbá gbò tó láyè kò só tí a gbé tá a ní ká kò só tí a gbé tá a ní ká ọlọ́run kì í lọ kò í yọwọ́ sí rúdurùdù ẹ̀ tó pààyàn pọ̀ láòpà ẹ̀sọ́ ò sì dé ni tẹ̀sán bá dé àdékè lágbá ṣe òye ọlọ́run ọlọ́run máa dáàbò bo àwọn èèyàn fẹ́ rẹ̀ ọlọ́run máa pa àwọn ẹni rẹ̀ mọ́ ìgbà tí mi léjò sí ẹ ò lè léjò bọ́bá léjò sí mi bákìtòsọ rẹ̀ ló bá jẹ́ jẹ́ kí ni ìrírí rẹ ní ìjọba ọlọ́run ìyíká lọ sí ìwé rome orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàdínlógún rome chapter 14 verse 17
4: nítorí
3: nítorí
4: ìjọba ọlọ́run kì í ṣe jíjẹ àti mímu
3: yóò dá fún ìmọ̀ ìjọba ọlọ́run kì í ṣe jíjẹ
4: àti mímu
3: kì í ṣe jíjẹ ni àti mímu kì í ṣe pé ọgbẹ́ ṣọwọ́ ká gbé ìwà òdodo wọ̀ kì í ṣe jíjẹ ìjọba ọlọ́run ó kún fún ìmọ́lẹ̀ ó kún fún òdodo ó kún fún ìfẹ́ kì í ṣe jíjẹ àti mímu ìjọba ti ayé ayé patí ajá amú adípadà sílé ṣùgbọ́n ti ọlọ́run ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ oríkèéje tàbí mímu ìjọ ìyàrá mímu àwọn aṣáájú no. Ká sì fẹ́ hàn sí ọmọ nìkejì ká ra ìgbà padà ká dé ẹ̀dá titun ìjọba ọlọ́run ká tọ́ ọmọ nìkejì sọ́nà ká ṣe ọmọ nìkejì níyè jésù wá ó ṣe wà níyè jésù wá ó gbà wàhálà jésù wá ó lé ìbéèrè jésù jáde àsìlò òdòdó náà ìṣèjìjẹ kò mú jíjẹ wá kò mú mú wá ó wòsàn ó gbàrà ó tó àwọn èèyàn sílẹ̀ nínú ìdè ó mú ìjọba rẹ̀ wá ìjọba ọlọ́run ìjọba àlàáfíà kì í ṣe jíjẹ tàbí mímọ́ bàbá gbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ lérè jíjẹ mímu ni kò sóòrò tán bẹ́ẹ̀ à ń tara wa ni pẹ̀lú àfọ̀ṣẹ́ pé ká tẹ́ ń dì í torí ti jíjẹ mímu ni ṣùgbọ́n lórí òkè yìí tí a wà yìí jíjẹ mímu bí ìbá ṣe kún fún òdodo fi ìgbàlẹ̀ ọkàn rẹ fi ìṣòrógo ti ẹ̀mí ohun tí ó gbà fi ìràpadà àwọn tí tẹ̀lé ẹ lẹ́yìn àwọn tí bá ọ gbé àwọn tí ẹjọ́ wọ ẹsẹ̀ ẹjọ́ jáde kọ́ mọ̀ pé òdodo ló gbé dání kò sí ìkọsẹ̀ nínú àjò rẹ kò sí àṣìwí nínú ọ̀rọ̀ rẹ ó kún fún ọgbọ́n ọ̀rọ̀ rẹ kún fún ìmọ̀ ọ̀rọ̀ kún fún làákàyè nítorí ìjọba náà kì í ṣe jíjẹ àti mímu àwa gbé ìjọba náà kalẹ̀ pé àwa gbé ìjọ kalẹ̀ pé àwọn ẹ̀sùn oríṣiríṣi àwọn ilé tí a kọ́ wọ́n skúl tí a kọ́ ṣùgbọ́n ọkọ̀ ìgbàlà ń kọ́ ṣó wà àwọn aláìní àwọn gbókùnrin ṣó wà ṣe àtọ́jú wọn sábẹ̀ mọ́wò àwọn olówó nìkan lára àwọn tó lówó láfàmọ́ra kábà lè máa nígbà kì í ṣe kó lè máa tẹ̀síwájú iṣẹ́ ti ara kì í ṣe ti ẹ̀mí.
2: Dá Ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣìṣe gbọ́tán a wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mọ̀lété Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn 27:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003 471 9805 tàbí 0905 666 6266. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter yòókùn bí àwọn misty peters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: Javis PL I Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle-working power of God as the servant of God, Prophet Odedoyi Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akiyele Memorial High School, Anlubua, Basorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyi Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwuru, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyi Olaumi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
3: Bọ̀sùn ṣé ò sí ó ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́lẹ̀ yìí a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tán bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ka wà ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbá bẹ́ẹ̀kalẹ̀ wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀ka tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa ní pẹ́gbà bẹ́ẹ̀ka ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀ka tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yẹn ara lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
5: Jẹ́ ti gbọ́.
6: Mẹ́kínni.
5: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
6: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
5: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
5: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
6: Lẹ́gbàá IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.com. ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge sanwó iná ní rọrùn.
8: Lajiru FM 96.7.

0: Sẹ́ńtẹ́ lèmi bó ṣe ń lọ ẹ̀rí kó tó bẹ̀rù àfikọ́ náà ń ṣàánú wa o àmọ̀ ní kó sọ́wọ́ a ní lùgbàdì ayé àní sásìrin o kí ni ká ti pè yìí sí yorùbá gbogbo mo fẹ́ pé kìtìkété kì í ṣe kìtìkété nìkan kí ni ká ti pè yìí sí o ọjọ́ monday lẹ́ẹ̀rẹ́ ètò ṣẹlẹ̀ lọ́kà àkókò ti àwọn bandits yàwó ọ̀kà mo rò pé wọ́n fẹ́ school kan náà ni wọ́n fẹ́ lọ kó tí wọ́n fẹ́ wọ̀ táwọn ọlọ́dẹ sí wọ́n fi gbólóhùn lélẹ̀ náà máa ń pa ìdìrìdì àti AK-47 àti AK-29 àti AK-120 tí wọ́n kó kọ́rùn wọ́n ń pa ìdìrìdì sí sáwọn ọlọ́pàá fi wá kó wọn ń bẹ̀ ní mbùlàgbára ó wá di monday nìyẹn ẹ jẹ́ ká àdírẹ́sì ti ń bẹ ńlẹ̀ iná èyí tó ṣẹlẹ̀ lọ́ṣọ́gbọ́nù èrò nìkan wá ní dárìn ló jẹ́ kí n rò pé àbókàn wá ṣe amí sílẹ̀ fún ìrìn àjò tán fẹ́ rìn ni òun nìkan ní dárìn tí ọwọ́ tó níjọ́ tá ń wí ibi gbogbo yín lẹ fojú yín rí bójú yín lẹ kú fìrí etí yín lẹ kú fi gbọ́ ẹ wo bí tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí òròkí nílùú òṣogbo ni ẹ páàrin gbogbo yorùbá ni wọ́n ń tẹ́rí pẹ̀sẹ̀ bọ̀ wọ́n mọ̀ tí a ṣe àwa là á sọ́ra àwa la lákàn wá ó fojú sọ́rí o àwa la lákàn wá ó fojú sọ́rí gidi authentication kan ṣì ń bọ̀ ẹ jẹ́ ká lọ ọjà tá a bá lọ ọjà tá a padà dé ẹ̀yin tẹ́ ń pè mo rí pẹ́ ń pè ẹ dákun ẹ ṣe sùúrù bá a bá fulẹ̀ tá a bá fulẹ̀ ńgbà náà èyí fààyè ilẹ̀ tí mọ̀ gbà pé ẹ jẹ́ lọ sọ́jà tá a bá lọ sọ́jà tá a padà dé èyí wà á fi àwọn tọwọ́ ti tó àwọn àmì ṣebí fúlàní lè tẹ́ ẹ rí lọ́ṣọ́gbó ohun ẹ jẹ́ kí n padà dé ìbàdàn ọjọ́ ń bẹ̀ ohun ọwọ́ ti tó àwọn tí wọ́n ṣe àmì àwọn tí wọ́n ṣònà fún olè kẹrù lórí ọ̀rọ̀ ti bandits ti ń lọ lọ́wọ́ àti ti national park lọ́yọ̀ tó ṣẹlẹ̀ ẹ rí i pé gbogbo ẹ̀ náà jápọ̀ súnmọ́ra wọn bí national park yẹn ibi ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ̀ náà ni ó fẹnu sọ ọwọ́ ti ń tó àwọn kan kọ̀ọ̀kan tí n bá dé ẹni ìjù tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ńlá tó gbé ẹjẹ́ àlọ́jà taba williams bó ni pẹ̀lẹ́ kò ṣe mú rọjà.
1: Àlàáfíà Ọlọ́run kó máa bá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn. Ọlọ́run ò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan yín o. Orúkọ tèmi ni Bàbá Eégún.
2: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò. Àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Eégún wà olójú.
1: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru àbí kò máa rí bí èéfín àbí kò máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O ò rí rà tẹ́lẹ̀wọ́ rẹ o ò dá 1,000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá lajú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá gí.

0: fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bó ní bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ní ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ bí kankan mọ́ ìṣe ní ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà àfòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ bóra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ ẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá lóra yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wá yọjú sẹ́mi bàbá Eégún tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ńdílẹ̀ wàá yọjú sí bàbá Eégún olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ ńdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún wọ́n mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: ní ilé iṣẹ́ bàbá Eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jagaba gbogbo rétíò máa rún wọn jù.
3: ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa orúkọ tèmi ni àrólé olóyè ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀ mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tọ́wà ní òkè àdó ní ìlú ìbàdàn tẹ́ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà yorùbá wọn a máa ní ojú lọba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀ mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo total ní òjé ìlú ìbàdàn bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 090 488 688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mowo otun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mowo osin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi o ri neri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje ta agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa latinu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi irin eyan ki se yo ni ayen to ba si wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun irin na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la poju awon ni a ma sakoba fun irin na orisirisi aise irine ohun ni won ma pe fun wo le ni ayokele ba irine je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto sibi irine ti e ah eledumare koni gba irine lowo enikokan wa to ba mo po ni pe ni ja irine dede o le daka qurani o le daka bibeli o ti e rine ri un to sumo elomi o rine ri la to wa ni atelewo re telomi ba drive lale bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni ipenija aisan airina dede niyan kan si mi nibi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni ipenija oju mu ajmo eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibi rina ti e won se se ni abo ti pe sibe sibe na o fi rina dede wa agbon eyo kan eto lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan to lupa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa nibe stand number 5 stand number 5 ero ba ni soro te ma pe ni si ni 090-488-688-53 alafia loju o
2: la la la la gelu FM jagaba gogo retio

0: ẹni àjọ yá àbejì ta lọ gbalẹ̀ lọ hospital ní Monday. Mo ń bọ̀ ńbẹ̀ àmọ́ ẹ jẹ́ kí n mú ti bàbá mi lọ ní àyè ẹ̀mí lọ ní a kí n kí n pé báńdíìtì mo mọ tí n ṣe ẹ̀fúrẹ́bọ̀
1: ẹyẹ méjì òkè jáṣà
0: nígbà mo wá pé mi lọ ní àkínlódé sí ọ̀chẹ́ ìjọjú
1: ẹ̀yìn rọ̀ pẹ̀tẹ́ ti darúkọ ẹ̀ tẹ́ ń pè
0: mi lọ ní àmọ́ rẹ̀
1: ọmọra wọn bẹ́ẹ̀ ni kò
0: sí lọ́nbẹ̀ kí ló jẹ̀ǹjà mi lọ ní à ẹ̀já mú yẹn náà kúrò
1: sẹ́rí
0: ìrìn àjò ọ̀rọ̀ ìyá àbejì tí mo fẹ́ mú wá yìí ó di nǹkan nú o ó di nǹkan nú o wọ́n ó dúpẹ́ a fẹ́ dúpẹ́ lórí pé ẹ dìde a pè ẹ dìde a ti mú kúrò lọ́sípítù àwọn àbejì náà fẹ́ kí ni mo ṣe ní wọ́n mọ̀ bọ̀ lálẹ́ wọ́n ti dé wọ́n ti sọ fún mi pé wọ́n ti dé kó tó di pé tí tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ti bẹ̀ tó rọ̀rọ̀ kúnú ẹ̀ kí ni wọ́n máa ń pe tìmùtìmù kò nǹkan dànù èétu tìmùtìmù tí kò tó wà nù rẹ̀ jáde lórí ètò lálẹ́ àmọ́ wọ́n wá dúpẹ́ ẹ fúnrẹ́ bọ̀.
1: bàbá sẹ́rí ẹ rí i pé ọ̀sẹ̀ tó kọjá mi ò sí nílé.
0: bẹẹni ẹ lẹ́yìn lọ yó
1: bẹẹni
0: bọ́tẹ́lẹ̀ máa wà rán padà bá a Monday.
1: ẹ wá omi flight mi ò dé Tuesday mi tó padà sí Èkó. bẹẹni flight mi ò gbéra Tuesday ló tó gbéra.
0: àjọ olóòótọ́ la dé àjọ ọjọ́ ọmọkùnrin ó ní nǹkan ayé.
1: sẹ́rí ohun tí mo rí níbi tí mo lọ ó fún mi ní ìgboyà àti ìfọkànbalẹ̀ pé iléeṣẹ́ tí mo bá tò yìí polówó ọlọ́run ọgbọ̀n ọdún sóní sógójì ọdún ilé iṣẹ́ ìwọ̀n ó sì dúró gidigbin.
0: àmì
1: sẹ́rí ìgbà tí mo débẹ̀ tí mo kú wá sí ni pé wọ́n ní ká wá wò ní táwọn gbé kalẹ̀ sẹ́rí ẹ̀yìn tẹ́ ti ń lo ọ̀dà ẹja ṣe báyìí náà fún àǹfààní ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ orúkọ mi ni Joel Oyin àtàwọn ọmọ sí ẹ̀fúrẹ́bọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí mọ̀ mi ilé iṣẹ́ tí tó mójútó dúkìá tó ṣe pàtàkì jù àti iléeṣẹ́ tó tún ń báyàn pé kọ́lọ́ máa sọ yín di aládùá kan ó lè máa ń ṣojú kí lorúkọ iléeṣẹ́ náà multistream tm limited àwọn olóògbéjì ń já herbal extract jáde pẹ̀lú ọṣẹ ìrú antiseptic soap láìpẹ́ olùdarí àtàlẹ́ṣẹ́ iléeṣẹ́ wọn ó pè mí mo ní kí àtàwọn akọ́ràn wọn ní ká máa bọ̀ ká wá wo ohun tí àwọn gbé kalẹ̀
0: wọ́n ti gbé nǹkan mi
1: kalẹ̀ sẹ́rí sẹ́rí ilẹ̀ tí iléeṣẹ́ yìí rà ogun láti bi dé ẹ̀fúnṣetán roundabout tí mo láìpẹ́ yàtọ̀ sí jìǹjà àtẹ ń gbọ́ ntí iléeṣẹ́ máa pèsè yóò fẹ́ tó bí ọ̀nà mẹ́fà tí ò kì í ṣoògùn nìkan bẹ́ẹ̀ ni sẹ́rí ẹ̀yìn tẹ́tí dákọ̀ọ́ iléeṣẹ́ tẹ́tí ń rí tẹ́ bá rò pé ẹ̀tí rowó kése kése lẹ́tí rí.
0: kàsàkàsà sì ń bọ̀.
1: bẹ́ẹ̀ni èmi tí ó dá mi lójú ẹgbẹ́ tí ń bá ń dá tí ń bá ń sọ̀rọ̀ níbí ẹ rò pé ẹ máa pé kí ló fún mi ní ìgboyà tí ń bá sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ìdí ni pé òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun ẹni tó ní iléeṣẹ́ ẹni tó pé tó bá sọ̀rọ̀ kò kí ń yóhùn padà bẹ́ẹ̀ sì kò dayàn rí náà kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ẹ̀yin tẹ́ ti ń lo jìǹjà mo máa ń sọ pé tẹ́ bá ti lo jìǹjà àrí tẹ́ ẹ̀ bá rí iṣẹ́ ẹ pè pé ìrọ́lọ́gbọ́ ẹni ń pa jẹ́ dúró bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni pé ẹ̀yin tí máa sọ pé ẹ máa rí owó níbi ilé iṣẹ́ yìí o tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pè ọ̀gá wa dé sóyè ọmọ tọ̀sí pé ẹ fẹ́ bọ̀ ìrọ́ ni ń pa mo ní lẹ́yìn tó rí bẹ́ẹ̀ kò síngbà tí àlàáfíà òun kò ní sọnù bẹ́ẹ̀ ni torí ẹ̀hún ṣe gbé méjèèjì dání pé health and wealth yẹn ni pé ìlera àti ọ̀rọ̀ tí ò bá sówó nù ẹ̀ ní máa rí kí n máa wá sórí ètò yìí mo ní ọlọ́run máa ti wá di aládùá kan pé kí yàn ṣàmàgbà rọ pé kọ́lọ́run fún mi lálàáfíà ilé iṣẹ́ ní ẹ̀ lálàáfíà ẹ̀ tún lówó pẹ̀lú kí n máa fọ̀rọ̀ gùn ṣẹ́rí ẹ̀yìn tẹ́ ẹ̀ ń tó bá di ní ọ̀la sunday
0: ọ̀la
1: pẹ̀lú ògò ọlọ́run ní aago mẹ́ta ọ̀sán
0: 3 p.m.
1: bẹ́ẹ̀ ni ọ́fíìsì wa tó wà ní òkè àdó ní ìdojúkọ ilé-èpò ap tẹ́bá ti bọ̀lá ti mọ̀lẹ́tẹ̀ bíngbà tẹ́ ń lọ sí òkè bọ́là tẹ́bá lè kọjá ọjọ́ òkè àdó síwájú díẹ̀ ẹ ti rí ilé-èpò ap lápò ọ̀tún ẹ kọ̀ sọ́dá sórí kejì ẹ ti rí signboard wọn ó kọ́ jìǹjà sí màá ṣe sẹ́mínà bẹ́ẹ̀ ní ọ̀la ní aago mẹ́ta ọ̀sán mi ì le lójú wákàtí kan lọ seri of any seminar gege be ti mo mi tele ito wa da bi en pe jinja yi ati awon to romo ti mo mo daruke e la anfani ma fun ni jinja lati lo lofe e kokon mo bi ise re seri tori won ni bi to wo bayi lati mo adu obe yen duro be te ba ti wa gwa e do wa pe em no fe dara ko mo ile ise yo em no fe ma ri owo mu lo senu ko ba ni pe ma toro urgent 2k kaakiri pelu ogo olon te ba wa lola ma ko yin ko te se to pe oga to ba du lola ma fu awon yan ni ebo owo ti won mu lo le
0: se kin wa
1: e ma wa yen fu anything ganu si tele yen fu awon to ba se ta ti da ko mo ile se lola so wi wa lo te wa lola e la anfani ati lo nja lo fe e tu la anfani ati ri owo te mu lo le yen fu en to ba se to lati da ko ni o then you know to ba se nti mo ni ka se lola to ba de ojo Friday te ba ti ri alati ni bank yin e ma bo owo te fi bere owo pele ile se emi adawo yen pada ogun te ra gan odisara
0: odisara
1: be
0: number yen number
1: te pe mi si te ba nbo lola number mi o yi pada ke o pe meji kin pe be ko na ni o si WhatsApp ani mi o kin ko kiri bi eye
0: 0
1: o na ni 090 260
0: 90 7 9 0 7 4 1 4 1
1: e je mbere lo yin sir e jo atijo ti mo tin wa mo ma so pe tin ba soro ti o ba wa se ori eto ti o ba ri bi mo se so ani kun pe mi mo ba awon mele lo ti pe yin sir
0: o ni kokon mo pe mi
1: o ti pe yin
0: ni challenge
1: ah
0: you work
1: seri won ni soro be
0: you work
1: ka ba be o na ni iye omoluwa mi
0: e ma miss tola mo advice ke ma miss tola en to ba miss tola aro monday ni o ko to anu but e ma miss tola
1: a ko
0: mejila laaro monday loko to anu we are there
1: nike es motel
0: mayo atin sara
1: bi oga mi se nike total garden
0: nike es motel ni total garden ibe ni
1: nto mo oga mi ti awon na fi ngalun si ile ise multi stream akile na ndo we
0: bi won lo ti mi si
1: ah se ko pe nsa
0: ibi o ti mi si da
1: ah
0: bye bye
1: oga na wo lo de
0: awon lo wa nbe ama e je ki mu awo joda ku je ki sare mu eri ajo awon beji taye kende o ilaki jire o ilaki ido lese era ha e ba nsun aga kan mo ibe ye ehe e je ki oya joko nti e joko ah sa mo mo iti sun ni awon mo iti sun ni mo si fe gbe beji lo o kin gbe beji lowo o kin gbe beji lowo eji re o ila se taye ni
2: kenny
0: nda e je gbe beji lo boya ma de ah iro hey mo a me de gbe mo le fi so momo Olé, vi asa ma e dire, ekele. Ah, e dire. E do jobi agbori gire ferefe. Bu mi nbo rele na mi npada seyin. O be kisi be kese be le alakisa. O sa alakisa do ni gba so e dagba ore yin kan ke o. Awon mo yen de wa healthy, very healthy. Eh, grandma kan. Awon ni won hun kini. Oni egba grandma nda Taufik da grandma woni en on kwindi woni ngba tan gbo pe ibeji pe awon fun lebun iya pupa kan na ti won gbe awon aso be ati gba aso yen fun yin
2: be ni sir
0: oluwa seun nda egba ti taye lo wa lowo yin beun kende lo wa lowo mi ti kende re e de egba ti kende re ejire e dagba ore yin o kan ke ijo monday ngbati mo be awon oko to anu partners pe o re o e fi toro lowo olohun especially awon ti won ba fowo no giri gbigbe tan fowo sun no giri gbigbe e kan e bolon da ma temo pelu e pe olohun fun yin lomo re omo ti o gbeyin ti o teyin se o re ibeji re o I can when he ogede oge ogede tunkun ati de ara o gbodo ara o ni
2: won logede o ki gbodo ko yagan
0: ko ki gbodo ko yagan
2: ba wa
0: gbogbo ko se ni so yagan
2: oju omo olohun wa fi won la won beji yi
0: da won olohun o da yin lo
2: en grandma iya koyum ni iya koyum elewa lori
0: ta awon ni won
2: awon ni won se fi la won se fi la
0: ti
2: bata
0: won ni do san ti bere si hun
2: won si won fi la won hun bata
0: won si hun lo gun rege won hun bata se bata ni abi so
2: eh so si mi bata won na ni won ni wo su
0: so fine won to design it designer
2: ba designer
0: eh e wo fi la na e ri grandma e seun eh olohun o keyin ojo yin o dale e se ah e pele eku I eku toju ah mo dupe po lowo eyan e se gan o agba won ku lo hospital olohun si se dera pelu e won wa na fe wa dupe lowo yin eh iya wa e le ku ni ya fun gbugbo awon omo yi bayi gbugbo awon aburo yin alaja te won wa jo wa ni jo ni jo monday nkan eh alaja nkan
3: alaja
0: eh
3: alaja miriam
0: miriam e pele e dupe lowo awon eyan
4: a dupe lowo
0: e so so ki e gbe gbo mi o tin ko lala
4: a dupe lowo gbogbo eyan omo nigeria fun oju anu te bo wa olorun a tubo ma sanu eyin na aba wa lore mi kaluku gbogbo bi ti bata tin ta kaluku lese olorun a bo ro tura si
0: ami
4: gbogbo edun kan kaluku e te le bayan so ni e te le bayan so e to wa laarin eyin ati olorun to seda yin ni gbogbo e patapata olorun a gbaro ta de so di fufu ye fun yin
0: ami
4: e se a dupe lowo yin gidi gan ni
0: olorun o gbo pe
4: gbogbo
0: olorun o gba yin
4: te gba lori wa a dupe o
0: olorun ba dabo ba won omo yi yo ba mu ileri ileri re se lori won tori mo mo pe ileri olorun kan wa lara won eh arabirin o le gbianju ese awon omo try ati seju won e try wo kilo sele eh
4: tori
0: e n wo koyun esin ni e wa fe se abi baba won lo lohun fe
4: ara o tori time gba yen si baba won sai si ti mo ni oyun yen
0: baba won wo
3: baba
0: won beji size
2: eh beni igba ti baba won size igba ti oko ti e size ko mo pe oyun ti wa lara o eh so gba to wa details pe oyun wa lo ma gbianju lati dogbon se
0: so
3: lo la won mo agbaye
0: oni awon family oko e
4: beni
0: oni won keru e data
4: beni ngba ti mo se opo tan ti mo se 21 days tan ile opo na ni mo wa kan ti so pe kan lo ma ko eru le wa die die mo de ni pe kan je kin mu awon kan temi to ba je ti temi kuro ninu le mo de mu to edo temi kuro ninu le mo lo le mo lo keru mo lo shop mo ja shop mo ko gogo ise mi
0: ki lo ko family yen gan
4: olasupo
0: olasupo bo won gbe
4: oke lo ko ole lodo won
0: oke
4: oke lo ko ole
0: oke lo ko ole nbo ni joke lo ko ole no na bulu wa
4: sai ya na gbala
0: oro jo mi ni oro yu de agbodo sise lori oro yen se ani number ta le pe anyway iwo sa wa iwo mu wa so sa egun ti le
4: beni sir
0: ara tutu ti o ti megbe die die
4: beni
0: sir mu ade be oro ojo mi ni
2: mo ni be ni mo loro ojo mi ni
0: oro ojo mi ni
2: ngba tara ba le amu adele ile ebi awon oko
0: ani lati sise lori e
2: beni
0: mo so pa ani lati sise lori e a kan ni ka wa dupe ni e seun o mo se fi akorede sai ari oko awon mo
4: ti fi si sa
0: e fe kan ni ire wole e pe kan lakorede emi mbe oko to anu na
2: oko to anu na so oko lo mo ti so oko ni ana lukuto anu gbole ni ojo kesan ti won bi lo di omo ko to anu
0: lo do omo ko
2: to anu no se wa se se so
0: ko to anu se se ni mi ti e lo ni e so taye la korede
4: akorede
0: e so kande ni ire wole lagbara olohun olohun ba wa toju
4: amen
0: egba eyin eyan e wa a jo to beji ni o a jo ke beji ni o account wo ni awon eyan ti an ba fe to ibeji ni won le fi eso account tan ba le
4: 070
0: ati je ati mu ati woso e ja jo to ibeji yi
4: 70
0: account si
4: 7064 34 7 6 6 6 6 4
0: okay e bank wo
4: OP
0: se OP na ni ah e mo pe te ba fe pe lati wa di nkan kan e kan fi 0 si waju 7064 37 6 6 6 4 10 digits ni ye 7064 37 6 6 6 4 OP OP e do je ka jo pawopo toju awon omo yi akorede la awon omo yi abi
4: akorede
0: se ko ri be ni
4: bo se ri ni
0: ire wole e la awon omo yi ire tin wole yo de wole da e je ki re yen o wole popo mo a jo jumo toju awon beji ni e gba e jire o ila oba omo olorun se toju yin
4: amen
0: o ore yin o kan ke o elera ah oro nbe o story nbe lori ntin be nle yi a si so a ti so lale ya kan wa dupe ni erora eya ile ba mo kiku orire aja to rele ekun to bo abi ku ti ba pa ni to ba si ni ni fila ka dupe lo to mo yo fun yin o iya wa e seun eyin lekun ni ya fun awon aburo yin gbogbo kini iroyin mo re abi mo mu lo e mu nkan yin.

0: àwọn nutrients tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà
1: egungun
0: tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa affecti àwọn egungun wa
1: àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe
0: bó ṣe yẹ kó ṣe ṣe kò ní gbé àwọn nǹkan agbẹ́miró atẹ́jẹ̀ ṣe dúró máa sáré jókòó ní torí pé àwọn kọ́kọ́ bíi pin
1: a máa wà ń
0: bí
1: ẹsẹ̀
0: bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tí pìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀
1: kò ní mọ̀
0: ṣe ìṣòro yẹn ó ti ní ṣe pẹ̀lú iṣan ṣùgbọ́n ohun tó yàtọ̀ sí pé bó ṣe ń fi nìyẹn egungun náà bẹ̀rẹ̀ sí ní san egungun náà bẹ̀rẹ̀ sí ní ro ṣé wá rí ẹlòmíì tó bá rìn díẹ̀ báyìí a ní láti dúró torí pé kò ní lè rìn mọ ẹsẹ̀ yẹn á ti hù
1: kò ní ṣe bó ṣe yẹ kó ṣe mọ́
0: kò ní ṣe bó ṣe kó ti ṣe mọ́ a di pé kó jókòó díẹ̀ kó tó tún máa lọ irú àwọn ènìyàn wọn sọ pé màmá rẹ àwọn nítorí pé nǹkan tó ń ṣe wọn bó ti bá egungun lọ náà ló
1: bá iṣan lọ
0: ẹyin àwọn yorùbá sọ pé adìyẹ ò ń tẹsẹ̀ kú irọ́ ni o
1: owó yìí ò jẹ́ mọ́ èèyàn
0: kò jẹ́ mọ́ èèyàn
1: bá ti ẹ̀ bá dìyẹ lọ ọ̀jọ́ mẹ́nìyàn
0: so tí a bá ti rí àwọn ìrora inú ríkèríkè yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde síta kò tètè bójútó ara ẹ̀ phone number mi 08030514533 08030415533 ẹlòmíì wà tó jẹ́ wípé wà torí pé ó ṣubú ni ìgbà tó ti ṣubú lórí ọ̀kadà lọ́dún kan báyìí
1: wọ́n lè ti tọ́jú
0: ìgbà tó wáyá ó bẹ̀rẹ̀ sí ní rán òun ẹlòmíì wà tó jẹ́ pé tí ẹsẹ̀ kan ni wọ́n wá tòótòótò wọ́n rí tó mí ó máa wú ni rọ́bọ́tọ́ tó máa wú dé orí itan ẹ̀ ṣé rírú àwọn ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà ó ní ṣe pẹ̀lú
1: nǹkan tí ó ṣe
0: so at that point self medication kò ṣeé ṣe torí pé wọn a gbọ́dọ̀ ṣe àyẹ̀wò láti mọ kí ni nǹkan tó ń ṣe ẹni yẹn gangan
1: gangan níbo ni nǹkan dé dúró lára rẹ̀ kéèyàn máa fò mọ orí fífọ́ wo inú rírun
0: oògùn ara ríro tó máa kó jẹ fún ara rẹ̀ tó máa wọ ẹsẹ̀ ẹlòmíì ibi tó ti ń wọ ẹsẹ̀ ló ti máa fa tí ẹ̀jẹ̀ ti máa sá lọ sínú ọkàn ìwàhálà bá wa dé ẹlòmíì.
1: Àwọn àìsàn míì náà ọ̀nà wo wọ́n tọ̀ báwọn owó ṣiṣẹ́ tí wọ́n fi lọ́dọ̀ yín.
0: Wọ́n sọ pé ká má fọ tó ń dùn wa.
1: Bọ̀dọ̀ aṣọ
0: bẹ́ẹ̀. Wọ́n tún sọ wípé tí náà bá tán láṣọ.
1: Ẹ̀jẹ̀ ò tán lè kan náà bẹ́ẹ̀.
0: Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó ti náwó náwó náwó. Wọ́n ti lóríṣiríṣiríṣi tí olójútùú wà. Ẹ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní Òjé Tèmídìrẹ́ bus stop.
1: Òjé ń 08030340 5153 5353
0: ẹ̀pẹ̀mí láti bèrè ìbéèrè yìí kì í nípa bóyá èlò lowó káàdì ni tàbí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé tẹ bá ti láwọn àyẹ̀wò tẹ ti ṣe ẹ mú resort ẹ dání
1: tábà
0: yín wò kì í ṣe ṣọ̀hàn àtẹ́gúngún nìkan là ń tọ́jú nílé ṣọ̀wà oríṣiríṣi nìkan là ń tọ́jú ọkùnrin tí ó lè ṣe ẹ̀yọ́ dáadáa ni ṣùgbọ́n oríṣiríṣi
1: onírúurú àìsàn bẹ́ẹ̀ ẹ̀yin aláàlẹ́ mo lópin ẹ̀ ti gbádùn ìyá wa ẹ rí i pé bá a máa ń sọ nípa pé èèyàn ń fi ewé àti egbò ṣètọ́jú tí wọ́n tún yàtọ̀ torí wọ́n tún fi ìmọ̀ tí òde òní wọ́n tún fi kun lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn náà ń dúró dè bí wọ́n ṣe pe nọ́mbà wọn ẹ máa lọ sí ọ̀dọ̀ wọn tààrà yẹn Emi Wong Naturalist Care tó wà ní Tèmídìrẹ́ bus stop opposite Sweet Oil tó wà ní Òjé Nìbàdàn tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi lẹ̀ ẹ wo a tún máa pàdé wọn tó a tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ kúnlé fàgbọ̀dọ̀ lórúkọ tèmi àìsàn kò ní fi àgọ́ ara èmi àti yín kò níbi ṣe bùjókòó.
2: Lágelú ẹfẹ̀ jàgàbá gbogbo rédíò máa rún wọn tó.
3: Àkókò iṣẹ́ àgbáyé kò tí kò. 72 hours of God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkórí ti rán fún olóyè mẹ́ta ìwé ojú bara sọ ní orí afẹ́fẹ́. Àwùrẹ́ bí ní tẹ̀fọ́ra fọyọ́sì. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rú wí nítorí rẹ̀. Oṣù
5: Private PR Eye Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan badada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada ni sugbon ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo kaadi ofesi la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 0905444844 oju lo bara oni din do mo wa lagbari
6: ibadan mega crusade 2026 eyin ara lu ibadan e ku orire o ipela kan ti de lati odo olorun wa ijo god of white calling for all souls ministries npe si ipade agbara lojo meta eti o ma waye ni ilu ibadan ti a ku orire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world eti o bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 ipade yi o ma bere ni agogo merin irole ibi ipade ni ile iwe oba kiyele memorial high school alubua basonuro ije agbe ibadan olorun lati enu iranse re prophet odedoyin olaumi ezekiel ti setan lati gba gbogbo ọkan pade pelu owo agbara ati ise iyanu olorun yo se ohun ti ko sere ni ilu ibadan nipase pade yi aro yo rin afoju yo ri ran laisan yo gba iwosan ireti yo pada wa ibukun itupale ati oro asotele yo wa eni ti olorun yo lo fun ise ami ati agbara ni prophet odedoyin olaumi ezekiel setan lati gba olorun ipe funfun fun gbogbo ọkan pade awon bosi ofe wa lati gbe owa si ibi pade lati iworo mokola challenge ojo egbera priri igbare ti de o wa pelu igbagbo e si gba ohun ti olorun ti pese fun yin fun ibere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara prophet odedoyin olaumi ezekiel ma se pada seyin olorun duro di o
5: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ilesha agbon safefe tin farire idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan wonyan sekere tin midunbe owo fun gbogbo en to loye to damo sebe yin na ngbo sebe en rise re nigboro afai ba won dowo ko lai roguru kawo Madoute, Lagelu FM 6-7 Bagbo Gbaju, Gbaja, Gbaji Oko Mwan ti gba yera batan le yi Nan wujo le se ton kun sa fefe Ton maja se kulu oja te ota Beran le, dara kwa koja wa Bogbara Lagelu FM 6-7 Iki wala hi ya lubarika Kulu oja mbe, ken rok peke
7: O ba le bagre, o bo le pe los tiz Gentleman on the body system o bon tarigi akanse bitters e to ba orisirisi aiso bi adota ninu agu ara wo ya ya 50 bitters be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati se sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sunrayo ko fun bebi etan nibi kibi nibi gbogbo ati nibi 50 bitters is produced by the 50 Waves Limited. SNL ida kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
8: On Lagelu FM 96.7.

0: Kelu 96.7 Oke Gajoki.
1: Ọpọlọpọ àwọn èèyàn tí Ọlọ́run bá ṣe tán àti tú sílẹ̀ n tó kọ́kọ́ máa ń fi sí wọn lára ni ká dìde kíá tàbí ká pe àwọn èèyàn sákíyèsí n tá à ń kófìrí nínú ara wa. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara kò sí nǹkan méjì tí à ń ṣe nílé iṣẹ́ wa o tó kọjá ká ṣètọ́jú ohun tó bá le kọlu iṣan ara èèyàn tí ó fi so nítọ̀ nídàkudà gẹ́gẹ́ bí wọn ò ti bí láti kékeré. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá máa ń wá sí ọ́fíìsì wa tó wà ní àdojúkọ People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ní orúkọ wa kò ní jẹ́ àjòjì sí. Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ni mò ń kín lẹ́ẹ̀kan sí kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iná nítorí ẹ nílò rẹ̀ láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn. Second gate lẹ́gbà wọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bá ti rí tí wọ́n kọ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀. A ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tó ju iṣan ara lọ o. Mo wá ń bọ̀ ná ṣe ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ọ́ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ọ́ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù ó máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa húnni o àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o. Gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí a ti lo ara wa sí ní òdi pé àwọn sàn yìí wọ́n ń káko wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn ibòmíì. Ewé àtegbò mà kájú rẹ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara kò pa nọ́mbà rẹ̀ tì kò pa orúkọ rẹ̀ tì bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o ibi tá lò náà la lò orúkọ wa náà là ń jẹ́ àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni. Bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀márùn-ún ẹ̀mẹfà ẹ̀méje kí lèo tó mọ́ ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù tó bá ti di pé èèyàn ń rìn ó ń mí gúlegúle nǹkan kan ti wà o tó bá ti di pé èèyàn ń rìn ó ń rẹ̀ láti inú wá ó nílò àmójútó ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́ yóò máa fi sọ́tún yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o ẹlòmíì àyà rẹ̀ a máa ga yóò sì máa dùn tó bá fọwọ́ kàn iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò máa rìn tàbí kó mọ̀ dàbí ẹni pé ń ta tàbí kí ẹsẹ̀ wúlò ní kó fà lọ́la ẹsẹ̀ ẹlòmíì yóò sì máa pàpò bí ìgbà tí ejò bá fẹ́ bọ́họ ẹlòmíì rè ẹsẹ̀ kan péré ni ó máa gbọ̀n tí ẹsẹ̀ kejì ò ní gbọ̀n tí ọwọ́ kan ó máa gbọ̀n tọwọ́ kejì máa dúró apá kan orí yóò máa fọ ẹlòmíì etí ẹlòmíì yóò máa hóye ẹlòmíì kò sì ní lè mí dáadáa mọ́ tó bá lè ṣe nǹkan kékeré gbogbo nǹkan wọ̀nyí ni àǹfààní wà fún láti tọ́jú ẹ̀yìn ríro ẹ̀yìn ọrùn èjìká ìgúnpá orúnkún itan àbí ọrùn ẹsẹ̀ ní tẹ̀lómì o tí wọ́n bá ń sọ pé làkúrègbè àìsàn ni o tí wọ́n bá ní àwọ́ká àìsàn ni wọ́n bá ń sọ pé lọ́sàn lọ́sàn àbí fasan fasan àbí ẹ̀gbọ̀n rìrì àbí jàkùtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn ni gbogbo ẹ̀. Gbogbo eléyìí ló yẹ kó gba àmójútó bàbá Ìbàrùbá ọba Iṣan ara mọ̀ nípa rẹ̀ dáadáa láti lẹ̀ yìí dókè òkun orúkọ wá sí pàtàkì o bí ẹlòmíì bá gbọ́ wípé wọ́n ń ṣe lọ́kọláyà látijọ́ tó ti délé ayé kì í lò kọjá ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta o ìrọ̀ o dandan ni kí wọn náà lè sojúṣe rẹ lọ́dọ̀ ìyàwó àti ojúṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ eléyìí ni yóò sọ ẹ́ di èèyàn pàtàkì. Ọ̀rẹ́ mi o bàbá Ìbàrùbá ọba Iṣan ara ti wà ní Liberty Stadium second gate stand 11 ìsọ̀kọkànlá 080-33-88-1008 àti 070-18-21-1111 ẹ̀rọ ìgbàlódé ń bẹ nílẹ̀ tá a fi ṣètọ́jú yín tá a fi béèrè tó dà gẹ́gẹ́ bí amọ̀nà àbí atọ́nà àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gùn bí èlùbọ́ bàbá Ìbàrùbá ọba Iṣan ara iṣan àti ntòjẹmọ̀ làwa ń tọ́jú o a mo reti yin.

0: ìrìn àjò umra láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makkah àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́lẹ̀ a sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dántọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbá bẹ́kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery nú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́kà ni wọ́n tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Mọ̀lété Ìbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

0: Ikenga. The music of Ikenga, superstars of Africa. All right, may we know who they hear. Hello, the caller.
1: Hello?
0: Yeah.
1: Hello, Pius.
0: Yes, sir.
1: Alaji Akitayo na ni.
0: O jale, kan da pe credit lo ton ni abi network.
1: Ero o ko ti ni.
0: Network ni era sa.
1: Network ni network ni.
0: Ben sir.
1: Mo tun fe mo igba to ka awon ilere awon onilu to n sere to ni Ibadan o ka won to po gan. Mo ba te ti mo fe bo fi kokun. Ko de ma ka mo. Oma Ibadan na ni lekan olorode.
0: Olorode Ben.
1: Lekan olorode.
0: Ben.
1: Oloko Ibadan ni won bi wa si o. Ibadan ni won bi wa si o. Baba wa pelu won do ni le. Ibadan o. Ibadan ni won bi wa si.
0: All right. So,
1: Mo fe ko ma fi kun
0: be ni
1: o ma poruko e mo ni ma boyo si wa life abi
0: won ti lo ti pe a ti soro won daada even ibi ton ti ma n play ni 7 days ibi ton ti ma n play ni 7 days gugu e na la di so ton won lori eto I daada
1: o seun e ku eto
0: be ni sir e se
1: yo ma ju se o
0: ami sir ma pe
1: yin ba ti ra won na these days ka won na ba ti ma rira
0: ma pe yin se gbo
1: gbagba
0: e se gan ni sir thank you. All right, another caller. Hello. Hello.
2: Hello.
0: Hello, sir.
2: Hello.
0: Hello, sir. Yes, sir.
2: Hello.
0: Talon sir, o se ainde eru wa lo nsoro abi Mr. Phillips.
2: Eh, ainde eru wa ni o Philip o mo mi lo be kini o.
0: Ah, Mr.
2: Hello, sir.
0: Mr. Phillips, e se gan ni o.
2: Yes, sir. Yes, sir. Eko mi sir.
0: E se gan ni sir ojo ni ti.
2: Mo ta Philip lo soro da. Philip lo soro da.
0: Be ni sir, mo ti gohun yin, e se gan. Mo la mo bo gan ni yin, omo bo gan ni yin.
2: Omo Odo Town ni.
0: Londo Town gan, Agbole Bogan.
2: Omo Yaba ni ile Babaji Farm.
0: Wow, eni rere lo bi yin. E ku ogbo e. Awon ara New York City na.
2: Alafia lo wa sir.
0: Adupe adu e ba n ki ainde eru wa dada. E wo ma ba yin.
2: Yes sir, won wa bu ta.
0: Ma ba yin lo si Akure serere lagbara Olorun ba.
2: Ami Jesus.
0: A tujo de eru wa lo serere. A tun bo wa si New York lagbara Olorun a tun ba yin serere be.
2: Ami Jesus.
0: E se gan ni.
2: E se gan.
0: Thank you. Ainde Ruwa e se gan ni. Thank you. Hello
3: sir. Uncle Payo.
0: E ma wole mama mi e lati ede.
3: Yes sir.
0: E ma wole. Eni rere lo bi yin.
3: Beni sir. Iya wa nko atawon omo mi na.
0: Adupe ti na nko ma.
3: Adupe ti na nko ma.
0: Adupe.
3: Ani yoku o.
0: Ami.
3: Ise yin oni dojuru o. Lagele osi ni bage lagbara Olorun.
0: Amen.
3: Oke leti woke na le ma lo.
0: Amen.
3: Alaga ni ka de kun latede.
0: E se gan ni ma.
3: Iya mi omo ejibo osun ile arogbo.
0: Arogbo.
3: Arogbo. Arogbo si pe meji ni ejibo. Arogbo sale ni ti atori igba ti ya ispa sale yen ti o saye lati ko le ma won kan wa lo tun dale yo si oke. Won ti to won to kora won jo so arogbo oke ni arogbo sale ni mommy mi omo to npe tu to ku lojo ma ro si we bi ojo olori ki won daddy mi omo ede ni ile asawo
0: ipe
3: mo won ni adele bare won si ma sanu awon megeji anu la ba lowo won si ile wa lowo pe gbogbo gba ki gba to ba ku tọ́bákú tẹ́nà lọ́wọ́ wa tẹ́nìkan bá nídìí àánú
0: bó
3: ṣe ₦5 gbọ́dọ̀ fún wọn orí kì í sí wọn òdìmọdé rẹ sani wọn lè buko ní yamọdé lára so àánú yẹn náà gbogbo àánú àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbọ̀ everybody wa a sì fi láwọn ọmọ wa náà lọ́wọ́ ọmọ àbúrò mi kan níjọ́ kan owó tí wọ́n fún ní owó oúnjẹ ó wá ní ẹnìkan pé ọ̀sán owó rẹ nu owo to wa wa si gangan go se ko gbogbo e le lowo o wa dele e bi wa pa dele ni baba wa so pe kilode onigba tani kan ni idi owo e lo wa fun nigba ta nu re so e mo lo si da ge bi
0: be ni
3: o e ku se o
0: mo
3: ki my staff o ki yo ge ati ati mi ati elin ati gbogbo awon eyan wa ti won jandu o ti lagelu ti won lo ni ba ge o o pe gbogbo o mo lo e ku se na o
0: e se gan ni ma
3: oni ra yan ku pa o ti eyin ya ku o
0: amen amen
3: eni si sa yo ni mo yi o
0: amen amen e se gan ni ma yes ma thank you ma
3: yes sir
0: yes ma thank you all right Lagelu 96.7 FM abala to kenyin la kanlu la ipo yi abala to kanlu o kenyin a kanlu bayi Mr. Phillips iresi te gbe fun wa a pin lo se tin bo eyan melo to ba to eyan melo to ba kan adua tan ba se na yo ma se kini yo ma dodo yin
4: Bo
0: ba se je lo se tin bo Mr. Phillips lati New York City a seto e dada bi ogo tin je ti Olorun ba all right another caller here this now the last caller they will start the election hello yeah e ka
5: abile ko wo
0: lati sapati okay
5: ọmọ ọ̀bàdàn ni mọ̀mọ́ ìní ìyàdáadáa ní tìlú ó bẹ̀ẹ̀ sí ní ilé wọn àgbègbè aláàdọ́rin ilé àwọn àti alájàmbálẹ̀ àti
0: ó
5: tira wọn ọmọ ọ̀bàdàn bẹ́ẹ̀ bàbá mi wọ́n sì ní eré wọn láàánú wọ́n lọ bá ṣàforíjì fún wọn ọba lè fẹ́ wọn
0: ọba
5: lè jẹ wọn
0: àtọ̀kọ̀
5: sí wọn lè jẹ wọn oríṣi ọlọ́run
0: kẹ ṣe ń gbọ́ mi ó dà pé opó níyàn àbí ó dà pé a ti gbé ìrẹsì fún yín rí ẹ bá ń gbàdúà fún Mr. Phillips ní New York City owó tí ní pé ká tún fún yín ní àpò ráìsì kan àti owó tẹ́ fi wọ mọ́tò ó máa wà nínú ẹ̀ ẹ bá a ṣàdúà fún wọn ó já tẹ́ bá láǹfààní kẹ́ bá a pè padà kọ́dà pé tó kẹ́yìn lábala ire hello
6: ẹ káàlẹ́ o
0: ẹ mọ̀ wulẹ̀ ma
6: ìjàre kó ṣe o
0: yes ma
6: olúwa ma fún yín ṣe o
0: mi
6: alájà gbólú ajé ni o
0: ẹ mọ̀ wulẹ̀ màmá bàbá ìta kan agbólé bàbá ìta kan ẹ
6: bẹ́ẹ̀ ni nílọrin
0: ẹ já wò dáadáa
6: ní ilé bàbá tèmi nílọrin alóore ni wọn ń pe àdúgbò wa
0: alóore
6: bẹẹ ni ṣùgbọn ilé wa ilé bàbá àta ni
0: bàbá àta
6: téèyàn bá ń lọ sí ilé wa láti ibi tí mọ́tò ti máa sọ ní tẹ́ bá sọ pé ilé bàbá àta lẹ̀ ń lọ mọ́tò agbóúnjẹ náà náà lè wádẹ̀ náwó sílé fún ipe ìlérè
0: ó jura wọn lọ
6: ṣe rí bàbá tèmi nígbà tí bàbá mi wà láyé àwọn tí àwọn ará ilé wa bá ń jáde lọ tí wọn ń tọ ọmọ lọwọ bàbá mi á pè wọn padà á gba ọmọ sílẹ lẹyìn wọn
0: á
6: ní kọ́ máa gbé ọmọ yẹn wọnú òrùn lọ bàbá mi á wá bá wọn tọjú ọmọ tọmọ bá fẹ jẹun á fún lóúnjẹ tó bá jẹ ọmọ tó ṣe mu ẹkọ tí ò tí fẹ gba oúnjẹ bàbá mi á dá ọmọ yẹn dùbúlẹ àárọ lẹkọọ
0: báyìí
6: bẹẹ ni wọn á dẹ ṣanra fún ọmọ yẹn wọn á kàtìkì fún bàbá tèmi máa ń gbọ ọmọ pọ
0: ọlọrun ọba o
6: ṣẹ̀rí ìgbà tí bàbá mi kú ó ṣe ni gbogbo àwọn ará ilé yẹn sọkún pé àṣírí àwọn tó bàbá tó bá wọn tọ́jú ọmọ mo ló yẹ kẹsàn bàbá mi dínà ní bàbá tó ń bá yín tọ́jú ọmọ gbogbo yín wá sọkún.
0: chai
6: so ìlọrin náà ti bí bàbá tèmi o ìyá mi ọmọ abẹ́òkúta ni
0: ọmọ abẹ́òkúta
6: ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni
0: tẹ̀sí
6: ládùúgbò àwọn màmá mi nílé ìkẹ́mọ ṣe rí màmá tèmi oúnjẹ ni màmá mi ń ta gbà tí màmá mi wà láyé ní wọf àpapà wọf gbogbo àwọn cousins mi tí mo gbọ́n jù mọ̀ a lot of them màmá mi ló kó wọn dìpọ̀ tí gbogbo wọn dẹ̀ ń ṣe rere lọ́wọ́lọ́wọ́ báyìí a dẹ̀ ń jẹ àǹfààní ẹ̀ láéláé yìí lè jẹ́ àwọn màmá mi ó wà ní ọ̀nà àbẹ́òkúta baba nlo lati badan
0: lati badan odeda
6: beni dara odeda ko ka ba nlo ka to di odeda ani ti de olodo
0: odeda
6: odeda odeda
0: local government mo mean
6: lo wa but baba ti koja olodo baba ti koja killer siwaji ani de odeda amari abule yen by the right otere ogunkola beni even when she o so fun wa pe to ba je oku lohun kusi ibi ti ka sire to ba je wi pe adekuta ni awon kusi ka gbe awon de village awon pada so mo se nsoro I mama mi wa ni village won bi ka se won ti
0: ka biye
6: si tori ngba ti won ma ku adekuta ni won kusi
0: ka
6: so eni rere lo bi mi o mo de nje ola o dada ti awon obi mi se
0: ka dola ka eni rere lo bi yin. That said, the president of Lagilu FM High Life Mixed Funks Club, Eshe Gonima. Thank you. That's Alaja Agbolu Aje. That's the president of Lagilu FM High Life Music Fans Club International, Eshe Gon Teba Dasi. All right. The last segment, because 1 o'clock, I go come out here. So about you, Luagukan. How to test you? Why you lost it, Timbo? Artists, we will continue next week on top that segment. On top that very segment, Teniriri Lubimi. It's the election time. We present two great musicians tonight. Dr. Sawario from Iyogugu. Iyogugu for Bombise local government for Imo State. And Oliver the Kokwe. Oliver the Coquen are from Ezinifite day for Newi South local government area, Anambra State. Now we'll be the king tonight.

0: àwọn ará indi kan ló pè padà yìí. Hello. Hello.
1: Lórí ìlú Afẹ́mi ló pè padà.
0: Bẹ́ẹ̀ni.
1: Hello.
0: À ń gbọ́ yín sà.
1: So ilé yé sọ lẹ́ẹ̀kan mo ní border between Osun State and Ondo State
0: ní Igbarokè wà.
1: Bẹ́ẹ̀ni kẹ́ tó dàkúrẹ́ like 15-minute drive to Àkúrẹ́.
0: 15-minute drive. Ìlara mọ̀ kí n kọ́. Ó dàpọ̀ súnmọ́ Ìgbàrà òkè àbí. Torí mo ti wá síbẹ̀ rí nígbà tá a wá sílé bàbá wa Délé Òjó. Bàbá wa ti ń kọrin Délé Òjó.
1: Ọmọ
0: ìlara mọ̀ kí ni wọ́n. Yes, I remember. Bẹ́ẹ̀ni. Wow. Yeah, ẹ ṣe gan ni. Àwọn Indianapolis nǹkan, àwọn ará Indiana Indy nǹkan.
1: A wà ń bẹ̀ ọ̀gbà ará Indy, a wà ń bẹ̀ ọ̀gbà manager ara wa o.
0: Àdúpẹ́ ojú òní tì wá, eré oko àtúnkò délé lágbára Ọlọ́run ọba. Ẹ ṣe.
1: So
0: talẹ̀ wá ń dì fún we have
1: a. Má ti bò talẹ̀ fún Oliver the campaign.
0: Alright, sir.
1: Thank
0: you. The conversation continues. Thank you. Alright, hello, the caller. Another caller.
2: Hello, sir.
0: Yes, ma'am.
2: Good morning again, sir.
0: Yes, ma'am.
2: I wish everybody happy new month.
0: I wish you the same.
2: And a each free one.
0: Amen.
2: Especially you.
0: Yeah.
2: And Fielin.
0: Yeah.
2: And Mr. Fucking George.
0: Ẹ ṣe gan ni.
2: Àti gbogbo àwọn yòókù pátápátá náà o.
0: Ẹ ṣe gan ni.
2: Yes, sir. Mo wá ní this morning. Mo fẹ́ dìbò mi fún Oliver the Cook.
0: 22 votes. 22 votes.
2: Ẹ kò ní rẹ̀.
0: Àmì.